ló wá. Ó sì tẹ̀lé ẹ̀ṣẹ́ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israẹli ṣẹ̀, òun kò sì lọ kúrò nínú rẹ̀. A tún sọ fún aníhìn ẹnìkan tí ó jẹ́ ọba tí ó ń ṣe ohun tó burú níwájú Olúwa, nítorí pé ó tẹ̀lé ẹ̀ṣẹ́ Jeroboamu ọmọ Nebati. Èyí ni a máa rí ní ibi tí a ń gbé, èyí ni a máa rí ní àdúgbò wa, wípé àwọn ọmọ kéékèèké ó ṣeéṣe bóyá wọ́n ti rí àwọn kan tó máa ń jó nínú ẹ̀rọ móhùnmáwòrán. Ó ṣeéṣe kó jẹ́ wípé ní ibi àdúgbò ni wọ́n ti rí àwọn tó pàgọ́, bóyá wọ́n ṣe ìsọmọ lórúkọ, bóyá wọ́n ṣe ìsìnkú, wọ́n pa títì rẹ̀, wọ́n ní àwọn fẹ́ jó, àwọn fẹ́ mutí. Nítorí bẹ́ẹ̀, kí ẹnikẹ́ni kí ó má ṣe kọjá ń bẹ̀, àwọn ọmọ wa bóyá wọ́n ń rí wọn, àwọn wọ̀nyí ni àwọn ọmọ ni wọ́n máa ń tẹ̀lé. Ìwà òmùgọ̀, ìwà aṣiwèrè wọn òun ló máa ń tẹ̀lé. Àwọn wọ̀nyí wọ́n á mutí yó, wọ́n á mu sìgá, títí di àfẹ̀mọ́júmọ́ ó ṣeéṣe kán ṣe máa kọrin. Àwọn ọmọ wa pàápàá bí wọn ò bá lọ́lọ́run, àwọn wọ̀nyí ni wọ́n máa ń tẹ̀lé ìwà búburú wọn, ìwà ọ̀mùtí, ìwà ọmú sìgá, ìwà kí a máa gbé májèlé jẹ, òun ló máa ń tẹ̀lé. Bí a bá ń sọ nípa àwọn ọmọdé, ó ṣeéṣe wọn lọ sílé ìwé, wọ́n rí àwọn kan bóyá wọ́n jẹ́ gbajúmọ̀ nínú nílé ìwé, bóyá wọ́n jẹ́ àwọn ọmọdé tí àwọn òbí wọn tí wọ́n ti fi owó bàjẹ́. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn obìnrin, bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà ní ilé ẹ̀kọ́, a ti fi ọkùnrin bà wọ́n jẹ́, àwọn ọmọ kéékèèké pẹ̀lú tán jẹ́ ọmọ wa, ó ṣeéṣe kán máa tẹ̀lé wọn, nítorí pé wọn ò mọ Jésù, nítorí pé àwa tí a jẹ́ òbí wọn, a ò fi Jésù kọ́ wọn, a ò sì jẹ́ kí wọn kí ó mọ̀ wípé Jésù ni àpẹẹrẹ wa, òní kí a máa wò, òní kí a máa tẹ̀lé. Èyí a ti sọ nípa ti ọmọdé, àwa tí a jẹ́ àgbàlagbà ń kọ́, àwa tí a ń wá sínú ilé ìsìn ń kọ́, àwa tí a ń gbé Bíbélì lọ́sàn lóru, àwa tí a pe ara wa ní ọmọ ìjọ Deeper Life, àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, ta ni a ń tẹ̀lé? Ìwà aṣiwèrè, ìwà òmùgọ̀, ìwà ìgbéraga, àwọn olówó láàrin nínú ayé òní ọ̀pọ̀lọpọ̀ wá ń tẹ̀lé. Bí o bá gbọ́ bí olówó ṣe ń sọ̀rọ̀, bí o bá gbọ́ bí olówó tí o máa ti fi ojú tẹ́ḿbẹ́lú ènìyàn, àwa pàápàá tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, ìwà wọn, ìwà àwọn olówó bẹ́ẹ̀, ìwà wọn ni ẹlòmíràn tẹ̀lé. Èyí ni à ń sọ wípé ẹni yìí ó tẹ̀lé ẹ̀ṣẹ́ Jeroboamu. Àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, bóyá ò bímọ, ò tí ì mọ bí orí ọmọ yìí máa ṣe rí lọ́la, èyí tí ó yẹ kí o kún fún àdúrà nígbà tí o fẹ́ sọmọ lórúkọ, ó di pé kí a tún máa pe àpèjẹ, kí a tún máa fi lé pọtí, ká máa tún fi ọ̀nà pọ́nkà, kí a máa sọ wípé kí gbogbo èèyàn kí ó wá o, kán wá láti ìlú òkèrè, kán tún wá níhìn-ín, èwo la ń ṣe? Ṣé à ń tẹ̀lé Jésù ni, àbí à ń tẹ̀lé àwọn èèyàn tí ó wà nínú ayé, à ń tẹ̀lé ìwà búburú ọwọ́ wọn? Bí ó bá tún jẹ́ wípé rìbá tí àwọn ayé ń gbà, àwa náà ń gbà, irọ́ tí àwọn ayé ń pa, àwa náà ń pa. Bí ó bá jẹ́ pé àṣeléke ẹ̀ṣọ́, ìṣọ̀ṣọ́ tinú ayé táwọn ayé ń ṣe, àwa náà à ń ṣe, ó jẹ́ wípé à ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀ tí ó wà ní ìgbésí, tí ó wà ní àrọ́wọ́tó wa, ẹ̀ṣẹ̀ àwọn olówó tí ó wà ní àrọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a jẹ́ olóòótọ́, kí a mọ̀ wípé a jẹ́ ti Ọlọ́run, àti pé kí a máa tẹ̀lé Jésù láì tẹ̀lé àwọn ìwà, àwọn ohun òmúlẹ̀ mófo asán tí ó wà nínú ayé láyìíká wa. Nínú àwọn ọba kejì yìí kan náà, orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún, wọ́n sì kọ ìlànà rẹ̀ àti májẹ̀mú rẹ̀ sílẹ̀, tí ó bá àwọn bàbá wọn dá àti ẹ̀rí rẹ̀ tí ó jẹ́ sí wọn. Wọ́n sì ń tọ ohun asán lẹ́yìn, wọ́n sì hùwà asán, wọ́n sì tọ àwọn kèfèrí lẹ́yìn tí ó yí wọn ká, ní ti ẹni tí Olúwa ti kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe ṣe bí àwọn. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn ọmọ Ísíráẹlì tí Ọlọ́run ti kọ́ ní ìlànà, òfin, májẹ̀mú àti àṣẹ rẹ̀, èyí tí wọn ìbá fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó sọ wípé wọ́n ń tẹ̀lé àwọn kèfèrí lẹ́yìn. Kérésìmesì ló ń bọ̀ yìí, bí a bá rí àwọn ẹlòmíràn, wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́ ṣùgbọ́n wọn kò mọ Ọlọ́run, wọ́n máa ń lọ sí ilé ìsìn ṣùgbọ́n a ń gbàdúrà fún wọn wípé ìgbàlà tí Jésù Kristì mú wá, wípé Ọlọ́run yóò ṣí wọn lójú, yóò lè jẹ́ kí wọ́n mọ ìrírí ìgbàlà tí Jésù Kristì mú wá, wọ́n sì jẹ́ kèfèrí síbẹ̀. Ní àsìkò Kérésìmesì báyìí ni ọtí àmúyíra, ní àwọn alágbèrè, àwọn onípaṣágà ni wọ́n máa ń tún ṣe lé igbá kan, ní àwọn tí wọ́n máa ń fowó ṣòfò, ó ṣeéṣe ní

ènìyàn kí ó ba lè jọ òun ní ìwà, ní ìrò, ní ìrìn, ní ìṣe, ní ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ní jẹ́ kí a dá ènìyàn lí àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì. Ó dá kọjá ẹ̀yí ni. Ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko. Ẹni tí máa ń fa ẹnìkejì ya. A mọ̀ wípé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun. Ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Wẹ́sẹ̀ 17. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀, àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún. Nbo lo ti rí kà? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Ò rí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ 17, ó ní bẹ́ẹ̀ li Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o. Àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́. Ìwà mímọ́ yìí kan náà ni a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wo Efésù 4:24. Efésù 4:24. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run fiyèsí dáradára o. Èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdáwa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Ẹni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀. Èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù 1, nínú Mátíù 5, a ti kà á fún wa nínú Róòmù 8. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù 5:17. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan. Kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jọ́hánù 1:3. Jọ́hánù 1:3. 2:3. Olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀. Nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní 3:7, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti

0: Episteli ekeji ti Joanu. Emi alagba si ayanfe obinrin Olola ati awon omo re. Awon ti mo fe ni otito ki si se emi nikan, sugbon gbogbo awon ti o mo otito pelu nitori otito ti n gbe inu wa yo si ma ba wa gbe titi. Ore ofe, anu ati alaafia yo wa pelu wa lati odo Olorun Baba ati lati odo Jesu Kristi omo Baba ninu otito ati ninu ife. Mo yo gidigidi pe mo ti ri ninu awon omo re ti rin ninu otito. Ani bi awa ti gba ofin lati odo Baba. Nje ni isinsiyi o be o obinrin Olola ki se bi eni pe mi nko we ofin titun kan si o bi ko se eyi ti awa ti ni ni atete ko se pe ki awa ki o feran ara wa eyi si ni ife pe ki awa ki o ma rin nipa ofin re eyi ni ofin na ani bi e ti gbo ni atete ko se pe ki eyin ki o ma rin ninu re nitori eletan pupo ti jade wa sinu aye awon ti ko jewo pe Jesu Kristi wa ninu ara eyi ni eletan ati asobi si Kristi. E kiye sara yin ki e ma so ise ti awa ti se nu sugbon ki eyin ki o ri ere kikun gba olukuluku eni ti o ba n ru ofin ti ko si duro ninu eko Kristi ko gba Olorun eni ti o ba duro ninu eko oni o gba ati baba ati omo bi enikeni ba toyin wa ti ko si mu eko yi wa e ma se gba si ile ki e ma si se ki nitori eni ti o ba ki o ni owo ninu ise buburu re bi mo ti ni ohun pupo lati kowe si yin emi ko fe lo takada ati tadawa sugbon emi ni ireti lati toyin wa ati lati ba yin soro lojukoju ki ayo yin ki o le kun awon omo arabinrin re ayanfe ki o ami eyi ni opin episteli ekeji ti Joanu si eniyan gbogbo.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Episteli ekeji ti Joanu si eniyan gbogbo. Alagba si Gai wo olufe eni ti mo fe ninu otito. Olufe, emi n gbadura pe ninu ohun gbogbo ki o le ma dara fun o ki o si ma wa ni ilera ani bi o ti dara fun okan re nitori mo yo gidigidi nigba ti awon arakunrin de ti won si jeri si otito re ani bi iwo ti rin ninu otito emi ko ni ayo ti o po ju eyi lo ki emi ki o ma gbo pe awon omo mi rin ninu otito. Olufe, iwo n se ise igbagbo ni ohunkohun ti o ba n se fun awon ti se ara ati fun awon alejo ti won jeri ife re niwaju ijo bi iwo ba n pese fun won ni ona ajo won bi o ti ye nipa ati Olorun iwo o se ohun ti o dara nitori pe nitori oruko re ni won se jade lo bi aigba ohunkohun lowo awon keferi. Nje o ye ki awa ki o gba iru awon won ni ki awa ki o le je alabasisepo pelu otito emi kowe si ijo sugbon Diotrephe eni ti o fe lati je olori laarin won ko gba wa nitori na bi mo ba de emi o mu ise re ti o se wa si iranti ti o n so oro buburu ati isokuso si wa eyi ni ko si te e lorun bee ni ohun ti kara re ko gba awon ara awon ti o si n fe gba won o n da won lekun o si n le won jade kuro ninu ijo. Olufe, ma se farawe ohun ti se ibi bi ko se ohun ti se rere eni ti o ba n se rere ti Olorun ni eni ti o ba n se buburu ko ri Olorun. Demetri li eri rere lodo gbogbo eniyan ati ti otito ti kara re pelu ni tooto awa pelu si gba eri re je eyin si mo pe otito ni eri wa emi ni ohun pupo lati kowe si o sugbon emi ko fe fi tadawa ohun kalamu ko won sugbon mo ni ireti lati ri o laipe a o si soro ni ojukoju alaafia fun o awon ore ki o ki awon ore ni oruko.
2: Episteli ti Juda si eniyan gbogbo. Juda iranse Jesu Kristi ati arakunrin Jakobu si awon ti a pe olufe ninu Olorun Baba ti a si pamo fun Jesu Kristi ki anu ati alaafia ati ife ki o ma bi se fun yin. Olufe, nigba ti mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan n ko gbodo sai ma kowe si yin ki n si gba yin niyanju lati ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo leekan soso nitori awon eniyan kan be ti won n yo wole awon eni ti a ti yan lati igba atijo si ebi yi awon alaiwa bi Olorun ti n yi ore ofe Olorun wa pada si wobia ti won si n se oluwa wa kan soso na ani Jesu Kristi Oluwa. Nje emi n fe lati ran yin leti bi eyin tile ti mo gbogbo re leekan ri pe Oluwa nigba ti o ti gba awon eniyan kan la lati ile Egipti wa leyin naa o run awon ti ko gbagbo ati awon angeli ti ko toju ipo ola won sugbon ti won fi ipo won sile awon ni o pamo ninu ewon ainipekun nisale okunkun de idajo ojo nla ni ani bi Sodomu ati Gomora ati awon ilu agbegbe won ti fi ara won fun agbere ise bakan naa ti won si n tele ara ajeji leyin awon ni a fi lele bi apere won jiya ina ainipekun bakan naa ni awon wonyi pelu n so ara di eri ninu ala won won si n gan ijoye won si n soro buburu si awon Olola ṣùgbọ́n Mikaeli olórí àwọn angẹli nígbà tí ó ń bá ìṣùjà tí ó sì ń jìjà kadì nítorí òkú Mose kò sì gbọdọ̀ sọ̀rọ̀ òdì sí, ṣùgbọ́n ó wí pé Olúwa ni yóò bá ọ wí. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọ́n kò mọ̀, ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko tí kò ní ìyè nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìparun. Ègbé ni fún wọn nítorí tí wọ́n ti rìn ní ọ̀nà Káíní, wọ́n sì fi ìwọra súré sínú ìṣìná Bálámù nítorí èrè, wọ́n sì ṣègbé nínú ìṣọ̀tẹ̀ Kórà. Àwọn wọ̀nyí ni ó jẹ́ àbàwọ́n nínú àsè ìfẹ́ yín. Nígbà tí wọ́n bá yín jẹ àsè, àwọn olùṣọ́àgùntàn ti ń bọ́ ara wọn láìbẹ̀rù, ìkúukù láìní omi tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri, àwọn igi aláìléso ní àkókò èso, wọ́n kú lẹ́ẹ̀mejì, afà wọn tutí gbòǹgbò tí gbòǹgbò, omi òkun ti ń rú tí hò ìfófó ìtìjú ara wọn jáde, alárìn kiri ìràwọ̀, àwọn tí a pa òkùnkùn biribiri mọ́dè láéláé. Àwọn wọ̀nyí pẹ̀lú ni Enoku ẹni keje láti ọ̀dọ̀ Adamu sọ tẹ́lẹ̀ fún wípé kíyèsí, Olúwa ń bọ̀ pẹ̀lú ẹgbẹẹgbẹ̀ àrùn àwọn ènìyàn rẹ̀ mímọ́ láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn, láti dá gbogbo àwọn aláìwà bí Ọlọ́run lẹ́bi ní ti gbogbo iṣẹ́ àìwà bí Ọlọ́run wọn tí wọ́n ti fi àìwà bí Ọlọ́run ṣe, àti ní ti gbogbo ọ̀rọ̀ líle tí àwọn ẹlẹ́ṣẹ̀ àìwà bí Ọlọ́run ti sọ sí. Àwọn wọ̀nyí ni àwọn tí ń kùn, àwọn aláròyé tí ń rìn nípa ìfẹ́kúfẹ́ ara wọn, ẹnu wọn a máa sọ ọ̀rọ̀ ìhàlẹ̀, wọn a máa ṣojú ṣáájú nítorí èrè. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn apostẹ́lì Olúwa wa Jésù Kristì, bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wà nígbà ìkẹyìn tí wọn ó máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ àìwà bí Ọlọ́run ti ara wọn. Àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀, àwọn ẹni ti ara tí wọn kò ní ẹ̀mí. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run, ẹ máa retí àánú Olúwa wa Jésù Kristì títí di ìyà àìnípẹ̀kun, ẹ máa ṣàánú àwọn ẹlòmíràn, ẹ máa fi ìyàtọ̀ hàn, ẹ máa fi ẹ̀rù gba àwọn ẹlòmíràn là, ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná, ẹ tilẹ̀ máa kórìíra ẹ̀wù tí ara ti sọ di èérí. Ǹjẹ́ ti ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀, tí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá? Ti Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo olùgbàlà wa ni ògo àti ọlá ńlá, ìjọba àti agbára ní ìsinsìnyí àti títí láéláé. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Júdà sí ènìyàn gbogbo.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè àìnípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa olùṣọ́àgùtàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábàápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristì jẹ́ tiwa. Ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ alábàápín síwájú sí ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa an bebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo rekoja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo rekoja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo rekoja ti odun ti o koja an beyin wo pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e fa wa mora loni e ko wa loni e je ki ipe wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba Olorun da maje mu ki a le gbadura si Olorun ki a le fi igbesi aye wa le Olorun lowo ninu odun titun yi ohun ti Olorun pe ba wa soro loni lori re ni Oluwa Oluso agutan wa Oluwa Oluso agutan wa eyi ni Oluwa ti se Oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Kristi o je olugbala ati Oluso agutan wa an wo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti Olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo Oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo Oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi Oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti a ti pese sile fun awon omo Olorun ninu orin Saamu yi o ran mi leti itan kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni a ti ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun a wa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo Oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wipe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wipe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo Olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ri wipe Jesu to gege bi Oluwa gege bi Olugbala gege bi Oluso agutan o gba wipe ohun o ka orin Dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Dafidi yi ti o be si ni ka o si ka daradara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo Oluwa ẹni tí ó mọ olùṣọ́ àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bárìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run, ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà ó jẹ́ mọ̀. Nígbà tí ẹni yìí, nígbà tí ó kà á tán, kò sí àtẹ̀wọ́, omijé ló ń jáde. Lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan nujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé àti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí 23 ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ ọ́ bí olùṣọ́àgùntàn wa nínú Pétérù kìíní orí 2 láti ẹsẹ 24 dé 25. Ẹni tí ò ń tìka ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní 25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣáko lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀adà, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn-ín ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wo pe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesi ni an pe ni omo leyin jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won na kiki awon ti o ni eri yi ninu okan won wi pe jesu ti so won dominira ko ninu ese awon ni won mo jesu gege bi olugbala mo so le kan wi pe ikan ni ke amo olugbala ikeji ni ke amo itoni itoju epese ati ibokun ti o je ti wa nitori wi pe amo jesu gege bi olugbala wa bi abawo orin dafidi yi daradara bi abasika ni akaye a ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin dafidi yi ye ke wo owe ewe owe ori kerin ese ogun ati ese ikokanlelogun omo mi feti si oro mi deti resile si oro mi omo mi feti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ta tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa papa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma fowo to omo be wi pe omo daadaa ki se be duro titi baba bi soro tan to fi peti si ohun to nso wi pe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a n wa si ilesi ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati feti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won tun ma ni ipade idakonko ninu ile isin nigba ti iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi a ba so wepe aje ti olorun o ni ki a feti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wi pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dafidi nisisiyi orin dafidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dafidi fun ara re ti o nso nipa oluso agutan o n paapa ti je adaran tele tele o n paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dafidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti o n paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dafidi ori kejilelogorin orin dafidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese aadorin de ese ikokanle laadorin ó sì yan Dáfídì ìránṣẹ́ rẹ̀, ó sì mú u kúrò láti inú agbo àgùntàn wá, láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú u láti bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Níhìn ni a sọ fún wa, iṣẹ́ tí Dáfídì ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, Dáfídì mọ̀ nípa àgùntàn. Ó mọ̀ nípa wípé kí a máa daran, kí a máa tọ́jú wọn, kí a máa bọ́ wọn, kí a máa dáàbò bò wọ́n, kí a gbà wọ́n lọ́wọ́ ìkẹ́kùn, àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti dá agbooru, kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí. Ṣùgbọ́n Dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí agbo ẹran, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun. Èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí, ó jẹ́ ẹni tí ó mọ Olúwa. Bí a bá ń sọ nípa wípé kí a mọ Olúwa, a mọ̀ wípé ó ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní ìdánilójú wípé a ti wẹ òun mọ́. Bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin Dáfídì orí 22, ó rí ìrírí ìgbàlà, ìrírí ìsọdọmọ, ìrírí àtúnbí tí Dáfídì tí ó ní. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí ó fà sẹ́yìn nípa àìgbọràn, nípa ẹ̀ṣẹ̀. Bí o bá ka orin Dáfídì orí 51, ó rí nígbà tí ó ń bẹ̀bẹ̀ fún àánú, fún ìwẹ̀nàmọ́, fún ìdáríjì, fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun. Ó rí wípé ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé, Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí ìwọ pàápàá bí o bá ti mọ Ọlọ́run, bí ìwọ pàápàá bí o bá ti ní Jésù, bí ìwọ náà bá ti di àtúnbí, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, nígbà náà ni ìwọ náà yóò lè wípé, Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Bí a bá wo ohun tí Dáfídì ń sọ níhìn-ín, a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbòó, ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun. Dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀. Níhìn ni ó wípé, nítòótọ́, láti ẹ̀yìn wá, láti kékeré ni Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí, ó rí i wípé Olúwa sì jẹ́ olùṣọ́ àgùntàn òun. Ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyìí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún tuntun? Ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún tuntun yìí ó jẹ́ ti Ọlọ́run, wípé o kì í ṣe bí ewúrẹ́, o jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run. Kì í ṣe àgùntàn tí ó ṣáko, àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé, èyí tí ìwọ ìbá lè wípé, Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú. Wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹdè. Wọ́n máa sọ wípé nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Jésù, nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Ọlọ́run láti ní ìgbàlà. Èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú, nígbà tí ejò láéláé nì, nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn, tí ó wá sí ìgbésí ayé wọn, tí ó fẹ́ pa wọ́n jẹ, tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú? Kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn? Bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la, bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn, tí kò mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí, ó yẹ kí o fi ayé rẹ fún Jésù. Ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí Olúwa kí ó jẹ́ Olúwa, olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ. kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ke awo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni ani to ati ani seku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti ani oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wi pe awa ki yo se alaini onkohun eyi ni eri ti a ri ninu bibeli wi pe ni igba oda ni igba kugba wi pe oluwa o ma npese fun awon ti re aran ti itan omo israeli li agiju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wi pe bi won ti npon won loju si be ni won dagba si be ni won tun poju be lo be ni won lagbara ju be lo nitori wi pe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni agiju ari wi pe ki se wi pe owo ni won fi ra ounje nitori wi pe mana latoke wa ni olorun fi n bo won awon papa le so ni igba na wi pe oluwa le oluso agutan won wi pe won ko se alaini onkohun bi o ba dabe ni wi pe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbo mo won lara awon wonyi le korin awon wonyi le fofayo wi pe oluwa le oluso agutan won wi pe ni igba ti oluwa je oluso agutan won awon ko se lai ni onkohun awa papa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le o so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wipe lati igba ti

ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ Jésù. Nínú orin Dáfídì, orí 84, ẹsẹ̀ 11. Orin Dáfídì, orí 84, ẹsẹ̀ 11. Nítorí Olúwa Ọlọ́run li oòrùn àti àsà, Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. Kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wa yóò jẹ́ tiwa. A ó rí wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wa, wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Nínú Fílípì, orí 4, ẹsẹ̀ 11, ni Pọ́ọ̀lù apóstélì ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí Ọlọ́run ní fún àwọn tirẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa. Kí a wò ó nínú orin Dáfídì, orí 43, ẹsẹ̀ 2. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun tí onísàmù sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun. Ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí, àníyàn pọ̀ jù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀. Ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀, ó fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi. Nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run ti jẹ́ tiwa, kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa. Jẹ́ kí a wo Matthew, orí 6. Matthew, orí 6, ẹsẹ̀ 21. Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ ó jẹ àti kí lẹ ó mu àti aṣọ wo lẹ ó fi bo lẹ ó fi wọ̀ wá. Àìgbàgbọ́ ni ó máa mú kí àníyàn kí ó wà nínú ọkàn wa. Kí lẹ ó jẹ, kí ni ẹbí yóò jẹ, báwo ni a ó ṣe tọ́jú aya, báwo ni a ó ṣe tọ́jú ọmọ, báwo ni a ó ṣe rán ọmọ lọ sí ilé ìwé, báwo ni a ó ṣe san owó ilé tí a ń gbé, irú aṣọ wo ni a ó wọ̀, bí aṣọ bá gbó mọ́ wa lára, kí ni a ó fi pààrọ̀ rẹ̀, kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà. Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀, ó ní gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Nínú Matthew, orí 11, láti ẹsẹ̀ 22. Matthew, orí 11, ẹsẹ̀ 22. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà,

ìdojúkọ tàbí inú níbí ni. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́ kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galilee, ìbáṣe ní Jerusalem, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun, ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun, iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ, yóò sọ ọkàn àti èrò yín, yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ ní ìwé pé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn. Ó ti Olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kìí ó ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí Olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni a ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjókòó jẹ́ àkàbí Bélì,
a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀, a jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀ láìka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn ni yóò ti lè ṣeé ṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kún tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé o rí i wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàláwa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀ òun ni òdodo wa, òun ni ìwà mímọ́ wa. Òun ló máa fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ Èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ pani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé, àti tí ó fẹ́ pani sí abẹ́ ìsìnrú Èṣù yóò wá. Ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmi le, kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́. A ti sọ nípa ìpèsè àtọ̀run wa, a ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa, a ti sọ nípa ìtura tí ó máa ń fún wa. Àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin, ó ní nítòótọ́, bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ wà pẹ̀lú mi. Nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ, wọ́n tù mí nínú. Ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù. Ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn pokùn so. Ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà. Ẹ̀rù wípé àwọn ọ̀tá wọ́n búra múra mọ̀, wọ́n pinnu, wọ́n pète lórí mi. Kí ni kí n ṣe? Báwo ni mo ṣe lè ní ààbò? Ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Dáfídì ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú. Ṣé o mọ̀ wípé Sọ́ọ̀lù ó dọdẹ Dáfídì fún ìgbà pípẹ́? Ìgbà mìíràn ó ṣeéṣe kí Dáfídì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè, kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín, kí Sọ́ọ̀lù kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjijì ikú fún Dáfídì,
ó ní Jésù Kristì àti Ọlọ́run wọn kò fi mí sílẹ̀ rí, èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn Filistini ni Dáfídì yóò gbé rí ara rẹ̀. Ó ní ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí Jésù Kristì tàbí Olúwa Olùṣọ́ àgùntàn wípé ó tó fún òun. Àwa pàápàá ó yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ láàlá tí ó bani lẹ́rù, bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù, bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kò séwu, nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan. Bí Olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí, ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí, ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn. Bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù òjìji ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní ìwọ wà pẹ̀lú mi, ìfarahàn Ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ dá òróró sí mi lé orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀, ẹ̀rù a máa bà wá, nítorí wípé a kò ní ìsinmi, a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ Olúwa Olùṣọ́ àgùntàn wa. Ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà, bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán, wípé Olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yé ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀, Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ́ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n a máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá, ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá bí ó bá tilẹ̀ ń bá a péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀, ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣù mi, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa, a ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́,
Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Yẹ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́, ire àti àánú. Ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù. Títí ọdún yìí yóò fi yípo. Oore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo. Àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín. Èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé àmọ́ Ọlọ́run ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí o bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò, àti òdodo, àti ìwà mímọ́, àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, oore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni. O ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Baba wa ti nbe le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be nikan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa an tesiwaju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu epistle ti Paulu ti aposteli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asiti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paulu aposteli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Christiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati Oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fiyesi oun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wipe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon nkan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o n so fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa ṣugbọn ni pato ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn àpọ́sẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ó sì wé fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wé fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu. Ẹ̀mí mímọ́ tí a ti tú dà lé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn àpọ́sẹ́lì ní Éfésù ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́. Wọ́n wí pé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run àti ọ̀pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Pọ́ọ̀lù àpọ́sẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínàkúnà tí ó wà ní ilẹ̀ àjèjì tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kólósè. Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́ tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bele so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu po ada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lọlọrun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu po ada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu po ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to ti n je gaba lori wa tele tele a mu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketadinlogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu po ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wi pe ati bo pelu eje Jesu pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ orí ọ̀fẹ́ Kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéfèrí. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Aesaiah orí 40 ẹsẹ̀ 17. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la ó máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn. Nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù
1: ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lo Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti a ni ninu Kristi kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní koroba tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó ju koroba tàbí garawa yìí a ó ju sínú kànga ó ṣeéṣe kí koroba yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi koroba yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ Kristi kí a tó wà nínú Kristi Kristi jẹ́ Kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú Yohánù orí kẹrin Yohánù orí kẹrin nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi yẹ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà Yohánù orí kẹrin kànga Jákọ́bù sì wà níbẹ̀ nítorí náà bí o ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara Samaria sì wá láti fa omi Jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ará Samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe Jew fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Jew kì í bá àwọn ara Samaria lòpọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyí fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyí náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ, yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ, kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un, yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga, kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí a tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyì láti inú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣeyín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run fọ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọláńlá rẹ̀. Ó ń sọ níhìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò, ó wà nínú Kristì. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere àti fi wọ́n fún wa nínú kristi tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títò wa ó wà nínú kristi wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara wípé ó wà nínú kristi kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara nípa ti ẹ̀mí gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú kristi kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan ìgbàlà wa jẹ́ pípé nínú kristi kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe tàbí tí áńgẹ́lì lè ṣe tàbí tí mose tí ó ti kọjá lọ tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa kìkì wípé kí a ronú pàdà kí a gba jésù kristi ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú kristi bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba jésù kristi ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú kristi jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí a bá fẹ́ ìsọdi mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí a bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín agbára fún iṣẹ́ ìsìn ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ ọlọ́run wá nípasẹ̀ jésù kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná kristi ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú kristi jésù ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú kristi nìkan lè a ti lè rí tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ kristi nìkan ṣoṣo la ti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ kristi nìkan ṣoṣo la ti lè rí tàbí a ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ jésù a ó rí tàbí a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ kristi tàbí nínú kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú kristi báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá. Tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbá ṣe ìgbàlà. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹn ní

bí a bá béè lọ́wọ́ Ọlọ́run, wé pé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lè mi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi. Àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wé pé kí á fún ọ ní ìgbàlà, kí á lè pèsè wọn sílẹ̀ fún ọrùn, kí á lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí á mọ̀ wé pé ìgbàlà ju ìwòsàn lọ. Ó yẹ kí á mọ̀ wé pé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ. Ó yẹ kí á mọ̀ wé pé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí á mọ̀ wí pé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀rí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí á pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é. Òun náà lèmi ó ṣe. Kí á lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ní ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ bí ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wájú, tí ó fi iná mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbí ni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa, èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára, ìfikún ni agbára Ọlọ́run, èé ṣe tí a kò fi béèrè. Ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀.

sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà, kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí, kí ó wá sọ ọjí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdáǹdè, ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín: èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yìí gan ni a rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10 wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristi wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a bí ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò bọ́ sí wa.

Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run lè ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀ kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kìí ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ̀ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn-ín tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa. Mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó o lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah. Ó yin Ọlọ́run lógo, nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa. Ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ tí ó ti ń bá ọ jà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà, nítorí wípé àkókò náà tó. Mo ní àkókò náà tó tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó dábírà ní ìgbésí ayé rẹ. Fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yí ara rẹ wò. Bí o ti ń yí ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀dìjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀. A wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa. Wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀yìn nísìnyí wípé ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọmọdé, ìbá jẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpáke ni, tàbí gẹ̀gẹ̀ ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé o ní agbára láti jọba síbẹ̀, láti jó.

síbẹ̀ nígbà tí a bá ń dárúkọ Jésù, ìwọ ẹ̀mí kẹ́mi, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlè sọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀ kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé abíọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ́ ni òdì ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ikọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tú ní sílẹ̀, ọwọ́ tí dání ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fa pamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ìṣù ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń képe ilẹ̀ ọ máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà ẹ ó fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarúkọ wọn nìkọ̀ọ̀kan àbí ọ̀dárakọ nìkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ tiwa, adúpẹ́ pé ẹ ti ṣe é fún wa, adúpẹ́ pé ẹ ti fún wa ní iṣẹ́ ìyanu. A ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò, kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde, wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe hallelujah, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, o yẹ kí o ké hallelujah, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andro de ọ yẹ ara rẹ wò, nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni nítorí pé a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristi a ti sọ wá di ọmọ Ọlọ́run a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún èyí ni ojúṣe tiwa bí Ọlọ́run bá ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kúrò nínú aginjù sí ilé àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run èyí ni ojúṣe wa Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn nítorí náà ẹ jáde kúrò ní láàrin àwọn abọ̀rìṣà nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa Olódùmarè wí nínú Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run ẹ̀yin tí kò rí àánú gbà rí ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà olùfẹ́ mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun láti fà kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà a ti di ènìyàn Ọlọ́run nígbà kan rí a kò rí àánú gbà ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí pé a ti gba Jésù Kristì gbọ́ nítorí pé a ti di ẹni ìgbàlà a ti ṣe wa nípò padà nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ rí a ti rí àánú gbà nísinsìnyí ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run wẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn olúwa àlùfáà orílẹ̀-èdè mímọ́ ẹni ènìyàn ọ̀tọ̀ kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn àti ṣe wà nípò padà kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́ tí Paul apostoli tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kìíní wà ní Kólósì orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí ni a ń pè ní ìràpadà àti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ bí a bá ń sọ nípa ìràpadà ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ègbé ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú a ti dáríjì wá a ti rà wá padà a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa kò yẹ kí a tún máa sọ wípé.

0: ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára wípé àwọn ọmọ ìhìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ìbá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhìnrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lé, ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile israeli da le ojo won ni le olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re wi pe mo olowa nitori wi pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ran ti mo nitori be bi a ba ti di eni igbala o daju wi pe a ki yo je eni tin je wo ese eni tin ran ti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo kolose lekan si ki a wo awon ti paul apostle so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan won nigbagbo tooto kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju olorun kini awon ohun ti a ndupe fun iwa olorun a ndupe wipe olorun je olooto a ndupe wipe olorun ki seke a ndupe pe bi olorun ba wi be o ma nse be a ndupe pe olorun ki yi pada a tun ndupe wipe nipa ise asepe jesu kristi lori igi agbelebo a si ndupe wipe a ti je eni igbala a si tun ndupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara a ndupe fun gbogbo sugbon o merin ototo ni paul so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti olorun se fun bi o ba je wipe ati dari ese re ji o bi o ba je wipe ati mu oye iwo ti o je alaiye tele tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanpe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti ninu eni ti awa ni idande ninu eni ti awa ni rapada nipa ejere ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun e je ki a dede duro ki a si so fun olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe jesu kristi lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun
1: ifihan ori ikeji si angeli ijo ni efesu kowe nkan won yi ni eni ti o mu irawo meje na ni owo otun re eni tin rin ni arin opa wura fitila meje na wi pe emi mo ise re ati laala re ati ifarada re ati bi ara re ko ti gba awon eni buburu ati bi iwo si ti dan awon tin pe ara won ni apostle ti won ki si se bewo ti iwo si ri pe eleke ni won ti iwo si farada iya ati nitori oruko mi ti o si fi aya ran ti are ko si mu o sugbon eyi ni mo ri wi si o pe iwo ti fi ife re isaju sile nitori na ranti ibi ti iwo gbe ti subu ki o si ronu pe wada ki o si se ise isaju bi ko si se be emi o si to wa emi o si se opa fitila re kuro ni ipo re bi ko se bi iwo ba ronu pe wada sugbon eyi ni iwo ni pe iwo korira ise awon nikolaitani eyi ti emi pelu si korira eni ti o ba li eti ki o gbo ohun ti emi n so fun awon ijo eni ti o ba segun ni emi o fi eso igi iye ni fun je ti n be laarin paradisi olorun ati si angeli ijo ni smana kowe nkan wonyi ni eni ti se ni isaju ati eni ikeyin wi eni ti o ti ku ti o si tun ye emi mo ise re ati iponju ati aini re sugbon oloro ni o emi si mo oro odi si olorun ti awon ti n wi pe ju ni awon ti kara won ti won ki si se be sugbon ti won je sinagogu ti satani ma se bero ohunkohun ti iwo n bo wa jiya re kiyesi esu yoo gbe ninu yin ju sinu tubu ki a le dan yin wo eyin o si ni iponju ni ijo mewaa iwo sa se olooto de oju iku emi o si fi ade iye fun o eni ti o ba ni eti ki o gbo ohun ti emi n so fun awon ijo eni ti o ba segun ki yoo farapa ninu iku keji ati si angeli ijo ni pagamu kowe nkan wonyi ni eni ti o ni idamimu oloju meji ni wipe emi mo ise re ati ibi ti iwo n gbe ani ibi ti ite satani wa ati pe iwo di oruko mi mu ṣinṣin ti iwo ko si se igbagbo mi ni ọjọ won ni ninu eyi ti antipa ise olooto ajeriku mi eni ti won pa ninu yin nibi ti satani n gbe sugbon mo ni nkan die iwe si o nitori ti iwo ni awon ti o di eko ti balamu mu nibe eni ti o ko balaku lati mu ohun ikose wa siwaju awon omo israeli lati ma je ohun ti a parubo si orisa ati lati ma se agbere bee ni iwo si ni awon ti o gba eko awon nikolaitani pelu ohun ti mo korira ronu pe wada bi ko se bee emi o to wa ni isisiyi emi o si fi idenu mi ba won ja eni ti o ba ni eti ki o gbo ohun ti emi n so fun awon ijo eni ti o ba segun ni emi o fi mana ti o pamo fun je emi o si fun ni okuta funfun kan ati sara okuta naa oruko titun ti a o ko si ti enikeni ko mo bi ko se eni ti o gba a ati si angeli ijo ni ti atira kowe nkan wonyi ni omo olorun wi eni ti o ni oju re bi owo ina ti ese re si dabi ede daradara emi mo ise re ati ife re ati igbagbo ati isin ati suuru re ati pe ise re ikeyin ju ti isaju lo sugbon eyi ni mo ri wi si o nitori ti iwo fi aye sile fun obinrin ni jesebeli ti o pe ara re ni woli o si n ko awon iranse mi o si n tan won lati ma se agbere ati lati ma je ohun ti a parubo si orisa emi si fi saa fun lati ronu pe wada ko si fe ronu pe wada agbere re kiyesi emi o gbe so si ori akete ati awon ti n ba se panṣaga ni emi o fi sinu iponju nla bi ko se bi won ba ronu pe wada ise won emi o si fi ku pa awon omo re gbogbo ijo ni yoo si mo pe emi ni eni ti n wadi inu ati okan emi o si fi fun olukuluku yin gege bi ise yin sugbon eyin ni mo n so fun eyin yoku ti n be ni ti atira gbogbo eyin ti ko ni eko yi ti ko mo ohun ijinle satani bi won ti n wi emi ko di eru miran ru yin sugbon eyi ti eyin ni e di emu ṣinṣin titi emi o fi de eni ti o ba si ṣegun ati eni ti o ba pa ise mi mo titi de opin emi o fun ni ase lori awon orilede ohun o si ma fi ọpa irinṣẹ akoso won bi a ti fọ ohun elu amọkoko ni a o fọ won tutu bi emi pẹlu ti gba lati ọdọ baba mi emi o si fi irawo owurọ fun eni ti o ba ni eti ki o gbọ ohun ti emi n sọ fun awon ijọ.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ori iketa ati si angeli ijo ni sadi kowe nkan won yi ni eni ti o ni emi meje olorun ati irawo meje ni wi pe emi mo ise re ati pe iwo ni oruko pe iwo nbe laye sugbon iwo ku ma sora ki o si fi ese ohun ti o ku mule ti o setan lati ku nitori emi ko ri ise re ni pipe niwaju olorun nitori na ranti bi iwo ti gba ati bi iwo ti gbo ki o si pa mo ki o si ronu pe wada nje bi iwo ko ba sora emi o de si o bi o le iwo ki yoo si mo wakati ti emi o de si o iwo ni oruko die ni sadi ti ko fi aso won yi eri won si ma ba mi rin ni aso funfun nitori won ye eni ti o ba segun o na ni a fi aso funfun wo emi ki yo pa oruko re re kuro ninu iwe iye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Àti sí áńgẹ́lì ìjọ ní Philadelphia, kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí ó jẹ́ mímọ̀ ní wí, ẹni tí í ṣe olóòótọ́, ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì, ẹni tí ó ṣí tí kò sí ẹni tí yóò tì, ẹni tí ó sì tì tí kò sí ẹni tí yóò ṣí. Èmi mọ iṣẹ́ rẹ, kíyèsí, mo gbé ilẹ̀kùn tí ó ṣí kalẹ̀ níwájú rẹ, tí kò sí ẹni tí ó lè tì í, pé ìwọ ní agbára díẹ̀, ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́, ìwọ kò sì sẹ́ orúkọ mi. Kíyèsí, èmi ó mú àwọn ti sinagogu Sátani, àwọn tí wọ́n ń wípé Júù ni àwọn tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n ń ṣèké, kíyèsí, èmi ó mú kí wọ́n wá wúlẹ̀ níwájú ẹsẹ̀ rẹ, kí wọ́n sì mọ̀ pé èmi ti fẹ́ ọ. Nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́, èmi pẹ̀lú yóò pa ọmọ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé láti dán àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò. Kíyèsí, èmi ń bọ̀ ní ìsinsìnyí, bí èyí tí ìwọ ní mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má ṣe gba adé rẹ. Ẹni tí ó bá ṣẹ́gun, òun ni èmi ó fi ṣe ọwọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi, òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí ìlara àti orúkọ ìlú Ọlọ́run mi, tí í ṣe Jerúsálẹ́mù tuntun, tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ tuntun tí èmi ti kára mi. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí èmi ń sọ fún àwọn ìjọ. Àti sí áńgẹ́lì ìjọ ní Laodikia, kọ̀wé, nǹkan wọ̀nyí lé ẹni tí ń jẹ́ àmì wí, ẹlẹ́rìí olódodo àti olóòótọ́, olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run. Èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò ní ẹnu mi. Nítorí tí ìwọ wípé èmi lé ọ̀rọ̀, èmi sì ń pọ̀ sí ní ọ̀rọ̀, èmi kò sì ṣe aláìní ohunkóhun, tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ àti àrí àti tálákà àti afọ́jú àti ẹni ìhòhò. Èmi fún ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà lọ́wọ́ mi tí a ti dà nínú iná, kí ìwọ kí o lè di ọlọ́rọ̀, àti aṣọ funfun kí ìwọ kí o lè fi wo ara rẹ, àti kí ìtìjú ìhòhò rẹ kí ó má baà hàn, kí o sì fi oògùn kun ojú rẹ kí ìwọ kí o lè ríran. Gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara kí o sì ronú pìwàdà. Kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn, bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun àti ohun pẹ̀lú mi. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi fún láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi, bí èmi pẹ̀lú ti ṣẹ́gun tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ìfihàn orí ìkẹrin. Lẹ́yìn nǹkan wọ̀nyí, èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohun kìíní tí mo gbọ́ bí ohun ìpè tí ń bá mi sọ̀rọ̀ tó wípé, "Gòkè wá ẹ̀yìn, èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́." Lójú kan náà, mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí atẹ́ ìtẹ́ kan ní ọ̀run, ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sádì ní wíwò, òṣùmàrí sì ta yí ìtẹ́ náà ká, ó dàbí òkúta smaragdù ní wíwò, yí ìtẹ́ náà ká sì ni ìtẹ́ 24. Àti lórí àwọn ìtẹ́ náà, mo rí àwọn àgbà 24 jókòó, tí a wọ̀ ní aṣọ àlà, adé ewúra sì wà ní orí wọn. Àti láti ibi ìtẹ́ náà ni mọ̀nàmọ́ná àti àrá àti ohun ti jáde wá, fìtílà iná méje sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà, tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Àti níwájú ìtẹ́ náà sì ni òkun bíi dígí, ó dàbí kírísítálì, lé àárín ìtẹ́ náà àti yí ìtẹ́ náà ká ní ẹ̀dá àlàyé mẹ́rin tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn. Ẹ̀dá ìkíní sì dàbí kìnìún, ẹ̀dá kejì sì dàbí ọmọ màlúù, ẹ̀dá kẹta sì ni ojú bíi ti ènìyàn, ẹ̀dá kẹrin sì dàbí ìdì tí ń fò. Àwọn ẹ̀dá àlàyé mẹ́rin náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ mẹ́fà kún fún ojú yíká àti nínú, wọn kò sì sinmi ní ọ̀sán àti ní òru wípé, "Mímọ́, mímọ́, mímọ́, Olúwa Ọlọ́run Olódùmarè tí ó ti wà, tí ó sì ń bẹ, tí ó sì ń bọ̀ wá." Nígbà tí àwọn ẹ̀dá àlàyé náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ tí ó ń bẹ láàyè láyé àti láéláé, àwọn àgbà 24 náà sì wúlẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́, wọn sì tẹríba fún ẹni tí ń bẹ láàyè láyé àti láéláé, wọn sì fi adé wọn lílẹ̀ níwájú ìtẹ́ náà wípé, "Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí pé ìwọ ni ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dá wọn."
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìfihàn orí ìkarùn-ún. Mo sì rí ilé ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà, ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn tí a sì fi èdìdí méje dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó ń fi ohùn rara kéde pé, "Ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀?" Kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. emi si so kun gidigidi nitori ti a ko ri enikan ti o ye lati si ati lati ka iwe na tabi lati wo inu re okan ninu awon agba na si wi fun mi pe ma se so kun kiyesi kinihun eya juda ongbo dafidi ti bori lati si iwe na ati lati tu edidi re mejeje mo si ri ile arin ite na ati awon eda alaye merin na ati laarin awon agba na odo aguntan kan duro bi eyi ti a ti pa o ni iwo meje ati oju meje ti se mi meje ti olorun ti aran jade lo si ori ile aye gbogbo o si wa o si gba ni owo oto eni ti o joko lori ite na nigba ti o si gba iwe na awon eda alaye merin na ati awon agba merin le logun na wole ni waju odo aguntan na olukuluku won ni duro ati ago wura ti o kun fun turari ti se adura awon eniyan mimo won si n ko orin titun kan wipe iwo ni o ye lati gba iwe na ati lati se edidi re nitori ti a ti pa o iwo si ti fi eje re se irapada eniyan si olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa iwo si ti se won ni oba ati alufa si olorun wa won si n joba lori ile aye emi si wo mo si gbo ohun awon angeli pupo yi ite na ka ati ye awon eda alaye na ati awon agba na ka iye won si je egbarun ona egbarun ati egbegberun ona egbegberun won wi ni ohun rara wipe yeye ni odo aguntan na ti a ti pa lati gba agbara ati oro ati ogbon ati ipa ati ola ati ogo ati ibukun gbogbo eda ti o si nbe ni orun ati lori ile aye ati nisale ile ati iru awon ti nbe ninu okun ati gbogbo awon ti nbe ninu won ni mo gbo ti wipe ki a fi ibukun ati ola ati ogo ati agbara fun eni ti o joko lori ite ati fun odo aguntan na laye ati lailai awon eda alaye merin na wipe ami awon agba merin le logun na wole won si fori bale fun eni ti nbe laye lai ati lailai.
0: E je ki a gbadura Olorun baba wa adupe wipe awa si akoko ti o se pataki bayi bi ati fe wo inu iwe mimo an bebe wipe gege bi a o ti ma se alaye gege bi a o ti ma ka oro Olorun gege bi a o ti ma ko ni wipe e o fun olukuluku wa ni ore ofe lati fi aye sile fun emi mimo lati se itumo nkan wonyi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o poora a nbe yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo Olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogotara we pe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti edla sile fun wa wi pe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro Olorun e o le won jina si wa loruko Jesu adupo pe ti gbo e gba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari loruko Jesu Kristu Oluwa wa. Lati ibere odun yi ni Olorun ti n fi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o n fun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi. Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati ibi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti a ti sako lo awa ti a ti sonu awa ti a ti jina rere si Olorun ke a ba le gba wala loni a n wo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba je
3: ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti olorun bi ki ba se wipe o ba jesu kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro olorun ko se se fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe aba jesu pade ye ki nka yi fun gege bi apere ninu johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe oun ba jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wo pe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wi pe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo kristi nikan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa ye ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a n so nihin ni wipe enikookan wa gege bi eni ti a bi lati inu obinrin enikookan wa gege bi eni ti o wa si aye yi nipase adamu ati efa enikookan wa gege bi eni ti o gbe ago ara erupe yi wo abiwa le afoju bi ati biwa ni afoju a ko mo rere yato si boboru afoju ni ini bi ati biwa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a o rin ti a o le lo sodo olorun taara a ko mo eyi ni a n pe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa

ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní láti wá jọ sínú ìsìn àṣepapọ̀ yìí. Olúwa, bí a ṣe wá lónìí, ẹ ṣe olúkúlùkù wa láti múra tán, kí ẹ sì bá ẹnì kọ̀ọ̀kan wa pàdé ní gbóngbó ẹ̀ní wa. Ẹ sì fún wa ní ọ̀rọ̀ yín tó máa gbé wa ró, tó máa ràn wá lọ́wọ́ láti dúró ní gbogbo ojú ọ̀nà lórúkọ Jésù. Adókè bàbá, torí pé a gbàdúrà lórúkọ Jésù, ẹ jẹ́ ká ní dúró lórí ẹsẹ̀ wa. Mo fẹ́ kí a gbàdúrà, kí a fi ara wa lé Ọlọ́run lọ́wọ́. Àǹfààní ńlá la ní láti ní ìsìn àjùmọ̀ṣe papọ̀. Eléyìí ló máa fún wa láǹfààní. Ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan, a fẹ́ mú ara wa tọ Ọlọ́run lọ. Ní àkókò wa ní ìwé mímọ́, a fẹ́ wo bí Dáfídì ṣe ṣẹ́gun Gòláyàtì. Kí ni Gòláyàtì tó wà nú ayé tirẹ̀? Kí ni àwọn nǹkan tó ti ń dí ìtẹ̀síwájú Kírísítẹ́nì ẹ lọ́wọ́? Lónìí, kọ́kọ́rọ́ àti wọlé láti fòpin sí wàá gbà á. Nítorí náà, sọ fọ́lọ́run, ohunkóhun kò ní gbà fi. Bákan náà, kò sí ara rẹ sílẹ̀ pé bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jáde yóò ráàyè nínú ọkàn wa. A kò kàn fẹ́ máa wá ní gbogbo ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi. Ká wá, ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbénu wa lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ohun wa tó ń dún ọ̀nà wa. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè bá gbogbo ìṣòro kí ìṣòro yìí ó léwu pàdé nú ayé rẹ. O gbọ́dọ̀ dì í jẹ́ nítorí wàhálà eléyìí tí à ń ní Ọlọ́run. A ó ní ìṣẹ́gun bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jáde lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run á nípa nú ayé wa. Ipa tó lágbára, ipa tó wà pẹ́ títí. O ò ní jẹ́ nìkan tó ń ṣubú ṣeré nínú ìgbé ayé Kìrìsẹ́nì. A fẹ́ rìn ní ipa ọ̀nà ìṣẹ́gun títí dópin. A ò wà ń bí láti máa sọ nípa ìjọ tàbí ẹ̀sìn. Ó dá mi lójú pé gbogbo wa wà ń bí láti dọ́run ni. Kò sí nǹkan kan tí yóò dá mi ní dúró. Kò sí nǹkan tí yóò dá wa dúró gẹ́gẹ́ bí ìjọ. Bákan náà, ẹ jẹ́ ká gbàdúrà. Wọn ò kàn ní máa gbé àsíá pé ẹ ṣọ́ọ̀ṣì ọmọ ìjọba ẹ ni mo jẹ́. Dídà tún bí gbígbé ìgbé ayé Kìrìsẹ́nì aṣẹ́gun ni yóò jẹ́ ìgbé ayé wa ojoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ náà ń káàkiri báyìí o. Ẹnikẹ́ni nínú wa kò ní bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ èké. Ẹni a ò ní gbá wa dànù nípa ẹ̀kọ́ èké. Èrè wà nínú sísin Olúwa. A ò ní pàdánù èrè wa o. A ò ní pàdánù èrè wa o. Tó o bá pàdánù ọ̀run tán, bá a ṣe ń gbàdúrà fúnra wa, ẹ jẹ́ gbàdúrà fún àwọn ọmọ ìjọ wa, ẹ jẹ́ gbàdúrà fún àwọn Kírísítẹ́nì ẹgbẹ́ wa. Gbogbo wa pátá la ó jọ dọ́run papọ̀. Bó ṣe wò kí Gòláyàtì lágbára tó kò lè ṣẹ́gun Dáfídì, torí Dáfídì ń sinmi lọ́lọ́run. Bí Gòláyàtì bá wá sójú ọ̀nà rẹ, kò lè ṣẹ́gun rẹ. Ọlọ́run ó mú Gòláyàtì wá kí abalẹ̀ yìí lógun nípa ìṣe rẹ. Ìṣe rẹ kò ní dójú ti ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣe rẹ kò ní takú ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣe rẹ ó gbọ́dọ̀ jẹ́ ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run wà lárọ̀wọ́ tó. Bákan náà, ẹ jẹ́ rántí bàbá wa nú Olúwa nádùúrà. Ìwàásù tó ṣe ṣàn án tọ́lọ́run ti fi fún wa lónìí wọn á fi fún wa. Iṣẹ́ ìyanu ńlá ló máa ṣẹlẹ̀ láàrin wa lónìí. Ìṣẹ́gun ńlá la ó nínú ayé wa lónìí. Bí ń jáde, ẹ jẹ́ farawa Ọlọ́run lọ́wọ́. Ohunkóhun kò ní fàfiyèsí mi kúrò ńbẹ́ o. Àní oorun ò ní dí mi lọ́wọ́. Kò ní jà mí lólè láti gba ìbùkún ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ Ọlọ́run.
bákan náà ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àlàáfíà nílùú wa torí pa alálàáfíà la ṣe ń wá síbí délẹ̀ tí ò bá sálàáfíà fún àlàáfíà ńlá yìí ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹja gbàdúrà pé àlàáfíà ìkójọba ní gbogbo kọ̀ọ̀kan ń dùn nàìjíríà gbogbo ọ̀rọ̀ à ń jí ni gbé ọlọ́run kó bá wa fòpin sí i.

0: 这样。
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun. A ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì. A ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè.
4: Bákan náà, àwọn ará wa tó ń bọ̀ lọ́nà, ẹ jẹ́ fi wọ́n lọ́lọ́run lọ́wọ́. Ọlọ́run kó mú ìdíwọ́ kò lójú ọ̀nà. Bọ́n ṣe ń bọ̀ wá sílé ìjọsìn, gbogbo ìdíwọ́ ìdènà kọ́lọ́run kó mú kúò. Gbogbo súnkẹrẹ gbàkẹrẹ kọ́lọ́run kó mú kúò, kán lè tètè bí ẹnikẹ́ni nínú wọn kò ní pàdánù inú ìkọni tòní. Ẹ jẹ́ arántí àwọn ọmọ wa nínú ìjọ ọmọdé pé Ọlọ́run wá fàmìròyìn àwọn olùkọ́ wọn láti mú kí wọ́n sọ dédi pé àwọn ọmọ ìyá wá sí gbàlà. Pé gbogbo ìdíwọ́ òun ni a ó gba dànù kó náyé àwọn ọmọ yìí. Ọlọ́run fúnra ẹ̀ á farahàn wọ́n bí Sámúẹ́lì ọmọ Olúwa. Àwọn pẹ̀lú wọn ó lè mọ Olúwa. Ẹ jẹ́ fi àwọn aṣọ́nà wa, ẹ̀ṣọ́ wa, Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ nípasẹ̀ àwọn náà lórúkọ Jésù.

lákòótán mo fẹ́ kó bá ọlọ́run sọ̀rọ̀ fi ara rẹ lé olúwa lọ́wọ́ lẹ́ẹ̀kan sí i o gbọ́dọ̀ rí nǹkan mú lọ lé lónìí nǹkan tó máa jẹ́ bá ń ta lẹ́nu ayé rẹ lónìí bí ọ̀rọ̀ náà ṣe ń jáde nínú wa ní ìwé mímọ́ nínú orin nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́àgùtàn wa àgbà ọlọ́run gbọ́dọ̀ mú nǹkan tí wàá rí mú lọ lé tó máa dì ọ́ mú tó máa sọ ẹ́ dalágbára títí dópin tó máa dì ọ́ mú tó ò ní fi pàdánù ọ̀run tó máa dójú tèṣù nípa tìrẹ lórúkọ Jésù. Ìṣòro kí ṣòro tó gbé wá lónìí sọ fọ́lọ́run òní lónìí ń jẹ́ tọ́lọ́run á fòpin sí wàhálà náà. Ọlọ́run á fún ọ ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ìṣẹ́gun kọ́kọ́rọ́ láti ṣàṣeyọrí lórí gbogbo àrékérekè èṣù kọ́kọ́rọ́ yẹn lónìí wàá gbà á. Bá ọ bá dẹ̀ gba kọ́kọ́rọ́ yìí kò ní bọ́ sọnù. Èyí kì í ṣe ìgbà tá ó máa lọ sílé lòsí. Kì í ṣe ìgbà tí a ó máa sùn tá ó máa tògbé rárá o. A gbọ́dọ̀ jí. Ká sì gba ìṣẹ́gun sí ìṣẹ́gun. Ìgbé ayé kìí sẹ́nà ṣẹ́gun láti jàyà ṣẹ́gun ní gbogbo ìhà ìgbé ayé wa lórúkọ Jésù.

ní orúkọ Jésù bàbá wa ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní láti wá sí ilé rẹ lónìí láti wá sìn àmọ́ lóore torí pé ẹ mú wa débi lálàáfíà bàbá ẹgbọ́ pé àti ìyìn wa lórúkọ Jésù bàbá a fi gbogbo ìjọsìn tònílé ọlọ́wọ́ olúwa ẹ̀bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ lónìí lórúkọ Jésù a fi ara wa lé ọlọ́wọ́ pé ẹnikẹ́ni nínú wa kò ní pàdánù ìbùkún rẹ nípa ohunkóhun tó lè fẹ́ fàfiyèsí wa kúrò lọ́dọ̀ rẹ lórúkọ Jésù ohun gbogbo tẹ́ ò ṣe inú ayé wa lónìí bantalẹ́ ló máa jẹ́ bàbá à ń béèrè pé kẹ́ ẹ ṣe fún wa létí ìgbọ́ àti ọkàn ìgbàṣe láti gbọ́ ọ̀rọ̀ rẹ láti gbọ́ ọ̀rọ̀ sí àṣẹ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù a dúpẹ́ bàbá torí pé a gbàdúrà ní orúkọ Jésù Kristo olùgbàlà wa. A fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ọjọ́ ìsinmi wa báyìí ṣùgbọ́n mo fẹ́ rán wa létí pọ̀ la wà nú ẹ̀yìn ẹ sì jẹ́ ká pa á mọ́ ẹ má jẹ́ á pàtẹ́wọ́ o bóyá táwọn akọrin bá kọrin tàbí tá a bá pe àwọn àlejò tán bá wà láàrin wa ohun tá a bá wá gan-an tí ń ṣe àdúrà àti ìjọsìn ẹjẹ́ àtẹ̀jú mọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká sì pọ̀ fi gbogbo ògùn fún ọlọ́run ẹ ṣeun. À ń bẹ̀rẹ̀ ìjọsìn wa ọjọ́ ìsinmi tò nípa kíkọ orin nínú orin ìrere fún ìlò ìjọ orin 86:56. Mo fẹ́ràn olúwa mi mo fẹ́ràn olúwa mi n kò ní jókòó lásán olúwa padà mi ni ó sọ ìgbèsè mi n kò jẹ́ fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ iṣẹ́ ìbùkún ni nígbàtí àárẹ̀ mú mi ó fún mi ní ìsinmi olúwa mi tẹ̀jẹ́ rẹ̀ sílẹ̀ láti gbà mí ó gbà mí nú ìdè mi ti ẹ̀ṣẹ̀ òun ara ó yan iṣẹ́ rẹ̀ fún mi ó fagbára fún mi òmìnira ti ẹ̀mí tí n kò jẹ́ gbé sọnù n kò ní jẹ́ aláìṣòótọ́ ní iṣẹ́ ìsìn mi òun nìkan ni wọ́n máa sìn ẹni tó kú fún mi wọ́n máa yọ̀ nínú iṣẹ́ ìsìn rẹ̀ wọ́n sì máa kọrin pé mo fẹ́ràn olúwa mi n kò ní jókòó.

Ẹ kí Alleluia. Ẹ jẹ́ àgbàdúrà papọ̀. Bàbá wa ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ ẹ. Láàárọ̀ yìí a dúpẹ́ torí pé gbogbo ìlú máa ń jẹ́ àǹfààní ológun. A dè dúpẹ́ fún gbogbo tẹ́ ẹ ní pamọ́ fún wa lónìí. À ń béèrè, à ń gbàdúrà pé ohun gbogbo tá a nílò nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ rẹ lónìí. Ẹ ó ṣe iṣẹ́ ìránṣẹ́ sí wa lónìí lórúkọ Jésù. A dúpẹ́ bàbá torí pé àwọn pẹ́ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Alágbára ńlá la gbàdúrà. Àmì. Ní ọ̀sẹ̀ tó kọjá, a kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ńlá gbé ayé bí a ti ṣe yan a fi òró yan Dáfídì gẹ́gẹ́ bí ọba tí Israẹl ń retí. Nínú ẹ̀kọ́ náà la rí gbangba pé yíyan àwọn adarí nínú ìjọ kò gbọdọ̀ jẹ́ lórí àfojúyàn bí èèyàn ṣe ga tó tàbí bó ṣe sígbọlẹ̀ tó, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ nípa ìtọ́ni ẹ̀mí tí ẹ̀mí ọlọ́run ń ṣàkóso, tí a sì ń ṣe pẹ̀lú ìjólóòtó àti ète láìsí ojúsàájú nú ẹ̀ tàbí mo fẹ́ràn eléyìí tàbí mo kórira ẹ̀. Lónìí à ń wo ẹ̀kọ́ míì, ẹ̀kọ́ 212 nu wa níwèé mọ́ wa. Àkórí tí à ń gbéyẹ̀wò láàárọ̀ ìlàpè ní ìṣẹ́gun lórí Gùlẹ́àtì. Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 47. Torí wa níwèé mọ́ òtí ìjáde ẹjẹ́ mú bèrè wa jáde. Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 47. Lẹ́ni ení èjì a ó kà á papọ̀. Ení èjì ó yá o. Gbogbo ìjọ ènìyàn yóò sì mọ̀ dájú pé Olúwa kò fi idà òun ọkọ̀ gbanilà, nítorí pé ogun náà tí Olúwa ni òun yóò sì fi lé wa lọ́wọ́. Ẹsẹ̀ ẹbí ti kíkà wa nínú Sámúẹ́lì kínní orí 17 náà ló wà. A ó ṣe àyọkà àwọn ẹsẹ̀ kan níbẹ̀. Màá kà á níhìn-ín nítorí àkókò wa. Ẹsẹ̀ ìkíríṣì 11 Sámúẹ́lì kínní orí 17 láti ẹsẹ̀ ìkíní. Àwọn Filistini sì gba ogun wọn jọ sójú ìjà, wọ́n sì gbé ara wọn jọ sí Ṣóko tí í ṣe ti Júdà, wọ́n sì dúró sí Ṣóko àti Aseka ní Efes-Damimi. Sọ́ọ̀lù àti àwọn ènìyàn Ísírẹ́lì sì gbé ara wọn jọ pọ̀, wọ́n sì dúró ní àfonífojì Elah, wọ́n sì tẹ ogun dé àwọn Filistini. Àwọn Filistini sì dúró lórí òkè kan ní apá kan, Ísírẹ́lì sì dúró lórí òkè kan ní apá kejì. Àfonífojì kan sì wà láàrin wọn. Akíkanjú kan sì jáde láti ibùdó àwọn Filistini wá. Orúkọ rẹ̀ a máa jẹ́ Goliati ará Gati, ẹni tí ìga rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́fà àti ìbú àtẹlẹwọ́ kan. Òun sì ní akoro idẹ kan ní orí rẹ̀, ó sì wo ẹ̀wù.

kan ti a fi de pelebelebe se irewu na si je egberedogun 5000 shekeli ide oun si ni kopita ide ni ese re ati apata ide kan laarin ejika re opa opa oko re si dabi igi awon awoso ati ori oko re si je egbeta 600 osuwon shekeli ire enikan ti oluwa wa kan o si rin niwaju re o si duro si kigbe sogun israeli o si fun won pe lati ese ikerinlelogun 24 si 26 gbogbo okunrin israeli nigba ti won si ri okunrin na won sa niwaju re o si ba won gidigidi awon okunrin israeli wi pe eyin ko ri okunrin yi ti o goke wa yi lati pe israeli nija ni o se wa yo si se pe eni ti o ba pa okunrin na oba yo fi oro pupo fun yo si fun ni omo re obirin yo so ile baba re di ominira ni israeli definitely fun awon okunrin to ni odo re pe kini a o se fun okunrin na ti o ba pa filistini alai ko la filistini yi ise ti yo fi ma gan ogun olorun alaye ese ikeji dilogbo 28 si ikeji dilogbo Eliabu egbon re si gbon nigba ti ohun ba awon okunrin na soro Eliabu si binu si David o si wi pe ese ti iwo fi so kale wa yin lati ta ni iwo fi agutan die ni le lowo ni agiju emi mo igberaga re ati buburu okan re nitori lati ri ogun ni iwo se so kale wa David si dahun wi pe kini mo se nisisiyin ko wa ni idibi ohun si yi pada kuro lodo re si elomiran o so bakan na awon eniyan na si fi esi fun gege bi oro isaju won si gbo oro ti David so won si so gbogbo won ni oju Saul si iranse iranse pe ese ikendi lo laadota 46 loni yi ni oluwa yo fi wole mi lowo emi o pa o emi o si ke ori re kuro ni ara re emi o fi oku ogun filistini fun eye oju oro loni yi ati fun eranko igbe gbogbo aye yo si mo pe olorun wa fun israeli gbogbo ijo eniyan si mo daju pe oluwa ko fi da ohun oko gba nila nitori pe ogun na ti oluwa ni yo si fi lewa lowo si se nigbati filistini na dide ti o rin ti o sumo to si lati pade david david si yara o so se ogun na lati pade filistini na e seun pupo eko to se pataki la nko loni ta pe ni isegun lori goliati a nso nipa ogun to wa laarin israeli ati awon filistini eleyi ti o wa ja si iresile goliati israeli ati awon filistini won ti tegun saaju fun odidi ogoji ojo ni filistini ta n poruko e ni goliati oun lo ti mi emi ikilo iyen to n daya fo israeli o n pe won pe te ba to be waja sugbon ko si enikeni laarin awon omo israeli ani oba funra e saulu ko le bo sita sugbon ni ako hukuru david wa jade nipa yiyan latorun wa ohun na ohun ti o ti n derugba won o yi pada o doloboriko nipa igbagbo ninu olorun o fi aiberu kolu filistini alaikola yi ibere na ni pe kilo won akoko ipenija ati pe bawo ni won se le bori ogun ninu aye ta lo mo kenikan da mi lohun kini die tawon onigbagbo kan se ma nberu ni awon akoko ipenija ati pe bawo ni won se le ibori ni ogun aye kenikan da mi lohun nigbati won ba padanu ibasepo won pelu olorun tabi awon kristiani ko gbekele ilere olorun ti awon onigbagbo ko si le segun won gbodo ni ibasepo to da pelu oluwa e seun pupo a gbodo pa ibasepo wa pelu olorun mo a gbodo ri daju pe a ni iriri igbala koko meta la ngbe yewo koko akoko ipenija ati ikegan fun awon omo ogun israeli koko keji ohun la pe ni iwa ati itan iran ti okunrin olore ofe kan koko keta la o pari si igboya
àti ìṣẹ́gun ti ìgbàgbọ́. Kókó àkọ́kọ́, ìpèníjà àti ìkẹ́gàn fún àwọn ọmọ ogun Ísírẹ́lì. Ní ẹsẹ̀ ìkíní sí kẹta níbi tí mo kà fún wa lẹ́ẹ̀kan, ó sọ fún wa pé àwọn Filistini gba ogun ọjọ́ sí ojú ìjà, wọ́n sì gba ara wọn jọ sí Ṣóko tí í ṣe ti Júdà, wọ́n sì dúró sí Ṣóko àti Áṣekà ní Efesdami. Sọ́ọ̀lù àti àwọn ènìyàn Ísírẹ́lì sì gba ara wọn jọ pọ̀, wọ́n sì dúró ní àfonífojì Élà, wọ́n sì tẹ ogun di àwọn Filistini. Àwọn Filistini sì dúró lórí òkè kan ní apá kan, Ísírẹ́lì sì dúró lórí òkè kan ní apá kejì. Àfonífojì kan sì wà láàrin wọn. Ìpèníjà náà ni a rí báyìí. Gòláyàtì, ó ti gbé ara ẹ̀ ga gẹ́gẹ́ bí jagunjagun tá ò lè ṣẹ́gun. Ó wá rò pé òun lè dẹ́rù ba àwọn ọmọ Ísírẹ́lì kóun mú kan tẹ̀bá fóun. Ó lo ọgbọ́n àyínike ti ìbẹ̀rù gẹ́gẹ́ bí ó wá lọ dúró lórí òkè, ó ń pè wọ́n níjà, ó sì ń pe adarí wọn níjà pé tó o bá tó bẹ́ẹ̀ jáde wá njòjẹ́mọ̀. Àní ó sọ̀rọ̀ àlùfàǹṣá, ó ní mo pe ogun Ísírẹ́lì níjà lónìí. Gbólóhùn yìí ó mú káwọn ọmọ Ísírẹ́lì kó rẹ̀ wọ́n, ìgboyà wọn sá lọ, wọn dà láàárẹ̀. Nígbà tí wọ́n gbọ́ tí Filistini náà ń wí pé èmi pe ogun Ọlọ́run Ísírẹ́lì níjà lónìí, ẹ jẹ́ ká mọ̀ ọ́n wí pé nípa tara ọkùnrin yìí kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti pe ogun Olúwa níjà, ṣùgbọ́n nítorí pé ó ti padà sẹ́yìn, yẹn Sọ́ọ̀lù, a sì ti já àsopọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run kúrò, kò sì lè gbọ́wọ́lé tàbí gbẹ́kẹ̀lé ìgbẹ́lérí Ọlọ́run alààyè bí a ti rí nínú Deuteronomy orí ogún. Mò ń kà ní ẹsẹ̀ ìkíní. Ọlọ́run ṣèlérí fún wọn, ó sì wí pé nígbà tí ìwọ bá jáde ogun sí àwọn ọ̀tá rẹ, tí ìwọ sì rí ẹṣin àti kẹ̀kẹ́ ogun àti àwọn ènìyàn tí ó pọ̀ jù ọ́, má ṣe bẹ̀rù wọn, nítorí Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ tí ó mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde wá. Wọn ò lè dúró nítorí pé ìpẹ̀yìndà wọn tí wọ́n wà. Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ pé tá a bá fàyè gba ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kẹ̀ṣẹ̀ yóò nú ayé ènìyàn, yóò yọrí sí ìdíwọ́ fún orísun agbára Ọlọ́run nú ayé wa. Ìbéèrè: kí ni ìdí tí Dáfídì, kí ni Dáfídì, kí ni ìgboyà tí Gòláyàtì ní láti pe ogun Ọlọ́run níjà? Kí ni ìgboyà tó ní gan? Kí ló kì í láyà? Kí ló kì Gòláyàtì láyà láti pe ogun Ísírẹ́lì níjà? Ta ló mọ̀? Kẹ́nìkan dá mi lóhùn. Ẹ ṣé. Nítorí ẹ̀ṣẹ̀ àti a gbọ́dọ̀ ṣọ́ra o nípa ewu ẹ̀ṣẹ̀ àti kí a pa ìrí ìgbàlà wa mọ́ àti ìbáṣọ pẹ̀lú Ọlọ́run. Kókó kejì la pè ní ìwà àti ìtàn ìran ti ọkùnrin olóore ọ̀fẹ́ kan. Gbọ́ ní gbólóhùn tí mo pè yí o, ọkùnrin olóore ọ̀fẹ́. Dáfídì àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó kù láti ìdílé Jésè, wọ́n jẹ́ àwọn ènìyàn tó rójú ere Ọlọ́run gbà. Dáfídì tó jẹ́ àbíkáyè nínú ọmọ mẹ́jọ tí Jésè bí ti Éfraimu ará Bethlehem Júdà, ó jẹ́ ẹbí ara ọ̀tọ̀ láti gbọ́rọ̀ sí àṣẹ bàbá wọn lẹ́nu láti lọ ṣe ohun tí ó dàbí ẹni pé kò ṣeé ṣe.
nkan to ri ofe ma nfa aye gba leleyi o to dabi eyan o te eyan o le se to ta koko ta ba lo ri ofe o ma je ko rorun nu Corinth kini ori ke dogun ne se ikewa Paul apostle wi pe o ni o so lati so ipese ise pataki ori ofe o ni sugbon o nipa ori ofe olorun nipa ori ofe olorun mo ri bi mo ti ri ori ofe re ti a fi fun mi ko jaso sugbon mo sise lopolopo ju gogo won lo sugbon ki se mi obi ko se ori ofe olorun to wa pelu mi o ni ki se mi lo se sugbon ori ofe olorun lo se mi ko o mo ise pataki ati aile koyo ore ofe olorun kere nu aye eniyan ko si nkan ta le se ko sa se yori ka se yori ta le ninu aye lai si ore ofe olorun alagbara David o ti wa ninu oko nu ibi agutan baba re lo pe o ni hey o to nse bayi fi le ojuse mi wa ti mo fe ko lo se fun mi wa wa lo soju ogun wa wa lo bonje yi fun awon egbon re o je nkan ti o reti loju o mo awon egbon re Eliabu ngba tori Eliabu ri o re pe tori pe boya kokoko o gbe aga lo fi wa boya o ko gbe o kokoko ronu a o pe nija ki lo se nbe ta lo fi awon agutan ni le lowo ta lo ntoju awon agutan na mo mo igberaga re itori igberaga e lo se wa o fe mo bogun se nlo tori e lo se wa o fe ranju ran nkan to sonu lowo ere nkan ta pe o si lo fe ranju ran ri o wa wi pe mo wa nbi o nipa yiyan atoke wa o ni kini keko kini mo wa se nisisin ko wa ni idibi ki se po sesi nbi olorun lo mu mi wa bi bakan na pelu gbolohun yi ko mi gbolohun yi koko are ba oju egbon re to kona lori ko mi o fe lo doju ko ko layati gege bi alaikola eni yeye loju Israeli Davidi o mo Goliath to n pe Saul nija to n pe omo ise nija ko si kankan nu won eleyi tan ti e le se nkan bibeli ti gbogbo won gidi ibere na ni pe kini this David ni gboya ati imulokanle lati doju ija ko Goliath talo mo kini die ti David fi ni gboya ati mulokan lai doju go ija doju ija kokun laya ati kene kan da mi lohun David oni igbagbo ni Olorun o si setan lati fogo fo Olorun e se pupo njeje mo

nítorí náà wàá yàgò fún olóore ọ̀fẹ́. Olóore ọ̀fẹ́ irú ẹni bẹ́ẹ̀ á jẹ́ni tó ń gba nǹkan rò, a máa gba tàwọn ẹlòmíì rò síwájú rẹ̀ bó ṣe ṣe. Ó gbàgbé ara ẹ̀, wọn ò tiẹ̀ sọ fún bóyá ògán ti jẹun. Bàbá ẹ ní dìde lọ sójú ogun lọ fi oúnjẹ yìí fún àwọn ẹ̀gbọ́n rẹ, ó sì ń de. Ó gbẹ́ni tó ń gba nǹkan rò, ọkùnrin olóore ọ̀fẹ́. Téèyàn bá jọ́kùnrin olóore ọ̀fẹ́ tàbí obìnrin olóore ọ̀fẹ́, irú ẹni bẹ́ẹ̀ á máa gbọ́rọ̀ kankan sí àṣẹ bàbá wa tí ń bẹ lọ́run àti bàbá wa ẹ̀mí, àní bàbá rẹ ti ara. Ó jọmọ tó ń gbọ́ràn. Gbogbo ìgbà tí ìpè bá dé, á dìde lọ́gán, á sì dáhùn sí ìpè yìí tàbí iṣẹ́ tá a fi lé lọ́wọ́. Ọkùnrin olóore ọ̀fẹ́, ọkùnrin olóore ọ̀fẹ́ là ń sọ o. Ọkùnrin olóore ọ̀fẹ́, ẹni tó ṣípayá, ìyẹn ni wípé á nàtán, á jẹ́ni tó jẹ́ pé kì í di èèyàn sínú. Á jẹ́ni tó jẹ́ pé ó fẹ́ràn gbogbo èèyàn. Á fẹ́ lọ sáwọn àdọ̀ àwọn tó wà láyìíká ẹ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́. Kò ní dúró lórí pé mo mọ́jú ọ lọ, rárá o. Kò ní máa yọra ẹ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn. A fẹ́ bá wọn gbé. Kò ní máa ṣe bẹ́ẹ̀ ni pé mo sànjà àwọn èèyàn yìí lọ, mo mọ́jú àwọn èèyàn yìí lọ. Ó jẹ́ni tó ń ṣọ̀rẹ́ àwọn èèyàn torí pé fẹ́ lo ìjẹ́ yìí láti mú wọn wá sí ìrírí ìgbàlà. Ọkùnrin olóore ọ̀fẹ́ tàbóbìnrin olóore ọ̀fẹ́, òun lẹni tó jẹ́ pé dúró ṣinṣin. Irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ni tó ń mì, kò sẹ́ni tó jẹ́ pé ó lu ní jìbìtì. Tó o bá ní oore ọ̀fẹ́ Ọlọ́run, wà á dúró ṣinṣin, wà á jólóòótọ́ ní gbogbo ọ̀nà, ní gbogbo ìhà ìgbésí ayé rẹ, lópin rẹ̀. Ọkùnrin olóore ọ̀fẹ́ tàbóbìnrin olóòfẹ́ bí Dáfídì, irú ẹni bẹ́ẹ̀ bí rẹ bí èmi, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò jẹ́ onímọ̀ tara ẹni nìkan nu iṣẹ́ ìsìn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Mi ò gbá mi yín o. Kókó kẹta báyìí, òun la pè ní ìgboyà àti ìṣẹ́gun ti ìgbàgbọ́. Gbogbo ni ìgbàgbọ́ máa ń ṣẹ́gun ní àkókò àìnírètí, ìdáyàfò. Nígbà tí ìgboyà bá dé, gbogbo ìgboyà á mú kí ìgbàgbọ́ wa kó ń dé lórí ẹsẹ̀ méjèèjì láti dojúkọ ìpèníjà tó lè wá sójú ọ̀nà wa. Tó bá wo Dáfídì, nínú gbogbo ọ̀nà, ní gbogbo ìhà nínú ayé, kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ Gòláyàtì. Wo bí Gòláyàtì dúró Gòláyàtì. Ó jẹ́ni tó ń kéèyàn bá rí ẹ̀rù àbàá. Wo eléyìí, wo àwọn ohun ìjà tó gbé wọ̀, njò jẹ́ mọ̀. Ó jẹ́ ohun tá a fi idẹ ṣe, bàtà rẹ̀, kóbìtà tó gbé sọ́rọ̀. Ó fi hàn bẹ́ẹ̀ ni pé ó kù bí tí ta ló máa ṣẹ́gun mi. Ṣùgbọ́n o, níbo bá lọ Ọlọ́run, nígbà tí ẹni tó tóbi jù á tóbi jùlọ bá ń gbénú rẹ̀, ẹni tó wà níwájú rẹ̀, bó ṣe wù kẹ́nìyẹn, bó ṣe wù kó dúró tó, irú ẹni tó jẹ́. Bó jẹ́ pé tó jẹ́ pé mi ò mọ nǹkan kan, ìyẹn kó la kò jẹ́. Títóbi lẹni tó ń gbénú rẹ ju ẹni tó ń bẹnu ayé lọ. Tó o bá ní atóbi jùlọ nú ayé rẹ, Gòláyàtì gígòláyàtì tó bá sójú ọ̀nà rẹ ló máa tẹ̀ba. A ó dẹ̀ ṣẹ́gun ẹ̀ lórúkọ Jésù. Nítorí náà, lónìí, a ní àwọn Gòláyàtì káàkiri lónìí tán fẹ́ máa bẹ̀rù mọ́ àwọn onígbàgbọ́ ṣojo. Wọ́n fẹ́ máa mọ́ àwọn Ọlọ́run kó máa ṣojo. Ṣùgbọ́n ẹni tó ní ẹni tá a tóbi jùlọ nínú rẹ̀, a sọ pé rárá o, èmi wà pẹ̀lú rẹ ti dé òpin ayé. Ọlọ́run wí, tó o bá ní a tóbi jùlọ nínú ayé rẹ, ẹ̀rù ò ní bà ọ́, a ò sì ní bẹ̀rù lórúkọ Jésù. Ó mọ̀ gbangba pé òun lọ́lọ́run. Bíbélì sọ fún wa nínú Dánìẹ́lì orí kọkànlá ẹsẹ̀ ìkẹyìnlọ́gbọ̀n wípé àwọn tó bá mọ Ọlọ́run wọn á ṣiṣẹ́ agbára. Wọ́n á ṣiṣẹ́ agbára. Kí ni wọ́n máa ṣe? Wọ́n á ṣiṣẹ́ agbára.
ìbéèrè náà ni pé ǹjẹ́ o mọ ọlọ́run yìí ǹjẹ́ ọlọ́run ló mọ ọlọ́pọlọ lásán tí o ní ìrírí ọlọ́run yìí tó bá mọ̀ tó bá ní ìmọ̀lára ẹnu ayé rẹ atóbi jùlọ tó ń gbé inú rẹ o kò ní bẹ̀rù nípa gòláyàtì kí gòláyàtì dáfídì ó jẹ́ kékeré lójú ṣùgbọ́n gòláyàtì ó gbẹ́lẹ̀kẹ̀lé akoro ẹ̀ ọkọ̀ ọwọ́ rẹ̀ ṣùgbọ́n dáfídì ó gbẹ́kẹ̀lé apata ìgbàgbọ́ ìdá tẹ̀mí àti àṣíborí ìgbàlà gbogbo nǹkan yìí a ò fi irin tàbí idẹ ṣe é nítorí náà ó mọ̀ dájú gbangba pé pẹ̀lú ọlọ́run lọ́dọ̀ rẹ̀ níhà rẹ̀ ìṣẹ́gun dájú nítorí náà nígbà tí ó dọ́dọ̀ sọ́ọ̀lù ó ní èyí tó gbé wọ̀ mí ó wúwo lára mi ò lè gbé wọ èmi ò rí ibi tí aláìkọlà filistini kan a máa wá pé ọlọ́run ọ̀run níjà àtàwọn èèyàn ọlọ́run alágbára rẹ̀ jẹ́ kí ọlọ́run alágbára dìde ó ní ó lè lọ o nítorí ọmọ kékeré ní ọ̀ ó kéré lójú ọ̀dọ́mọkùnrin ní ẹ̀ báwo ni wàá ṣe wá lọ dojú kọ ọkùnrin gànàkù yìí ẹni tó jẹ́ jagunjagun láti gba ìwé ẹ̀ ní ìhà àwọn ọmọ gòláyàtì ìhà gòláyàtì nígbà tí dáfídì gbọ́ yìí ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn ẹnikẹ́ni bẹ̀rù torí eléyìí ìránṣẹ́ rẹ á lọ màá sì bá filistini yìí jà ohun tá a rí lélẹ̀ ní ẹsẹ̀ ìkẹyìnlọ́gbọ̀n àti kẹtàdínlógójì ẹsẹ̀ bí ká wa ó ní ìrírí ohun tó mọ̀ ó ní rárá o bí o a ò ní fún mi fẹ́ yẹ ojú ọ̀run ìwọ lẹyẹ ojú ọ̀run á jẹ ẹran ara ẹ̀ èmi kọ́ màá fi ẹran ara rẹ fún ẹyẹ ojú ọ̀run lónìí ó jẹ́wọ́ ẹ̀ ó dẹ̀ rí ìgbà ó ní ìrírí ẹ̀ àní ó sì ní ìrírí ẹ̀ ìbéèrè náà ni pé ṣàlàyé ewu tí ó wà nínú ìgbéraga àti ìgbẹ́kẹ̀lé apá ẹran ara ta ló máa dá mi lóhùn ṣe àlàyé ewu tó wà nínú ìgbéraga àti gbígbẹ́kẹ̀lé apá ẹran ara ewu wo ló wà nínú ẹ̀ nínú ìgbéraga àti ìgbẹ́kẹ̀lé apá ẹran ara ikú ó ní ikú ẹlòmíì lè apá ìran ara irú ẹni bẹ́ẹ̀ àárẹ̀ ẹlẹ̀ ẹ ṣe púpọ̀ ewu náà ni pé irú ẹni bẹ́ẹ̀ àádẹni rẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ kan tá a fẹ́ mú eléyìí bí o ti ṣe ń wo bí a ṣe dojúkọ gòláyàtì láàárọ̀ yìí àti bá a ṣe rẹ̀ ẹ́ lẹ̀ nípa agbára àti ìgbàgbọ́ ọkùnrin olóore ọ̀fẹ́ kan dáfídì àkọ́kọ́ o fẹ́ daṣẹ́gun máa gbàgbé eléyìí o máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ gẹ́gẹ́ bí Isaiah orí ìkẹrìnláàádọ́ta ẹsẹ̀ ìkẹsàn-án ìkejì mọ eléyìí dájú mọ̀ pé ọlọ́run ti ṣẹ́gun ńgbà kan àárín níhìn nu orin dáfídì ọgọ́rùn lé mẹ́ta orin dáfídì ọgọ́rùn lé mẹ́ta ní ẹsẹ̀ ìkejì ó ń sọ nípa àwọn ìbùkún tí a rí gbà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a rí gbà ìwòsàn àwọn ẹ̀sán wa wàá máa ronú lórí ẹ̀ wàá máa rò ó lórí iṣẹ́ ìyanu àtijọ́ tọ́lọ́run ti ṣe tó ìpèníjà wàá ó lè ṣe é lónìí
Olorun fun mi nsegun nigba kan ani ngba ti gbogbo ire titi e pin sugbon bayi mo le segun mo le segun mo le gbalẹ awon ota yi wa ranti wa ma sasaro bakan na wa ko lati gbe igbagbo re sonu ko lodo olorun bi solu se nso oni gbele iwo awon akoro mi gbe iwo David mi o ti iwo ru nkan be ri tori apa eran ara aja mi kule ke lolorun o pa gbogbo nkan ti aba ti solu da o party ikerin wa doju ija ko isu atawon iko re gbogbo iko isu to ba fe wa lati wa bomi tutu sinu igbagbo e lati pana igbagbo wa ko ikarun wa gbekele ilere olorun ti ko le kuna asa awa akoro ati oko ni Goliath gbekele sugbon David o gbekele Oluwa ikefa duro boyi laime titi dope Korinti kinori kedogo o so fun wa daju gbangba nbe o ngba wa niyanju Korinti kini ori kedogun mo nka ese kejidilogota Korinti kini ori kedogun ese ogota odi meji nitori na eyin ara mi olufe ma duro sisi lai yese ki e ma po si ni ise Oluwa nigba gbogbo niwon bi eyin ti mo pe ise yin o ki ise asanu Oluwa dogboyin laime lekutan wa duro wa si pada ogo pada sodo Olorun to logo leyin isegun ma gba ogo Olorun funra re o fi gbogbo ogo ko da pada sodo Olorun ologo nitori Isaiah orikeji logoji 42 oni emi ni Oluwa ogo mi lemi ki yo si pe pelelomi loni David isegun Goliath tori igbagbo re igbekele re simi to simi lọlọrun ati leri re a o segun gbogbo Goliath mi o gboro ami ko duro mo ni a o segun gbogbo Goliath nu aye wa loruko Jesu bi a eni ba de eje gbekele Olorun alaye a si mo eleyi pe awon to ba mo Oluwa won di je alagbara won si sise ake eje ande lati gbadua o baba wa orun adupe pupo tori pe ohun gbogbo ta ko sile ako fun kiko wa awa ti gbeyin aye deba eran wa lowo lati mu eko ilonu aye wa pe bi ipenije aye ba de a o ni sojo ni oruko Jesu.

ẹ jẹ́ ká ń dedú lórí ẹsẹ̀ wa láti gbàdúrà. Dájúdájú àti kẹ́kọ̀ọ́nu wa níwèé mọ́ láàárọ̀ yìí, àti rí bí Dáfídì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, nípa ipa Ọlọ́run tí o lè ṣẹ́gun Gòláyàtì. Dájúdájú a ti sọ fún wa pé Gòláyàtì wọ́n kì pọ̀nú ayédòní olónìí, eléyìí tó ń dojúkọ àwọn onígbàgbọ́ ní ti òyìn lójú ọ̀nà wa lọ sí ìrìn àjò lọ sọ́run. A fẹ́ wá lanu ká gbàdúrà ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àmọ̀ Kristi. Ìyí gan ni ìbẹ̀rẹ̀ ìṣẹ́gun wà. Ẹ jẹ́ lanu, ẹ jẹ́ sọ fọ́lọ́ pé Ọlọ́run mo mọ̀ lóore pé mo dàtún bí. Èyí gan ni ìbẹ̀rẹ̀ ìṣẹ́gun rẹ àtèmi náà. Jésù ó wá ọ rí, ó pè ọ́, ó gbọ́ ọ̀rọ̀ náà, ó fi ayé rẹ fún Kristi. Èyí gan ni ìbẹ̀rẹ̀ ìṣẹ́gun náà, ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Èyí ni ìbẹ̀rẹ̀ o. Bó o bá ṣì wà ń bí láàárọ̀ yìí, tá ń sọ nípa ìṣẹ́gun Dáfídì lórí Gòláyàtì tí o tí ní gbẹ̀lẹ̀lá kọ́kọ́, o gbọ́dọ̀ dàtún bí o, kí ó bá lè jẹ́ pé ìṣẹ́gun àkọ́kọ́ lórí ẹ̀ṣẹ̀ yìí bá wọnú ayé rẹ. Àwọn ìṣẹ́gun míì nínú ogun ayé wà wá ṣẹ́gun ẹ̀mí òrùn. Ní orúkọ Jésù la gbàdúrà. Láti inú ẹsẹ̀ àkọ́sórí wa, gbogbo ìjọ ènìyàn yóò sì mọ̀ dájú pé Olúwa kò fi ìdá òun ọkọ̀ gbanilà, nítorí ogun náà tí Olúwa ní, òun yóò fi lé wa lọ́wọ́. Ogun ayé rẹ ọwọ́ Ọlọ́run ló wà. Tó bá ti dàtún bí, gbogbo ogun tó ń dojúkọ gbé tan Ọlọ́run láàárọ̀ yìí, fi sílẹ̀ ńbẹ̀ ní ẹsẹ̀ Jésù. Gbogbo ogun ayé rẹ, ogun wo ló ń jà ọ́? Ogun lórí gbogbo àyídá ìdánú ayé rẹ tí ò jẹ́ kó tẹ̀síwájú ní ìrìn àjò kìrìsẹ́nì rẹ. Eléyìí tó mú ọ balẹ̀ ní gbogbo ìgbà, eléyìí tí ò fààyè gbà ọ́ láti níṣẹ́gun, ẹ tó ń dẹ́rùbà ọ́. Ẹ jẹ́ gbé gbogbo ẹ̀tọ́ Ọlọ́run láàárọ̀ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run tó fún Dáfídì ní ìṣẹ́gun lórí Gòláyàtì, a fún ọ ní ìṣẹ́gun láàárọ̀ yìí. Lanu kó o gbàdúrà kó o bolúwa sọ̀rọ̀. O gbọ́dọ̀ ní ìgbàgbọ́ tí ò mínú Ọlọ́run. Ìgbàgbọ́ rẹ̀ òmì, ó dúró gbọ́ inú Ọlọ́run, Ọlọ́run Ísírẹ́lì. Ẹ jẹ́ lanu. Báwo ni ìbáṣepọ̀ ti wọ́n gan pẹ̀lú Ọlọ́run? Nígbà tí ọ̀tá ń pè ọ níjà, ta ló ń gbójú lọ́tà tó ń gbẹ́kẹ̀lé? Ṣé apá ẹran ara ni, tàbí ìgbàgbọ́ rẹ ó dúró lórí Kristi Jésù? Kò sí ọ̀tá tó lè dẹ́rùbà ọ́ níwọ̀n ìgbà tí ó wà ní ìhà t'Olúwa sọ f'Olúwa, Olúwa mo wà ní ìhà rẹ, n ó tẹ̀lé ọ, mo ń tẹjú mọ́ ọ. Ẹni tí kò pàdánù ogun kógun rí, Jésù kò pàdánù ogun kógun rí, kò sì sí ogun kógun ní ayé rẹ níwọ̀n ìgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ Jésù. Wàá ṣẹ́gun ọ̀tá rẹ apasán níwọ̀n ìgbà tí Ọlọ́run ọ̀run ó jẹ́ bàbá rẹ. Bàbá Jésù Olúwa wa, Ísírẹ́lì nípa tẹ̀mí ni wá, ṣèlérí f'Olúwa. Olúwa, àfojúsùn mi yóò wà nínú Jésù. N ó gbẹ́ràn sí, n ó bàbá rìn. N kò ní lè ṣẹ́gun ogun ayé o tó bá wà lọ́dọ̀ Jésù. Rò nípa Sọ́ọ̀lù,
o n sojo o n bewu niwaju awon filistini ope de lodo olorun dafidi de ni akoko to ye olorun ma n farahan o ma n de lati wa bayi ni ire pade re daju pe ma gba ise laye o lati ja oku lodo olorun so foluwa oluwa n ko ni gba ise laye lati ja mi ku lowo re n ko ni gba ise laye lati wa lagbede meji emi ati re Dafidi da o si ipenija ko sawawi ida o si ipenija aye re ki se pe ko ma ko ko ma rawo sugbon o gbodo ni igbagbo igbagbo to gbogbo yin igbagbo ti a ko le ni nu olorun olugbalawa o ti se Jesu Kristi gbàdúrà o ẹni yóò léwu kó o jẹ́ máa gbàgbé eléyìí o máa rántí oore ọ̀fẹ́ ọlọ́run nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo jẹ́ nǹkan tí mo jẹ́ kí lo ní tí ò jẹ́ pé ọlọ́run ló fi fún ẹ nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo rí bí mo ṣe rí nípa orí ọ̀fẹ́ ọlọ́run ó jẹ́ nǹkan tó jẹ́ lónìí ayé bí o bá sí orí ọ̀fẹ́ ọlọ́run wà á ti kú ìwé tó kà ìwé ẹ̀rí tó ní ìyẹn kọ́ o ipò tó ní gbogbo ẹ̀ àǹfààní tó ní àǹfààní lé ọlọ́run àǹfààní bíkíbi nípa oore ọ̀fẹ́ ọlọ́run ni o bẹ́kẹ̀ lọ́lọ́run yìí o jẹ́ nǹkan kan láìsí oore ọ̀fẹ́ ọlọ́run o lè jẹ́ nǹkan kan láìsí oore ọ̀fẹ́ ọlọ́run ní orúkọ Jésù lágbàdúrà dáfídì wípé nígbàtí àwọn ẹ̀gbọ́n rẹ̀ pé níjà kí ló wá ṣe níbí ó wá ń ṣàyọjú ọ̀nì ó fẹ́ mọ gbogbo nǹkan tó lóní kò wá ní ìdí bí ó dá wọn lóhùn bẹ́ẹ̀ ó ní kò wá ní ìdí bí tí mo fi débí ọlọ́run mọ̀ nípa ẹ̀ ìdí nìyẹn tọlọ́run fi gbé dìde kí ó ba lè jẹ́ ẹni nípa oore ọ̀fẹ́ ọlọ́run tó máa ṣẹ́gun jù láyé àti bẹ́ẹ̀ tí mo ń bè lọ́wọ́ láàárọ̀ yìí ṣé kò wá nídìí tó fi wà ń bí láàárọ̀ yìí ṣé kò nídìí tó fi wà ń bí láàárọ̀ yìí sọ fún olúwa ìdí tó fi wà ń bí láàárọ̀ yìí sọ fún ọlọ́run o wà ń bí láti jẹ kárírí mi ṣùgbọ́n láti máa wà àwọn èèyàn ń bí ṣùgbọ́n o wà ń bí láti wá bá olúwa ọlọ́run ìfẹ́lì pàdé ló ṣe wá ọlọ́run olùṣẹ́gun sọ fún olúwa mo wà ń bí láàárọ̀ yìí láti wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti sì ọ́ mo wà ń bí láàárọ̀ yìí láti wá mo sì wá béèrè fún oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu tó fi wà ń bí láàárọ̀ yìí kò nídìí tó fi wà ń dípà ìjọ dípà life kò wá ní ìdí bí tọlọ́run ṣe mú ọ wá bí láti fi láti jẹ́ láti wọlé láti ibi tó jẹ́ inú ọ̀nà ọsọ́run nípa gbígbọ́ àti ṣe ọ̀rọ̀ ọlọ́run kò wá nídìí bí kò wá nídìí bí o mo níṣẹ́ kò nídìí tí o fi wà ń bí dáhùn ìbéèrè yẹn o kò sọ fọlọ́run ète tí mo fi wà ń bí láàárọ̀ ìlà òmùṣẹ́
ko si nkan to ma mu afiyesi mi ku lodo re ran mi lowo oluwa gbogbo ko mi to ba ndu si mi leti lati nu latode mi oni je ko wole si mi leti mi oni gbo ko un laaye lati fa okan mi ku onu oro re idi to fi wa nbi laaro eniyan lati sodo to o wa nbi laaro yi lati gba oku si si isego sinu ogun aye ogun ta foju ogun temi idi ta fi wa nbi laaro eleleyi o lati gbaradi lati tesiwaju ninu ere ije yi to lo soro mo wa nbi laaro yi ki igbagbo mi ko ba le dagba si bi mo se nja ogun aye yi bi mo se nlo si ona olojojumo olorun a fun mi nigboya so foluwa o mo fe je oniwa bi olorun iwa ma ma fi ere so buburu ibi ma yago patapata fo oko to farajo ibi je n to ngba mi agba oko laaye lati di olowo boya nipa en to joko ti e tabe en to wa laaye ka e bo se ngbadura tejumo lorun igboro koko oluwa fifun mi laaro yi okan mi ko le si paya si gbogbo oro olorun ti mo tin gbo laaro yi ki n jide n to duro sinsin ki n si je ni to je ipe ko je onibon tara eni nikan nu ise isin re ma faraje si ise oluwa gbadura fun gbogbo oluwa soro o awon to ba mo oluwa olorun won a sise agbara olorun wa leti odo re legbe isegun daju so foluwa o alaikola kalaikola filisini golaya ti ma faye gba ko pogun olorun enija olorun wa pelu re je ki oro igbagbo tenu re jade ni gbogbo igba ohun to gbagbo ma so jade wa si ni iriri ohun to njewo e olorun are lowo o ni fi aye gba igberaga lati wole ke eyan ko ma jora e loju bi golayati en to gberaga la o re sile rati oro olorun ta tin gbo ego olorun to fun e ni segun nje lo yóò fún ẹ ní ṣẹ́gun ní ogun ayé rẹ lónìí má gbẹ́kẹ̀lé ipa ẹ rárá kojú ìjà ṣéṣù bólúwọ sọ̀rọ̀ ọ̀nàkọ́nà yóò léwu kéṣì wá má dojú ìjà kọ́ má gbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run tí kò lè yẹ má sinmi lé ìlérí ọlọ́run má dúró gbọ́in mi má máa tẹ̀síwájú ní iṣẹ́ olúwa màá sì dá gbogbo ògo padà sọ́dọ̀ ọlọ́run ní orúkọ jésù lágbàdúrà ní orúkọ jésù lágbàdúrà wàá wá sọ fóluwa ọlọ́run mo wà nbí láàárọ̀ yìí ohun gbogbo tó ní fún mi lónìí orí ọ̀fẹ́ ìgbàgbọ́ ìgbọràn tí mo wá nílò olúwa wá fi fún mi ẹ jẹ́ àlànà ká gbàdúrà ká sọ léèlé ti ọlọ́run orí ọ̀fẹ́ tó nílò ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ìgbọràn kankan pé olúwa mi ò ní jẹ́ni tẹ́tí rin mi ò ní jẹ́ni tẹ́tí rin bí mo ṣe ń gbọ́
je ki igbagbo omo Olorun ko nde nru okan mi mi o ni lo le bakan na bi mo se wa ma lo le ma gba oku lati nu Oluwa igbagbo mi a gbe aba agbara mi a lesi ma gbekele Olorun ati oro re si pe oro Olorun laaro yi to ma ma jade lati enu iranse Olorun Olusagutan wa baba wa ni Oluwa yo ja se orisi ibuku fun o Oluwa mi o si ni lati wa sere bi omode o mo ko modi to wa bi mi o fe ma wa wo yin wo o ki ma ki gbe tawon elomi ba ngbadura rara so fo Oluwa Oluwa mo wa nbi mo ti de na mi o ni je ko lo afi to ba bukun mi loni iwo to fun mi ni isegun ni jelo wa fe mi na ni isegun fun David ni isegun wa fe mi na ni isegun ma lo le loni ma gba Olorun yin mo ati igbagbo nu Olorun ni oruko Jesu la gbadura baba adupe pupo tori pe amo yin adupe fun gbogbo te se fun wa e ti be pelu wa nigba te fun wa ni isegun lori ese Oluwa n gbadura pe ohun gbogbo mi to je ogun aye ta n dojuko ba se wa bi loni e fun wa ni isegun lori won loruko Jesu a wa n bi lati wa gboro re oko awa fura wa a ni fa oko a ni fa igba nkan ki nkan lati nu oro re oko a o ni fa igba lati gba ibuku wa ku nu aye wa loni loruko Jesu bi oro na se njade je ki o da po mo igbagbo nu aye wa je ko da po mo igboro nu okan wa je ko da po mo ore ofe nu okan wa ki a si pada lo le a o ma yo pe wiwa wa loni ko je sasa loruko Jesu adupe nitori pe a mo pe ti gbo adura wa a si mo pe bi iranse Olorun Olusagutan wa se n goke wa loni laaro yi Oluwa ifarahan won iwaasu ati ohun gbogbo te fi fun won yoo ja si orisi isusi ohun gbogbo ti won si ni fun wa loni nipase won gbogbo e pata la o gba a o pada lole a o si ma yo adupe pe ti gbo adura wa o ni oruko Jesu la gbadura.

À ń tẹ̀síwájú ní ìjọsìn ọjọ́ ìsinmi wa. Ẹ jẹ́ ká ń dédú lórí ẹsẹ̀ wa láti kọrin papọ̀ nínú ìwé orin ìre fún ìlò ìjọ orin 1998 orin ọmọ ogun. Ẹ dìde ọmọ ìgbàlà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ Olúwa, dìde ìlú alágbára kọ́ta dóódé sí òní. Ẹgbẹ́ mímọ́ ti ìgbàanì tí wọ́n ti rìn ọ̀nà yìí wà sí àwọn tó ń fẹ́ lẹ́lẹ́ aṣẹ́gun nípa Kristi. A ti gbé ikú mi ní ìṣẹ́gun. Ìyẹn wa ń bẹ nínú Kristi ní ọjọ́ ìfarahàn rẹ̀. A ó hó ìhó ayọ̀ láìpẹ́. A ó dúró níwájú rẹ̀, a ó sì rolúwa ògo. Níbẹ̀ ni a ó ké kábíyèsí, gbogbo wa yóò gba èrè.

A o wa ni idedu si ebi aye fe to Olorun lo na dua. A wa ju asegun lo nipase Jesu Oluwa wa. A gbodo duonu isegun bi a se n doju ko Goliati aje. A o ju asegun lo. Oluwa ti san iye irapada yi fun wa. Lati gba wa kuro lowo agbara ise agbara aye nitori na kadi isegun wa mu pe o ni je ni ta isegun sugbon wa isegun wa ju isegun lo ninu ogun aye a o isegun Oluwa yo tesiwaju lati ma fun ani isegun loruko Jesu. Eja so fun Olorun gbogbo oro ta ti gbo loni ati Olorun mi ta o ma gbo. Pe oro na yo mu tesiwaju ninu ajo igbagbo lati akoko yi lo ota oni feyin mi jole. Ko si ota kota ti yo ri isubu mi. Ma duo ma mo duro lori eje Jesu mo duro lori oro Olorun ma duro mo gbodo ju asegun lo Goliath o le isegun mi ogun aye o le isegun mi ayida ida aye ko le bori mi ma duro lori isegun ti Jesu fi fun mi bi a se n tesiwaju adua a fe fi fun Oluwa idamewa ati ore wa eja laju ka towo bo ati apo ati apamowo wa ohun ko ta mu wa laaro yi eja mu jade nu apo ati apamowo wa ranti pe a o gbodo wa si odo ile Oluwa lofo ka fi ka yan nkan soto ida mewa ni ida kan ire ta je ore ohun la fi le lori eja no ta mu wa soke ki awon adari wa ki o ba le ri lati gba ida mewa ti ore lowo wa baba wa orun adupe lowo yin fun anfani lati sin adupe lowo yin to ki bi a se wa si ile Oluwa a o wa lowo ofo Oluwa die ta mu wa yi amugbadua ipe ke gba lowo wa ki e si lo fun ogun yin loruko Jesu aduke baba toruko agbadua loruko Jesu Oluwa to lugbala wa eja nawo wa soke bi awon adari wa bi won se ngbe apo idamewa tore koja awa ti abasi fe sowo boya nipa transfer a le se transfer wa si UBA bank 1 0 1 6 0. Otakota ko ni le boju wa a o pa isegun wa mo gbogbo aridayida isu la o segun lori e. Eja gbadura fun orilede wa orilede wa Nigeria won nilo adura wa to ba n gboro nipa nkan to n lo iroyin awon ibo na n so nipa e eja fi oro eto ibo yi lọlọrun lọwọ a nilo awon okunrin atobirin to nibẹru ọlọrun lati dari wa orilede awon okunrin atobirin to kanu menukunu ayiwo wọn la ń wá ẹja gbàdúrà pé kọlọ́run kó lo gbogbo ètò ọ̀rọ̀ ìdìbò yìí láti fi fún wa ní ọkùnrin àtobìnrin tó níbẹ̀rù ọlọ́run tí wọ́n ṣetán láti sìn kì í ṣàwọn tó fẹ́ sìnkú ara wọn tàbí tó fẹ́ kówó ìjọba jẹ rárá a nílò àwọn ọkùnrin àtobìnrin tó níbẹ̀rù ọlọ́run láti gbà kóso orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè wa.
àrùn ìjínigbé là ń gbọ́rú ẹ̀ káàkiri káàkiri. Ẹ jẹ́ gbàdúrà pé gbogbo ìwà ibi ni kọ́lọ́run kó gbé ọ̀pá gun sókè sí lòdì sí. Ẹ jẹ́ gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run á tó gbilẹ̀ sí lórílẹ̀-èdè yìí. Orí ọ̀fẹ́ láti máa gbọ́ràn láti máa gbégbé ayé òdodo. Bó o bá jáde báyìí, wà á ráwọn èèyàn tó ń lọ ilé ìjọsìn, wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n síbẹ̀ láàrin ọ̀sẹ̀ àrípa ẹ̀. A ó gbàdúrà ìbẹ̀rù Ọlọ́run á gbilẹ̀ nínú ọkàn àwọn èèyàn kì í ṣe pé ká kàn lọ ṣọ́ọ̀ṣì ṣáá. A fẹ́ kí Ọlọ́run tá à ń gbọ́ kó wọnú ọkàn wa lọ kí ó lè yí orílẹ̀-èdè padà sí rere. Àwa tí a bá sì tún fẹ́ ṣe transfer sínú báǹkì míì, Senate Bank wà ń bẹ̀ 10 11 34 92 70 ní account number Senate Bank 10 19 11 34 92 70 ní ti Senate. Ẹ ṣé.

bákan náà a fẹ́ gbàdúrà fún olùṣọ́àgùtàn wa àgbà. Wọ́n ti ń kọ́ wa, wọ́n ń fún lẹ́sẹẹsẹ àti ṣẹ̀ǹtẹ̀lé. Ẹ jẹ́ gbàdúrà kọ́lọ́ tún máa bá fún bàbá wa ní Olúwa lókun sí i. Kọ́ máa àmì irú Ọlọ́run kò ní gbẹ́nu ayé wọn. Kọ́lọ́ tún máa fi ọ̀rọ̀ yẹn sínú wọn. Wọ́n á máa múra wa lẹ̀ ní gbogbo ìgbà láti dọ́run. Pé ọwọ́ Olúwa á wà lórí bàbá wa ní Olúwa. Gbogbo ibi tí wọ́n bá lọ, ọwọ́ Olúwa wà lórí wọn. Bí wọ́n ṣe ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ yẹn ò ní bọ́lẹ̀ láì yí ayé àwọn ènìyàn padà. Ẹ jẹ́ gbàdúrà fún ìfàmìlóyàn sí àti agbára ẹ̀mí mímọ́ ní iṣẹ́ ìránṣẹ́ wọn.

bákan náà a ó gbàdúrà fúnra wa àwa tá ń gbọ́ àwọn nǹkan ńlá ńlá yìí tá ò bá gbé ibi ayé ẹ̀ ta lè lùmí tó fẹ́ gbégbé ayé ẹ̀ tá ò bá gbàgbọ́ ta lè lùmí tó fẹ́ gbàgbọ́ ẹ jẹ́ gbàdúrà oore ọ̀fẹ́ láti gbé gẹ́gẹ́ bí ọlọ́run tá ń gbọ́ kọ́lọ́run kó dà sínú ayé wa a ní máa ṣa ọ̀rọ̀ ọlọ́run màá gbọ́ràn sí lé mi ò ní gbọ́ rárá o gbogbo ọ̀rọ̀ ọlọ́run la máa gbọ́ràn sí a ò ní ṣàì gbọ́ràn sí kan ká gbọ́ràn sí kejì ẹ wo sọ́ọ̀lù torí pé kò gbọ́ràn sí gbogbo ìhà ìgbé ayé ọlọ́run nú ayé rẹ̀ ẹ jẹ́ gbàdúrà kọ́lọ́run ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ́ràn sí gbogbo ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ fi ìjáde lọ india lọ́lọ́run lọ́wọ́ a ti gbin ọ̀rọ̀ náà sí india ọlọ́run kó gbomi ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà á dàgbà gbogbo àwọn evangelist ọlọ́run á gbé wọn dé láti dé gbogbo àgbáńlá ayé ní orúkọ jésù la gbàdúrà bàbá wa ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tí a ti sọ jáde nínú àdúrà fún yín a mọ̀ pé ẹ ti gbọ́ àdúrà ọlọ́run ohun gbogbo tá ò tó ṣe àti ohun gbogbo tá a ti gbọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ kó sòso nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wa pátá la ó jẹ́ ikọ̀ sí ọ̀rọ̀ náà lórúkọ jésù a dúpẹ́ bàbá torí pé a gbàdúrà lórúkọ jésù olúwa àti olùgbàlà wa ẹ ṣe ẹ jẹ́ àjókòó ẹ jẹ́ tẹ́tí sí àwọn ìfilọ̀ wọ̀nyí a kí gbogbo wa káàbọ̀ sí ìsìn àjùmọ̀ṣe papọ̀ tòní fún ẹgbẹ́ àkọ́kọ́ lórúkọ jésù nú ẹgbẹ́ àkọ́kọ́ ìjọsìn tòní ní ìjọ deeper life lólùyá ìjọ wa àwa tá a wà ń bí lónìí lónìí ṣe pẹ̀lú àwa alátagége ajégúnlẹ̀ àlímọ̀ṣọ́ gbàgádà ìkẹjà kẹtù àti sómólú la wà ń bí a fẹ́ kí àwọn tí ó jẹ́ àlejò láàrin wa lónìí káàbọ̀ ẹ̀yin tẹ́ wá jọ́sìn pẹ̀lú wa lónìí fún ìgbà àkọ́kọ́ lónìí a fẹ́ kí irú ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ èyí ni ìgbà àkọ́kọ́ jẹ́ jọ́sìn pẹ̀lú wa láàárọ̀ yìí ẹni wọ́n sókè kiri òní ni ìgbà àkọ́kọ́ tẹ́ ń jọ́sìn pẹ̀lú wa bóyá ẹnìkan ló pè yín o tàbí ẹ̀yin lẹ́kàn wá fúnra yín ẹni wọ́n yín sókè kiri yín ibikíbi tẹ́ bá wà gbọ́ ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ gbé gbèsè mi ẹ̀ ń dé lórí ẹsẹ̀ yín ẹ̀ má ti ju mo fẹ́ mú ìkíni olùṣọ́àgùtàn àgbàtàn yín wá ẹ̀ ń dé lórí ẹsẹ̀ yín a kì í káàbọ̀ sáàrin wa lónìí lórúkọ jésù àwọn aṣọ́nà wa wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ìwé pélébé kan wà lọ́wọ́ wọn tí wọ́n á fi lé yín lọ́wọ́ ẹ gba ìwé yìí lọ́wọ́ wọn kẹ́ ẹ kọ́ ní lẹ́tà tó máa hàn gàdàgbàgàdàgbà tẹ́ ẹ bá ṣàkọsílẹ̀ tán ẹ dá padà fún wọn ẹ jókòó lẹ́yìn ìjọsìn láàárọ̀ yìí ẹ̀yin àlejò yẹn ẹ jọ̀ọ́ ẹ wo iwájú níbi tí pẹpẹ wà yẹn níwájú wà ń bẹ̀ jáde síbẹ̀ àwọn adarí wa àwọn aṣọ́nà wa darí sọ́wọ́ iwájú ibi tẹ́ ẹ máa jókòó sí àwọn adarí wa wá bá yín ń bẹ̀ wọ́n á tún gbà yín nímọ̀ràn àti nǹkan míì láti tètè dọ́dọ̀ yín ìpàdé wa láàrin ọ̀sẹ̀ àwọn ìpàdé yìí là ń ní láàrin ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi mẹ́ẹ̀ẹ́dógún ní àwọn ìjọ ẹkùn àti àwọn ìjọ àdúgbò wa tá a ti wá tẹ́ ẹ bá wá fúngbà àkọ́kọ́ bí ẹ bá ṣe jáde wá láàárọ̀ yìí wọ́n á sọ fún yín ilé ìjọsìn tó súnmọ́ yín bákan náà a ní ìdàpọ̀ ojú ilé ní gbogbo ọjọ́ ìsinmi nírọ̀lẹ́ la máa ń pàdé ní kéréje kéréje kí òun là ń pè ní ìdàpọ̀ ojú ilé gbogbo ọmọ ìjọ ìpátá la gbọ́dọ̀ ní ìdàpọ̀ ojúlé kan tàbó míì tá a wà bákan náà àwọn ọmọdé wa àtàwọn ọ̀dọ́ wọ́n ní ìpàdé ojúlé tiwọn aago mẹ́rin làwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ wa ń bẹ̀rẹ̀ àwa tí a jẹ́ àgbàlagbà àwa aago márùn-ún ni ìpàdé ojúlé wa ń bẹ̀rẹ̀ lónìí ní àwọn ìsọ̀rí ẹkùn wa
ni ago meta ifagbara wo ni fa won odo o ma waye fun awon odo wa ni bo isore ekun wa awon dileleso awon agubaniro ati gbogbo eka awon odo ni ijo la ma pade ni isore ekun wa fun ifagbara wo ni awon odo wa ni gbogbo ojo aje la ma ni eko bi lojo aje ti a ma nkeko olohun lese ese ati se ntele oluṣagutan wa agba fura won no nko wa eko bi lojo aje nbere la ago mefa ku seju meedogo ola monday ti nse ojo kilogu eyin ara latosodi oye le ma da ko pelu awon ara gbagada Ketu ati Somolu fun eko ibele ni bi eyin osodi ago mefa ku seju meedogo ni pade nbe awon wa lati ni idaleko ati jere okan ni ago mefa ku awon akoko ta nse won yato ni awon ajugbo wa sugbon a ma n saba bere ni ago mefa awon elomi ago mefa abo o di o da lori awon akoko ti a n se ni awon ijo sin wa ni gbogbo ojo la mesi keta ni gbogbo osu la ma ni asale agbara oluṣagutan agba wa ti won je oludasile ijo dipale kaakiri gbogbo agba laaye awon funra won na n sise iranse si wa ejo e ma je apadanu awon ipade wonyi a ifilo pataki isoji ita gbangba to sun yi o ma waye ni ojo ru ojo ketadinlogbon titi di ojo isimi ojo ogbo ojo kokanlogbon osu yi gbogbo wa ago marun iro la ma nbere ojo wednesday to gbe losu yi ni isoji ita gbangba o ma waye o ejowo e ma je ka se iso ita gbangba inu shoshi wa o ko je lode shoshi ejowo awon odo wa to wa ni egbe keji leyin ijosin lago mejila oso oni la ma nipade ti won

0: before the Sunday message today.
1: Kí a tó gbọ́ ìwàásù tòní, a ó ní àkókò kúkúrú fún Bíbélì kíkà. Èpísítélì Pọ́ọ̀lù àpọ́sítélì sí àwọn ará Kọ́rìntì. Kọ́rìntì kínní orí ìkẹta. Ara èmi kò sí lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí ṣe ti ẹ̀mí bí kò ṣe bí àwọn tí ṣe ti ara àní bí àwọn ọmọwọ́ nínú Kristi. Wàrà ni mo ti fi bọ́ yín kì í ṣe oúnjẹ. Nítorí ẹ kò tí ì lè gbà á nísinsìnyí náà ẹ kò tí ì lè gbà á nítorí ẹ̀yìn jẹ́ ti ara síbẹ̀ nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín. Ara ẹ kò há sí rìn gẹ́gẹ́ bí ènìyàn nítorí nígbà tí ẹnìkan wí pé èmi ni ti Pọ́ọ̀lù tí ẹlòmíràn sì ń wí pé èmi ni ti Àpólò ẹ̀yin kò há ṣe ti ara kí ni Àpólò há jẹ́ Pọ́ọ̀lù sì jẹ́ bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fi fún un. Èmi gbìn Àpólò ń bomirin ṣùgbọ́n Olúwa ní mú ìbísí wà. Ǹjẹ́ kìí ṣe ẹni tí ó ń gbin nǹkan kan tàbí ẹni kìí ṣe ẹni tí ń bomirin bí kò ṣe Ọlọ́run tí ó mú ìbísí wà. Ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin ló já sí olúkúlùkù yóò sì gba ìrètí rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ti pẹ̀lú Ọlọ́run ni àwa. Ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run sì ni yín, gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi. Bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, mo fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì mọlé, ṣùgbọ́n kí olúkúlùkù kíyè sára bí ó ti mọlé. Nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe ti Jésù Kristì. Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn nítorí ọjọ́ náà yóò fi hàn. Nítorí pé nínú iná ni a ó fi hàn, iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí í ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun á pàdánù. Ṣùgbọ́n òun fúnra rẹ̀ ni a ó gbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń la iná kọjá. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ǹpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe àti pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Bí ẹnìkan bá ba tẹ́ǹpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun nítorí pé mímọ́ ni tẹ́ǹpìlì Ọlọ́run. Èyí tí ẹ̀yin jẹ́ kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ. Bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́, ẹ jẹ́ kí ó di aṣiwèrè kí ó lè bá a gbọ̀n nítorí ọgbọ́n ayé yìí wèrè ni lọ́dọ̀ Ọlọ́run. Nítorí a ti kọ́ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékèrè sì tún kọ́ pé Olúwa mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé àsán ni wọ́n. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín ni ohun gbogbo. Ìbá ṣe Pọ́ọ̀lù tàbí Àpólò tàbí ayé tàbí iyè tàbí ikú tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tiyín ni gbogbo wọn. Ẹ̀yin sì ni ti Kristì, Kristì sì ni ti Ọlọ́run. Kọ́rìntì kínní orí ìkẹrin. Jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀ bí ìránṣẹ́ Kristì àti ìríjú àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run. Pẹ̀lú, à ń béèrè lọ́wọ́ ìrìjú pé kí Olúwa rẹ̀ náà kí ó jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n ohun kínkínní ni fún mi pé kí ẹ máa ṣe ìdájọ́ mi tàbí kí a máa ṣe ìdájọ́ mi nípa ìdájọ́ ènìyàn ní tòótọ́. Èmi kò ṣe ìdájọ́ èmi fúnra mi nítorí tí èmi kò mọ ohunkóhun sí ara mi. Ṣùgbọ́n a kò ti pa èyí dá mi láre. Ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi ni Olúwa. Nítorí náà ẹ má ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà títí Olúwa yóò fi dé. Ẹni tí ó mú ohun òkùnkùn tí ó fún wá sí ìmọ́lẹ̀ tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn nígbà náà ni olúkúlùkù yóò sì mọ ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ara nǹkan wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti ti Àpólò nítorí yín kí ẹ̀yin kí ó lè ti ipa wa kọ́ kí ẹ má ṣeré ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá kí ẹnikẹ́ni ní kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì nítorí ta ni ó mú ọ yàtọ̀. Kí ni ìwọ sì ní tí ìwọ kò tí ì gbà? Ǹjẹ́ bí ìwọ bá sì ti gbà á, a ti ṣe tí ìwọ fi ń halẹ̀ bí ẹni pé ìwọ kò gbà á. Asá àti ẹyin lọ́rùn nísinsìnyí, asá àti sọ yín di ọlọ́rọ̀ nísinsìnyí. Ẹ̀yin ti ń jọba láìsí wa, ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba kí àwa kí ó lè jùmọ̀ jọba pẹ̀lú yín. Nítorí mo rò pé Ọlọ́run ti yan àwa àpọ́sẹ́lì kẹyìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú nítorí tí a fi wá ṣe ìrànwò fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn àwa jẹ́ aṣiwèrè nítorí kristi ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú kristi àwa jẹ́ aláìlera ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn àní títí fi di wákàtí yìí ni ebi ń pa wá tí òrùn gbẹ́ sì ń gbẹ wá tí a sì wà ní wòwò tí a sì ń lù wá tí a kò sì ní ibùgbé kan tí a ń ṣe làálàá à ń fi ọwọ́ wa ṣiṣẹ́ wọ́n ń gàn wá àwa ń súre wọ́n ń ṣe nínibíni sí wa àwa ń forí tì í wọ́n ń kẹ́gàn wa àwa ń bẹ̀bẹ̀ à ń ṣe wá bí ohun ẹ̀gbin ayé bí èérí ohun gbogbo títí di ìsinsìnyí èmi kò kọ̀wé nǹkan wọ̀nyí láti fi dójú tì yín ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́ nítorí bí ẹ̀yin tilẹ̀ ní 10,000 lólùkọ́ni nínú kristi ṣùgbọ́n ẹ̀yin kò ní baba púpọ̀ nítorí pé nínú kristi jésù ni mo ti fi ìhìn rere bí yín nítorí náà mo bẹ̀ yín ẹ máa ṣe àfarawé mi nítorí náà ni mo ṣe rán timotius sí yín ní ẹni tí ṣe ọmọ mi olùfẹ́ àtolódodo nínú olúwa ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú kristi gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo ṣùgbọ́n àwọn ẹlòmíràn gbéraga nínú yín bí ẹni pé mi kì yóò tọ̀yìn wá mọ́ ṣùgbọ́n èmi yóò tọ̀yìn wá nílọ́ọ́lọ́ yìí bí olúwa ti bá fẹ́ kì í sì ṣe ọ̀rọ̀ àwọn tí ń gbéraga ni èmi yóò mọ̀ bí kò ṣe agbára nítorí ìjọba ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀ bí kò ṣe nínú agbára kí ni ẹ̀yin ń fẹ́ èmi ò ha tọ̀yìn wá ti èmi ti kùmọ̀ bí tàbí ní ìfẹ́ àti ẹ̀mí inú tútù kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà àmín.

báyìí a ó gbóòrin láti orin àgbáńlá ayé orílẹ̀-èdè àti àwọn ìpínlẹ̀ báyìí.

ìjọ àwa ni Ísírẹ́lì Ọlọ́run. Bí a ti ń wo Ísírẹ́lì, orílẹ̀-èdè Ísírẹ́lì ní àkókò Dáfídì, bóyá ká tiẹ̀ sọ pé ní àkókò Sọ́ọ̀lù, torí pé Sọ́ọ̀lù òun sì lọ́ba nígbà náà, òun sì lolórí, òun ni balógun ẹgbẹ́ ogun Ísírẹ́lì. Ṣé mo lè sọ fún ọ wípé orílẹ̀-èdè Ísírẹ́lì a ti ṣẹ́gun wọn kó tó di pé jáde wá sínú ogun yìí? Nítorí wípé Sọ́ọ̀lù olórí wọn, adarí wọn, a ti ṣẹ́gun rẹ̀, ó sì ń gbé ìdálẹ́bi ọkàn kiri nítorí àìwà bí Ọlọ́run rẹ̀ tí a ò tí yanjú. Orílẹ̀-èdè Ísírẹ́lì wọ́n sì ní alágídí ọkàn, wọ́n jẹ́ alágídí ọkàn pé tí a ń bèrè fún láti fi hàn wọ́n irú ọba tí wọ́n ní. Wọ́n ní rárá o, ò dà bẹ́ẹ̀. Samuel fi wá sílẹ̀, wọ́n jẹ́ alágídí ọkàn. Àwọn èèyàn wọ̀nyí, àwọn ọmọ Ísírẹ́lì àti ẹ̀tì ṣẹ́gun wọn nípa ìlófin wọn, ìwà ìlófin wọn, wọn ò bọ́lá fún òfin Ọlọ́run mọ́. Olúkúlùkù kàn ń ṣe, wọ́n ń bèrè, wọ́n ń ṣe ohun tí wọ́n fẹ́ gan. Nítorí náà kò yani lẹ́nu nígbà náà pé Gòláyàtì yìí ó láti jáde wá, kó wá mọ halẹ̀ mọ́ wọn. Nítorí pé àwọn èèyàn yìí báyìí o, àìmọ wọn ti já wọn kulẹ̀, wọn ò nígbàgbọ́ nínú Ọlọ́run mọ́. Wọ́n kàn ń fẹ́ ọba láti jọba lórí wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mìíràn. Àwọn èèyàn wọ̀nyí báyìí tí wọ́n wá sógun, wọ́n jẹ́ aláìlọ́lọ́run, wọn ò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n kàn jáde wá báyìí. Báwo ni wọ́n ṣe lè borí? Eléyìí ni àwọn ènìyàn tí wọ́n dàbí ẹni pé wọ́n nígboyà tẹ́lẹ̀, ṣùgbọ́n kì í ṣe sí Filistini o, ṣùgbọ́n lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run. Ìgboyà wọn ó lòdì sí wòlíì Samuẹli. Samuẹli má báwa sọ̀rọ̀, má gbìyànjú láti tọ́ wa sọ́nà, má darí wa ní ọ̀nà kankan, ṣùgbọ́n ohun tí àwa ó ṣe rèé. Wọ́n sì ní ìgboyà náà, wọ́n pa Samuẹli lẹ́nu mọ́. Wọ́n ti ṣẹ́gun wọn kí wọ́n tó wá sí ojú ogun báyìí o, ìhàlẹ̀ tó wá dojúkọ wọ́n báyìí fún ogójì ọjọ́ báyìí pé Gòláyàtì ń jáde wá. Ó alẹ̀ mọ́ wọn, báwo ni wọ́n ṣe wá retí pé kí wọ́n borí? Wọn ò lè borí, wọ́n kú fún àgàbàgebè àgàbàgebè. Kí ló ti ṣe Sọ́ọ̀lù? Mo ti gbọ́ràn sí ohun Ọlọ́run lẹ́nu, ogbó tó ní kí n ṣe ni mo ti ṣe. Ewa ni igbe àwọn àgùntàn tí mò ń gbọ́ yìí, kí nìyẹn túmọ̀ sí? Ó rọrùn láti ṣàlàyé fún ọ. Àwọn èèyàn yẹn wọ́n mú, wọ́n sì fẹ́ fi rúbọ fún Ọlọ́run rẹ ni. Ohun tí mò ń sọ nìyí o, nígbàtí orílẹ̀-èdè kan, nígbàtí ìjọ kan, ìjọ gbogbo kárí ayé tó bá lọ sójú ogun kan, ṣùgbọ́n a ti ṣẹ́gun wọn nípa ìdálẹ́bi ọkàn wa ìwà bí Ọlọ́run wọn, a ti ṣẹ́gun wọn nípa agídí wọn, àìlófin wọn, a ṣẹ́gun wọn nípa àìnígbàgbọ́ mọ́, a ṣẹ́gun wọn nípa ìgboyà ibi àti ìhàlẹ̀ wọn. Wọ́n halẹ̀ mọ́ ara wọn, wọ́n tiẹ̀ lè halẹ̀ mọ́ Samuẹli. Samuẹli tí ò bá kíyèsára, tí ò bá kíyèsí tó ń bá wa sọ, á ba ọjà lọ sọ fún Ọlọ́run yẹn wípé àwa

rẹ̀ láti àkókò náà lọ. Kì í kàn ṣe Dávidì lásán. Ṣé ẹ̀yin yóò gbàgbára nígbà tí ẹ̀mí mọ́ bá bàlẹ̀ yín, tí ó bá bàlẹ̀ yín, ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem, ní Judea, ní Samaria, àti ti dé òpin ilẹ̀ ayé. Dávidì ó ní ìfàmì ròyàn ti ẹ̀mí, kì í ṣe òróró lásán. Àwọn kan wà tí wọ́n lè máa gbé ìgò òróró káàkiri. Tó bá sọ wípé o ní ìpèníjà kan, Gòláyàtì kan tó ń yọ ẹlẹ́nu, wá yọ àgò òróró jáde, wá wá da òróró náà lé ọ lórí nǹkan kan dẹ̀ sẹlẹ̀. Bẹ́ẹ̀ sì máa ń sì rèé. Ṣùgbọ́n ní ti Dávidì, ó ní ìfàmì ròyàn ti ẹ̀mí mímọ́. Dávidì ó ní ìwà rere ti ẹ̀mí. Jésù sọ wípé mo rí pé àṣẹ jáde látara mi. Nígbà tí ó bá ń gbé àṣẹ káàkiri, torí pé ó pè wá sínú ògo àti ìwà mímọ́, ó sì ní ìwà rere, ó sì ní ìfọkànbalẹ̀. Ó ní ìmọ̀lára pé agbára Ọlọ́run ti ẹ̀mí mímọ́ ó ń bẹ lára rẹ. Ohun tó yẹ ká ní rèé o. Ó wá Gòláyàtì, mo wá dojúkọ Gòláyàtì, kì í ṣe bí mo ṣe ga tàbí ìrírí mi tàbí tí mo ti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìbéèrè náà ni pé ṣé mo ní agbára ẹ̀mí, ṣé mo ní ìfàmì ròyàn ti ẹ̀mí mímọ́, ṣé mo ní ìwà rere tàbí agbára ẹ̀mí, ṣé mo ní ìmísí ti ẹ̀mí mímọ́. Báwo ni Dávidì ṣe mọ ohun tí òun yóò ṣe nígbà tí ó ń jáde bọ̀, nígbà tí bàbá rẹ̀ rán pé kó lọ rí àwọn ará rẹ̀ kó wo bí ẹ ti ń ṣe. Báwo kò márùn dání àti kànàkànà pẹ̀lú rẹ̀, ìmísí ẹ̀mí mímọ́ ni o mọ̀. Ní àwọn kan wà tí wọ́n máa ń ṣe nǹkan àtijọ́, nǹkan tí wọ́n ṣe lánàá ni wọ́n ṣe lónìí, ohun tí wọ́n ṣe ní gbogbo ìgbà ni wọ́n ṣe ní ìsinsìnyí lóde òní. Ṣùgbọ́n kò sí ìmísí, ṣùgbọ́n ẹ̀mí láti sọ pé báyìí ni wà á ṣe. Gbogbo àwọn ìyá ta bá ń ṣe àmọ̀nà láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ẹ̀dẹ̀ ṣe ọmọ Ọlọ́run. Dávidì ó ní ó ti dòkú sí ara rẹ̀, ó ti dòkú sí ara rẹ̀. Bíbélì sọ wípé ní Sámuẹ́lì kìíní orí kọkàndínlógún, ó fi ayé rẹ̀, ó mú ọwọ́ rẹ̀ lọ́wọ́, ó ti kú sí ara. Tó bá rí ọkùnrin tàbí obìnrin báyìí, tó bá rí kírísítẹ́nì bí eléyìí, ìṣẹ́gun yóò wà. Wà á yọ ayọ̀ ìṣẹ́gun lórúkọ Jésù, àti ìṣẹ́gun yóò dájú, torí pé ó wá pẹ̀lú. Ṣùgbọ́n mo tù ẹ́ wá ní orúkọ Olúwa, ẹni tí ìwọ ti kẹ́gàn. Ìfarahàn ẹ̀mí Ọlọ́run nínú ayé rẹ, agbára Ọlọ́run ẹ̀mí Ọlọ́run nínú ayé rẹ, òun ni kíkú sí ìwà tara. Nǹkan wọ̀nyí kò mìmí, bẹ́ẹ̀ ni èmi ò ka ẹ̀mí mi sí ohun kan fún ara mi. Ṣùgbọ́n mo fẹ́ parí iṣẹ́ àti iṣẹ́ ìránṣẹ́ tí ó ti pè mí láti ṣe. Ohun tá à ń wò ni ayọ̀ ìṣẹ́gun àti bíborí àwọn Gòláyàtì nínú ayé. Nínú Sámuẹ́lì kìíní orí 17:17, ẹsẹ̀ 49, Dávidì sì fi ọwọ́ rẹ̀ sínú àpò, ó sì mú òkúta kan láti ibẹ̀ wá, ó sì fì í, ó sì bá Filistine náà níwájú ọmọ ìtàn náà. Torí pé Filistine ó gbé ìhámọ́ra, ó bo gbogbo ara rẹ̀, ó borí ẹ̀ o, àyà rẹ̀ ó bòó, gbogbo ẹ̀yà ara rẹ̀ ló bò. Ẹnìkan sì wà tó ru awà lẹ́yìn rẹ̀ pé ohunkóhun tó bá ti wá báyìí yóò kàn dáàbò bo Gòláyàtì. Ṣùgbọ́n ibi kan ṣoṣo tó wà tí ò láàbò tí a ti máa ṣẹ́gun rẹ̀ ni agbárí rẹ̀, nítorí pé gbogbo ẹ̀yà àrokò ó láti fi ojú àti ẹnu rẹ̀ sílẹ̀ kó ba lè ríran. Ìdí rèé tí obi ojú rẹ̀ àti ibi agbárí rẹ̀ tó ṣe wà láìbò. Ibì kan ṣoṣo tó kù òun náà ni
ibi ti emi olorun to dari okun okuta na lo okunrin si subulule Goliath yo subu ni waju re nitori pe o pa okuta na o wa agbari re lo okuta na si wa agbari re lo o si subu dojubole won subu Olodumare eleda aye ati orun en to ba npe agbara nija yo subu gbogbo awon ika eniyan ti a fe deruba o ti a fe halemo o gba Jesu Oluwa o gba gbo nitori igbagbo yi won ba oja rara o iwo ko ni an ba ja Olorun ni an ba ja ari ni okuta na ti David ju subaje ko ye o on lati mo mo Davidi oruko re o ni Jesu Christi okuta ere nla kan ti wura ti fadaka ti ide ti irin ati amo ere yi o duro gbin to n ba ni leru ni ile dura bayi awanu Daniel orikeji asi so fun wa wi pe Nebuchadnezzar o so wi pe gbogbo eniyan ni won gbodo ma sin ere yi o fe sayeye o fe gbe ara re ga gege bi olori nu aye o ngbiyanju lati gbe ara re ga gege bi asegun aye o ngbiyanju lati gbe ara re soke gege bi iyanu ninu aye o wa lala okuta yi o wa lai si owo eniyan o si fo ire na irin ati amo ni ese re gbogbo esubulule oye koye ntele itumo si titi Daniel fi de to wa tumo re fun okuta to ri yen omo Davidi iru omo Davidi ratinu majemu tutun nu irere omo Davidi sanu fun mi won toka si Jesu ni omo Davidi oni okuta na to para jo Davidi okuta Davidi to wa sori Goliath ti Babiloni ti joba Babiloni ati joba Greek ati joba Medo Persia ati joba Rome ati pe Kristi yo bori gbogbo won gbogbo agbara ninu won gbogbo agbara to wa leyin won to nti won leyin won o subu berebe ni oruko Jesu okuta yi to fo ire na o wa di oke nla ele ti o ko gbogbo aye Jesu yo joba lati gogun Jesu yo joba nibi ki bi ninu aye ni oruko Jesu idire to so wi pe e ma se je ki okan yin ko daru be ni ke ma se beru e gba mi gbo e gbo Olorun gbo ki e gba mi gbo pelu ni ile baba mi opo ibugbe lo wa nibe bi ko ba ri be mi ba so fun yin mi nlo lati lo pese aye sile fun yin ti mo ba si lo ti mo pese aye sile fun yin emi yo tun pada wa o n pada bo okuta yi yo wa sori aworan to ntumo si gbogbo ijoba ati gbogbo oba aye gbogbo won ni yo subu ni waju re ni oruko Jesu bayi to wa je ti Olorun se mo nbe nikan soro sa to gbo Olorun gbo so wa nbi gbogbo Goliath nu aye e yo subu won fonu won hale won hale mo se ni aworan won da bi en to nda ni to nderuba ni pe enikeni o le segun won kini won eya Juda Jesu Kristi oba wa eni ti o joko lori ti okan re yo segun gbogbo Goliath nu aye re ni oruko Jesu awon koko meta ni akoko isegun ti o daju
lori oma alade eni eru ekeji o ni isegun ojojumo lori oma alade awon olukre koja iketa o ni isegun ti a pinu re lori oma alade tire wo akoko nibe akoko o ni isegun ti o daju lori oma alade eni eru tabi ika eniyan awon wo Jeremiah ori kedogun ese kokanlelogun Jeremiah ori kedogun ese kokanlelogun emi o gba o sile lowo awon eniyan buburu se ami te le se niyan emi o si ra o pada kuro lowo ika tori pe lori agbele ibo so wi pe o pari Goliath re o pari fun awon eyan yen ani awon ba won yen to wa le ma ye ati segun won loruko Jesu o so wi pe emi yo gba o kuro lowo ota re yo si ro pada yo mo jade gege bi asegun kuro ni owo ika eniyan o le foju nu wo won boye o ti ri won tele bi an se ma nduro tan fanu tan hale tan nakasi o to se ngberiri sugbon bayi o nkan ti yi pada bayi o Kristi o ti ku fun o iku re o ti segun ika eniyan o ti di asegun ni oruko Jesu isegun ti o daju lori omo alade eni eru ika eniyan wa kokoko labe koko kini o ni ijewo igbekele ninu Olorun ekeji ohun ti segun Goliath yo gba iketa o ni abajade lori awon ijo eniyan Olorun wo akoko nibe akoko o ni ijewo igbekele ninu Olorun awo Samuel kini ori ketadinlogun 17 ese iketa dini ogoji 37 David si wipe oluwa ti o gba mi lowo kinun ati lowo amo tekun ona ni yo gba mi lowo Philistine yi e so pe ami o gbodo leri o gbodo ni igbekele ninu Olorun lati igba to ti wa mo Oluwa gege bi olugbala ti re gan kini Olorun ti se fun ori so jade yo fun ni igbekele David wa won mo David wa sodo Saul oni oba odomokunrin yi so wi pe ohun yo ba Goliath ja Saul so pe rara ko le se odomokunrin rara o le se nitori pe omo kekere ni odomo kekere ni o sugbon okunrin yi Goliath o ti je jagun to segun lati igba iwe re wa wo bo ti ri wo awon to ngbe ohun ija re David so wi pe olola julo ba mo seso lori agotan baba mi ni ageju lai kini un kan si wa mo sa fun bi wo se nsa kuro lowo lo Goliath mo sa tele mo mu ni birugbon pelu owo oni amotekun na tun wa nigbati amotekun na tun de
mi o ti e ni ohun ija kankan lowo mi sugbon pelu owo mi lasan mo pa amotekun na o ni okunrin filisin yi yo da bi okan ninu won ele ni igbokan le to ye ka ni ti iru igbokan le yi ti igbagbo si ni oluwa se nigba kan ri yo tun se le kan si ronu nipa ohun to oluwa ti je obori lawon igba kan ota to obori tele aisan to obori tele ati ifanu awon to ale mo ti o ni agbara okokun to obori won nigba kan ri pe ka to segun re mo o ni won le segun e iwo ni wa bori sugbodogbo o gbodo fi igbekele yi han ninu ijewo re orin davidi ogofa odimerin 116 a fe ka ese ikewa nibe emi gbagbo nitori na ni emi se nso emi gbagbo nitori na ni emi se nso gbogbo ijewo to ba jewo o gbodo gbagbo nigbati davidi so wi pe oluwa to gba mi lowo kiniu ati amotekun o ni olorun yi kan na o ni emi ni olorun emi ko yi pada ohun na yo fun mi ni segun lori golayati lori filistini o jewo re ohun ti o ni igbekele ninu re o gbagbo weleyi emi gbagbo nitori na ni emi

0: sìn. Ẹni tí kò sìn.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá. Ẹ kò ní.
2: Ó rí ọkọ rẹ̀, òun ò ní ọkọ lọ́wọ́. Ó rí àwọn tó ru ohun ogun rẹ̀, òun ò ní ẹni tó ru ohun ogun lẹ́yìn rẹ̀. Ó rí ọkùnrin náà tó jẹ́ pé àtòrídẹ́sẹ̀ rẹ̀ ló bò pẹ̀lú gbogbo ohun ìjà tá a fi ń amọ́ra ogun. Òun rìn nípa tara, ṣùgbọ́n kò rìn nípa tara, ó fẹ́ lọ. Ó ní èmi ó lọ láti lọ ṣẹ́gun ọkùnrin náà. Ṣé irú ìgboyà yìí ló ń san ohun tí ó nà wá? Iṣẹ́ àpòstélì orí ogún, a fẹ́ wo ẹsẹ̀ ìkẹrìnlélógún. Iṣẹ́ àpòstélì orí ogún ẹsẹ̀ ìkẹrìnlélógún 24. Ṣùgbọ́n ọ̀kan nínú wọ̀nyí kò mìmì. Àwọn tó ń dúró nípa tara, tí wọ́n ń fọ́nu nípa tara, Goliath ti aláìlọ́lọ́run, Goliath ti ìwà gidi, Goliath ti àìlófin, wọn ò gbọ́ràn sí ẹnikẹ́ni, wọn ò dẹ̀ forí tẹríba fún ọ̀rọ̀ Ọlọ́run kankan. Goliath ti ìwà èrí, ti ìgboyà burúkú, wọ́n ní ìgboyà nípa tara, kò sí nǹkan kan nínú eléyìí. Absalomu òun náà nígboyà, kò bẹ̀rù. Ahitofeli ó ní ìgboyà, a ò bẹ̀rù gbogbo orú ìgboyà báyìí. Ahabu òun náà ní ìgboyà, ìyẹn ò jámọ̀ kankan, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Goliath ti ìgboyà lásán, Goliath ti ìfọ́nú àti òrìṣà bíbọ́ àgàbàgebè. Ó ní gbogbo nǹkan wọ̀nyí, ó ní nǹkan nínú nǹkan wọ̀nyí kò mìmí. Bẹ́ẹ̀ ni èmi kò kẹ́ ẹ̀mí mi sí nǹkan rárá bí ohun tí ó sọ wọ̀n fún mi, kí èmi kí ó ba lè fi ayọ̀ parí eréje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn ìrere oore ọ̀fẹ́ Ọlọ́run. Ohun tí ó na ronú nípa eléyìí, nígbà tí a bá pè ọ́ sínú iṣẹ́ ìránṣẹ́, a pè ọ́ sínú ṣiṣẹ́ olùṣọ́àgùtàn, a pè ọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́àgùtàn, a pè ọ́ nínú kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó máa ń ní tí ó na wa, ó sì múra tán láti san tí ó bá gbà. Wà á borí, wà á ṣẹ́gun ní orúkọ Jésù. Ìkẹta òun ni àbájáde lórí àwọn ìjọ ènìyàn Ọlọ́run ni Dávidì wa. Bí wọ́n ṣe rí Dávidì, wọn jáde wá o, ṣùgbọ́n jáde Dávidì tirẹ̀ fúnra rẹ̀ ló jáde. Àwọn ìgbà kan wà tó láti dá dúró fúnra rẹ̀, o kò ní akẹgbẹ́, o kò ní alájọrin, o kò ní alátìlẹ́yìn kankan, o sì ní láti dá dúró níwọ nìkan ṣoṣo, nítorí pé o mọ̀ wípé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ó ní èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ́ ọ sílẹ̀, nítorí pé o mọ̀ wípé o kàn ṣẹ̀ṣẹ̀ gba ìfàmìróyàn ní orí tó kọjá, o ṣẹ̀ṣẹ̀ gba ìfàmìróyàn ní ọ̀sẹ̀ tó kọjá tàbí ọdún tó kọjá, ó sì ń gbé ìfàmìróyìn káàkiri. boya awon eyan duro ti o tabi won o ti o leyin o ni bikita nipa eleyi o mo wi pe eni ti o ngbenu re o tobi ngbenu aye lo o si daju pe wa bori se mo nbe arakunrin ati arabirin soro nbe yen mo ni iwo yo bori ni oruko Jesu tori na o jade wa fun ara re nigba ti Goliath ti ri o ka nu e o so wi pe e wo odomokunrin yi awon omo Israel won o ni enikeni lati yan bi o si omo kekere yi eni ti o ti e ti gbe daji nu ojo aye re o da ko bu ma bo ma fe mi esufu ngo parun ngo ba aye re je ngo fun ka wa gbagbe po ti a bi o sinu aye irara a ke tete si hale won a ke tete si fonu won won le te fonu won ki won te jade nu we tabi nibi kibi eyin o mi wa rara tori wi pe awa ni olorun to n sakoso gbogbo aye to n gbenu wa to n gbenu wa awa a o si ni kuna se gbon ti mo so iwo ani o ni kuna tori na David sare o to lo o wa ti owo re bonu apo o si mu oko o fi sinu kanakana o fi alafo kan soso to sisile Goliath ti o ti ronu pa eleyi ko si run to ti wo agbari re ri ko ti si ri o si subu won subu kini abajade eleyi lori awon omo Israeli won wo eleyi Samuel kini ori 17 mo fe ka lati ese ikeji le la dota 52 awon okunrin Israeli ati si dide le awon Philistine lo ti oni titi won fi de afoni foji kan ati si ojubode Ekroni awon ti o gbogbe awon ti o gbogbe ninu awon Philistine si subu lule ni ona Saramu ati titi de Gati ati Ekroni ami o mo ngba mi o lati mo ke sara lati mo poruko ta o le poruko won ko dori e kodo ko pe bo ti wu e ko pe da dori kodo lona to ba wu e se be ota ti e ni won ati segun won awon ota re a ni lati mo oruko won bo se n poruko won o pe daada o kini mo lati poruko ota re daada si mo pe jaga jaga a won ti e ti wa nle na awon ota re won wa nle agbara to n dojuko emi re boya mo oruko won taba mo oruko omo won ti subu bere be loruko Jesu nigba ti awon omo Israeli ti o je ojo tele nigba ti ri eleyi won dide won si lepa awon ota yi ile ni abajade ti o ni lori awon eni olorun okunrin kan soso Davidi to ni isegun isegun yi o si ran awon yoku o kan nitori na gbogbo awon ijo to ku bayi won wa awon ti won je ojo tele bayi o won wa ni agbara won ni imulokanle awon pelu yo bori ni oruko Jesu mo rati ni ose die seyin nigba ti a wa ni India ani ijo awon iranse olorun ni wasu ti opo repete opo nu awon eyan yi ni bi omo goji odun adota odun won ti ro pe awon feyin ti bayi won ro wi pe ise na ti le fun won nipa to je pe nipo ori ofe olorun ti an fi olusakta wa han won pe won ti fe wo odun marun din ni adorin osu ti nbo niyan roni nipa eleyi amen ni ojo kefa osu kefa nipo ori ofe olorun olusakta yin a di odun merin le logorin 85 nigba ti won wa so fun ijoba yi won ni igba mi a ma wa anu oko fun wakati kan abo won o tun wa gba oko furufu won a tun gba irin ajo wakati miran ni irin ajo kan won rin ajo bi wakati meta nile ati lo furufu nipo loju ona ati ni ofurufu won wa debi ten lo da se nso kale bayi ijo won ti wa nbe oluso ato won do de won ti nkorin won wa so won fi won han ko saaye lati pe kan simi die kan farabale die nipo ori ofe olorun won to jade wa awa duro bi mo se duro ni be ni mo ndo lo na oro olorun o jade si won so fe pe omo odun marun din ni adorun 85 to duo to wasu lati yin o tun lo sibomi to wasu won so pe awon ti tin pale eru won mo tele tele bi en fe fe yin ti won tu eru won ka won ni ko si fe yin ti mo o won pe ara won ni ja won ni bayi o awa na ndide an tesi waju isegun yi kan na mo fi fun won na agbara latorun wa wa ni loruko Jesu abajade pe isegun enikan fun gbogbo awon omo Israeli ni yi o ise apostoli ori kejo afẹ kese ikerin ise apostoli ori kejo ewese ikerin oni awon ti won si tuka lo si ibi gbogbo nwa su won wa su oro na agbare mi lori aye e loruko Jesu ifamiro yan to to ninu aye re ni oruko Jesu agbara agbara ti emi olorun lori aye re ni oruko Jesu imisi emi yo wa sori aye re ni oruko Jesu ka doku si ara to je pe ko ni bikita rara ohun ko ohun teni ke ni le ma so ohun ti en se bi ase bi Goliath ti wuko ga to bi o ti amara ogun to kiku si ara ara yo wonu aye re oruko Jesu iwo wa si se nla nitori pe awon to ba mo olorun won won ni agbara iwo ni mo so nipe o won si se ise agbara an bo wa si koko keji bayi oni isegun ojojumo lori omo alade awon olure koja taleri omo aladi oluruko ja Jesu so pe omo aladi aye yi olure koja ninu aye o wa ko ni o nkan ninu mi o ni omo aladi aye yi ati segun re na o so wi pe a o sidajo won nitori pe won ko gba bo o tori ki omo aladi aye yi ati segun re na ni Efesu ori keji ese keji Efesu ori keji ese keji ninu eyi ti eyin ti nri gege bi ipa ti aye yi gege bi alase agbara oju orun emi ti nsise nisisiyi ninu awon omo aláìgbọràn àìgbọràn ni ìrékọjá ọmọ aládé ìrékọjá ó ní èsù ṣùgbọ́n pẹ́ni fún ọlọ́run ìwọ wà níṣẹ́gojoojúmọ́ tàbí aláṣẹ ìṣèrékọjá lórúkọ jésù gòláyà ti jáde wá gòláyà ti rò wípé òun lè halẹ̀ mọ́ gbogbo èèyàn kò rí bẹ́ẹ̀ o ẹnìkan wà tó ti rí ẹnìkan wà tó mọ̀ ẹnìkan wà tó ti ẹ̀ morúkọ rẹ̀ ó kéré jù ọ lọ kò tí ní ìrírí ká máa jagun ilé tiwọn ti ń ṣùgbọ́n òun ń bọ̀ mo ní ó ń bọ̀ òun yóò sì ní ìṣẹ́gun lórí ọmọ aládé ìrékọjá yìí ní orúkọ jésù nínú kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ ìkẹtàdínní ọgọ́ta 57 ó ní ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa tí ó fi ìṣẹ́gun fún wa gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ìbí wa ó fi fún wa gẹ́gẹ́ bí ẹ̀bùn láti ọ̀run wá nípasẹ̀ kristi kábárì ọlọ́run ọpẹ́ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa olúwa wa jésù kristi ó fún ọ wàá sì gbà á nígbà tó bá lọ síbi ọjà ládùúgbò rẹ ohun tó fi fún ọ wàá fi hàn kí ló ní mo ń bi ọ pé kí ló ìwọ ní ìṣẹ́gun ẹ sọ sókè kí n gbọ́ ohun mẹ́ta la fẹ́ wò lábẹ́ kókó kejì àkọ́kọ́ ó ní àìkáàárẹ̀ tí a fúnnu olùdánwò èkejì ó ní ìdààmú ọkàn lábẹ́ àwọn ìdánwò tí ń fọ́ni lójú ìkẹta òun ni agbára lórí àwọn ìpọ́njú kíkorò ẹjẹ́ àwọ̀ àkọ́kọ́ òun ni àìkáàárẹ̀ ti afọ́nu olùdánwò àwọn ọmọ ísírẹ́lì wọ́n ní ìpèníjà pẹ̀lú wàhálà ogójì tá a bá ń sọ nípa 40 mose lọ sórí òkè fún ogójì ọjọ́ wọ́n ní wàhálà pẹ̀lú nọ́mbà yìí 40 kó tó padà dé wọ́n ti gbé òrìṣà dìde wọ́n ti ní gbé ọlọ́run kan dìde fún aníti mose yìí tó ti lọ láti ẹjọ́ yìí ogójì ọjọ́ àwọn ọmọ nǹkan tó ti ṣẹlẹ̀ sí i ní gòláyà ti dé ó tún jáde wá ó ń fọ́nu ó ń kalẹ̀ gbogbo wọn ni wọ́n ń gbẹ̀rìrì wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn ọjọ́ yìí ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì kẹta ogójì ọjọ́ wọ́n ní wàhálà pẹ̀lú ogójì ọjọ́ so rántí jésù kristi lẹ́yìn ìgbà tá a bátìsì rẹ̀ nú omi ó jáde ẹ̀mí mímọ́ ó bàlè ó bàbá sọ̀rọ̀ láti ọ̀run wá èyí ni àyànfi ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi lẹ́yìn eléyìí ẹ̀mí ọlọ́run ó mú lọ sí aginjù ogójì ọjọ́ ló wà ń bẹ̀ ní adánwò so rántí pẹ̀lú sí apostẹ́lì wípé ogójì ènìyàn kan wà tí wọ́n fi ara wọn sábẹ́ ègún tí wọ́n ní àwa ogójì yìí a ò ní sùn títí a ó fi gbẹ̀mí sọ́ọ̀lù yìí tá a fi pa nígbà tí ísírẹ́lì tí wọ́n bá gbọ́ ogójì báyìí fún wọn ó mọ́ ń fi nǹkan bí hàn sí wọn wọ́n rò pé ibi ti dé pátápátá sórí wọn nítorí gòláyàtì tó ń jáde fún ogójì ọjọ́ ṣùgbọ́n àwa borí mo sọ wípé àwa borí ogójì ọjọ́ ko fagile igboyawa oko wa ko ni so wa di ofo sugba ai ka re ti afunu oludawo yi aso fun anu Samuel ikini ori keta din logo 17 ese ikerin alaki kanju kan si jade lati ibudo awon filisi wa oruko re a ma je goliati ara gati eni ti giga re je igbowo mefa ati ibo atelewo kan aso fun wa ni ese ikejo ni ese ikejo o so wi pe o si duro o si kigbe gbogbo Israeli ti e fi ti eyin jade lati tegun se Filistini kan ni emi se eyin si je eru Saulu eyin yan okunrin kan fun ara yin ki eyin si je ki o so kale to mi wa ese ikesan bi ohun bale ba mi ja ki o si pa mi koro pe eleyi le sele orokunrin kan nibe yen se so le fe ati segun yen na ki le fe ta le fe yan mo ri Eliabu nbe iyen o kan sa wa we ki lo de se wa bi ki lo se ni ki lo wa ni ohun toju boran ni so le fe yan to ba pa mi nigba na awo di eru yin sugbon bi emi ba le segun re ti emi si pa nigba na ni eyin yo eyin a di eru wa eyin o si ma sin wa a so fun wa ni ese ikerin di logo 16 Filistini na a si ma sumo to si ni owuro ati ni ale o si fi ara re han ni ogoji ojo ni gbogbo igba lo nwa nibe a so fun wa nipa Jesu Kristi ninu Matthew ori kerin lati ese ikini oludawode esude o si dawo on dawo dawo dawo fun ogoji ojo sugbon Jesu bori mo ni Jesu ti wa olugbala asegun olurapada wa o bori be ni wo pelu o se bori nigba ki igba ti Jesu ba yoju to so wi pe so okuta na di akara Jesu mu okuta irere iwe mimo oro na o julu asi segun re Jesu so wi pe ati kowe re satani ni o fe ma se tayo ti bibeli bayi o tun mu lo si ori oke tente sori oke tente o ni teriba tori pe akowe re wi pe yo ran angeli re lati gbe olowo won nigba ti esu yan bibeli ma tete se leyi o ma se je ki ohun ko ta yan lati nu bibeli latodo satani ko mu osubu ko ni bori e Jesu o tun so wi pe ati kowe re o so wi pe iwo ko gbodo dan olu olorun re wo o to gbe lo si oke giga giga akoko ni ageju ni o ageju aye yi ibi ti o farahan ekeji o je ori oke tempili ti esin o le yen esin ko mu idawe wa ohun to tun se ni pe o gbe lo si oke giga giga o wa fi pe iwo be sile o ni wo gbogbo nkan wo yi o ni gbogbo nkan aye yi gbogbo ogun aye yi lati fi fohun to ba le teri ba fun mi n wo fi gbogbo re fun o Jesus so fun wi pe ati kowe re wo yo sin olorun onikan ko fori bale fun mo gbadura pe nigba ti akoko na ba de ko laya ti ba wa pelu ifonu re oro olorun ninu okan re yo jade to won wa ti bori won loruko Jesus eberu ori kerin ninu eberu ori kerin mo nka nibe ese ike dogun nitori a ko ni olori alufa ti ko le saiba ni ninu ailera wa ninu ailera wa aika ikare wa tabi pe aje eniyan nipa tara eni ti adewo ni ona gbogbo bi awa sugbon lai lese wese ikerin din logo 16 nitori na je ki a wa sibi ti ori ofe pelu kini o bo la se nbo ka wa pelu igboya sibi ti ori ofe ki a le ri anugba ki a si ri ori ofe lati ma ran ni lowo ni akoko ti o wo oluwa yo ran lowo o ran david lowo yo ran wo na lowo agbara emi o ran lowo yo ran wo na lowo ifami ruru yan ti emi mi ma ran lowo yo ran wo na lowo agbara lati nu emi olorun o ran lowo yo ran wo na lowo imisi emi o ran lowo yo ran wo na lowo didoku si ara o ran lowo olorun yo ran wo na lowo wo ikeji nibe ikeji o ni idamu okan labe awon idanwo tin fun ni idani idanwo tin fun ni loju nigba ti golaya ti wa ti won si ri won dekun ati ma ri olorun tori bi golaya ti se ki to lagbara to tobi o fo won loju won gbagbe ileri olorun won wa o fo won loju patapata awon idanwo tin fo ni loju niyan o le ni on toro pe a koko idakeje ti o ga laaro yen o si gba awon ileri olorun gba won mu sugbon nigba ti danwo de to dabi golayati oju e fo patapata o le ti gbadura oluwa mo jowo aye mi patapata mo jowo gbogbo re fun mo fi fun patapata oni deko ati ma gbekele o ni olugbala mi ijo wa re ni o fi gbogbo e sori pepe oluwa ponkon to ko de emi mo bori o wa jade si gbangba losan idanwo wa de bi idanwo ye se duro ati ojiji idanwo na to bu e mole o wa fu e loju ko le ranti gbogbo iya re ni soto to se laaro idanwo tin fo ni loju boye o lo sabule ni o ti so wi pe tin ba de be gbogbo orisa yen ma tu won ka emi ngo bori nibe oni wa mu nbo ngo si lo pelu igbokanle o wa de be o wa ri aworan orisa won ninu ebi o wa ri olori orisa na o ni a gbọ pe o ti fi baba lo sa so fe pe o ti fi olorun baba re sile o ti fi esin asa awon eyan wa sile lojiji o ti wa foju gbogbo igboya to mu

nínú àgọ́ ara wọn ó ti fọ́ wọn lójú ọpọlọ bí a ti ṣẹ́gun wọn tẹ́lẹ̀ àti rírántí ṣẹ́gun tí wọ́n ti ṣẹ́gun wọn tẹ́lẹ̀ ó ti fọ́ wọn lójú olúwa yóò là ọ́ lójú pé wà á rí ọ̀nà ọ̀nà àbáyọ ní gbogbo ìgbà ní orúkọ kò ní sí ìdààmú ọkàn nínú ayé rẹ kèsára nígbàtí olùdánwò bá farahàn má pariri di ọkàn rẹ mú di ohun gbogbo tó gbàgbọ́ mú má wòlẹ̀ wò lójú kojú nígbàtí obìnrin olùdánwò tó bá wá má ní ìpòrúru ọkàn má ṣe wo ọgbọ́n tí ń ṣe la ojú rẹ kó wò wọ́n lójú kojú má dojúbolẹ̀ má dojúbolẹ̀ má ṣe fààyè gba obìnrin olùdánwò tàbí ọkùnrin olùdánwò láti fọ́ ọ lójú kò sí ìpòrúru ọkàn kó gbogbo àníyàn rẹ lé torí pé ó ń ṣe ìtọ́jú rẹ mo ní ó ń ṣe ìtọ́jú rẹ ó ní ẹ̀dùn ọkàn fún ọ ò ní ṣubú ní orúkọ jésù à ń wá sí kókó kẹta ní kókó kẹta ó ní agbára àti ìṣẹ́gun tí ń ìkẹta agbára lórí àwọn ìpọ́njú kíkorò ní ìkẹta ìkẹta ṣùgbọ́n wo jòhánù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n jòhánù orí kẹrìndínlógún sísìn ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi èmi ní àlàáfíà sọ jáde nínú ayé ẹ̀yin yóò ní ìpọ́njú eléyìí kìí ṣe ìpọ́njú ńlá o ìyọlẹ́nu wàhálà nítorí pé àwọn èèyàn ayé wọ́n ń ṣe tí ń wá àlàáfíà wọn ò fẹ́ràn àlàáfíà wọ́n fẹ́ràn ìkórira wọ́n fẹ́ràn rúdurùdu nítorí eléyìí nínú ayé ẹ̀yin yóò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé.

láàrin oko ṣùgbọ́n ènìyàn ni ìwọ ìwọ kìí sì ṣe ọlọ́run bí o tilẹ̀ gbé ọkàn rẹ sókè bí ọkàn ọlọ́run ọba ọmọ aládé tire

ẹsẹ̀ kẹfà àti nísinsìnyí ẹ̀yin mọ̀ ẹ̀yin mọ̀ ohun tó ń ṣèdènà kí a lè bà fi hàn ní àkókò rẹ̀ ẹsẹ̀ ìkeje ní ẹsẹ̀ ìkeje nítorí pé ohun ìjìnlẹ̀ ẹsẹ̀ tí ń ṣiṣẹ́ náà kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà nísinsìnyí títí a ó fi mú un kúrò lọ́nà. Tí a sòdì tí Kristi ní ẹ̀kúnrẹ́rẹ́ agbára rẹ̀ àti asán rẹ̀ kò tí ì farahàn ṣùgbọ́n ó ti fi ẹ̀mí rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣètò ọ̀nà fún un. Ẹsẹ̀ ìkẹjọ nígbà náà ni a ó sì fi ẹni ẹsẹ̀ ẹni hàn ẹni tí olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa tí yóò sì fi ìfihàn wíwà rẹ̀ sọ ọ́ di asán yóò ṣẹ́gun asòdì sí Kristi báyìí nínú ayé rẹ̀ yóò ṣẹ́gun ẹ̀mí asòdì sí Kristi. Ẹsẹ̀ ìkẹsàn àní òun ẹni tí wíwà rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ sátani pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu ìké bẹ́ẹ̀ni ìyanu ni wọ́n ṣùgbọ́n ìyanu ìké ni wọ́n àmì wà ṣùgbọ́n àmì ìké ni agbára kákúkú sọ bẹ́ẹ̀ ó dàbẹ̀ pé wọ́n fi hàn agbára tí ó jẹ́ ìké ní ẹsẹ̀ ìkẹwàá àti pẹ̀lú ìtànjẹ ìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí àbá fi gbà wọ́n là yóò yẹ lẹ́nu pé tẹ́nìkan bá dìde tó bá jẹ́ pé n tó ń lo ẹ̀mí asòdì kristi ni ó sì ń tako ẹ̀kọ́ èké tó ń tako àwọn ìlànà ìwẹ̀ mímọ́ tó tako bí jésù ṣe jẹ́ ẹni ara ọ̀tọ̀ tó gbé ara rẹ̀ dìde tó ń fọnu tó lèmi ni ọlọ́run pé gbogbo tí ọlọ́run bá ṣèmí náà lè ṣe ń wò nílò àṣẹ kankan látọ̀dọ̀ ọlọ́run tàbí ẹnikẹ́ni pé èmi gan ni ọlọ́run ó rò pé ẹnìkan ò ní tẹ̀lé ni bẹ́ẹ̀ ni àwọn kan yóò tẹ̀lé torí pé wọn ò ní ìfẹ́ òtítọ́ lọ́kàn tí àbá fi gbà wọ́n là ò ní gbàlà wẹ́sẹ̀ ìkọkànlá ó ní àti nítorí èyí ọlọ́run rán ohun tí ṣiṣẹ́ ìsìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́ bá ìkan nínú àwọn èèyàn yìí pàdé tó ní ẹ̀mí asòdì sí kristi tó tako ọlọ́run tí wọ́n tako kristi tí wọ́n tako ẹ̀kọ́ tó yè koro àwọn yìí wọ́n ti lè mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti wá sínà wá pè wọ́n níjà pé mo gbọ́ ilé nípa rẹ̀ wọ́n á jiyàn wọ́n ti ní ẹ̀mí burúkú wọ́n ti sìnà á ti tàn wọ́n jẹ́ wọn ò lè tẹ̀lé ọ̀nà òtítọ́ mọ́ wọ́n wá gba èké gbọ́ ẹsẹ̀ ìkejìlá ní ẹsẹ̀ ìkejìlá kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn nínú àìṣòdodo ṣùgbọ́n ìwọ o wàá máa gbé nínú òtítọ́ ẹnikẹ́ni lè mọ ṣiṣẹ́ ìyanu ìwòsàn kó mọ ṣiṣẹ́ ìyanu kó mọ kéde mo gbàdúrà ilé ìṣẹ̀lẹ̀ kì í ṣe eléyìí là ń wá àwọn èèyàn tó ní ìfẹ́ fún òtítọ́ wọn ò wà nínú kán máa gbéra wọn ga wọn ò máa gbé ara wọn ga wọn ò máa gbé èké ga ṣùgbọ́n wọ́n fẹ́ràn òtítọ́ gbogbo ọkàn wọn ní fún òtítọ́ wọ́n sì múra tán láti fi ohunkóhun tí ó bá gbà fún nípa pé kájí onírẹ̀lẹ̀ níwájú olúwa ohun tí à ń wá rèé ohun tí kristi ń wá rèé pé wọ́n borí ìdánwò ti olùdánwò wọ́n borí ìgbéraga àti ìkéde àti ọ̀rọ̀ asán asòdì sí kristi ọpẹ́ ni fún ọlọ́run aṣẹ́gun ni èmi Jọ́hánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta
gbogbo emi ti ko ba je wo pe Jesu Kristi wa ninu ara ki se ti Olorun eyi si ni emi asodisi Kristi na eyi si ni emi asodisi Kristi na ti eyin ti gbo pe o nbo ati nisisiyi o si ti de sinu aye sugbon wo ese kerin eyin omo mi ti olorun ni eyin to olorun le mi o mo da to bi o da to bi to olorun ni o aso edi mi mo ti olorun ni o eni ti o kun fun iwe mi mo ti olorun ni o eni to kun fun emi mi mo ti olorun ni eyin eyin omo mi ti olorun ni eyin eyin si ti segun won emi ti segun won emi ti segun gaga bi David ti segun Goliath iwo pelu o ti segun o ni imisi emi o si ni didi oku si ara nitori pe o ti jowo ara re patapata fun Kristi on to ni iwo na ni bayi bo se bori Goliath iwo pelu wa bori asodisi Kristi ni oruko Jesu nitori eni ti nbe ninu yin tobi ju eni ti nbe ninu aye eni ti nbe ninu re o tobi ju eni ti nbe ninu aye je ki ami yin ko sokan o mo Goliath on soro gberaga pelu igboya on le son kohun on le segun enikeni titi David fi farahan awon eyan yen agbara tin be ninu aye emi okoko tin be ninu aye awon ase tin be ninu aye awon elegbin okoko tin be ninu aye won fonu ninu egbe okoko won bawo le se nkan kan ko to jade wa nigba to ba farahan nibe ati segun won ni oruko Jesu o mo nigbati o dabe npo osin tosin won so opo itan o mo pe okunrin yen saisan o mo okunrin yen o da lailera aware awa ni alagbara sisin yi nigba to osin be niyan sugbon nigba ti okunrin eni to je wipe o jolo to eni to je wipe o ni wa rere eni to je pe o ni ase ati ifami roriyan eni ti o se gbekele eni to je mimo nigba ti o ba doju ko Goliath aye deru Goliath asubu mo gbadura pe ru agbara yi kan na yo wa sori aye re bayi pe nibi ki to ba lo boya ngba to ba sin to si ko to dabule yin ko to lo si adugbo to ngbe won fonu won pe ko ma bo won so wi pe omo wa omobirin wa o ti lo darapo mo bi kan ti an pe ni dipa bayi e je o wa pelu dipa life e a o fi han lo si be nigba to ba farahan ifarahan mi mo olorun nu aye re yo de gbogbo Goliath ti nbe nibe subu ni oruko Jesu a o bere re nisisiyi Goliath o gbodo subu bayi asan arun ohunkohun to ko je agbara ti an ni tabi ti an fi han o gbodo subu bayi se mura tan mo nbi o pe so mura tan eni nla ni eni ti nbe ninu re ju
eni ti nbe ninu aye lanu re o le panu mo ni waju Goliath kankan ti o lo Olorun o le panu mo ni waju Goliath ti alagidi ti elemi okokun o le panu mo ni waju Goliath na ti alailofin ti alarun lara ti iwa eri ti iwa kiwa Goliath ti idanwo Goliath ti iwa re koja Goliath na ti agabagebe duro gbain ko duro laiberu ko wa bi Davidi o to mi wa pelu ida pelu oko duro ebi to e wa mo to e wa ni oruko Oluwa Olorun Israeli eni ti iwo gan wa pelu igboya wa pelu ifokanbale se jewo to wa ni oruko Oluwa eni la ni eni na to nbe ninu re ju eni ti o nbe ninu aye lo oni eni eni la olugbala re ni Oluwa re ni olusu agutan Israeli okuta Israeli agbara Israeli ore eni kan o le deru bo mo o ni ma beru mo Goliath o le sego re oni agbara mi eyin o gba agbara nigbati emi mo baba leyin eyin yo si ma se eleri mi ni Jerusalem Judea ati Samaria ati titi de oku ile aye

Wọ́n hùwà pé Ọlọ́run làwọn, wọ́n fẹ́ gba ipò Ọlọ́run nínú ayé rẹ. Wọ́n hùwà bí ẹ pé àwọn ni Kristi. Ọlọ́run fẹ́ kó fi fáwọn tí wọ́n fẹ́ rèé. Bọ́lá fún tó fi fún Kristi, wọ́n fẹ́ kó fi fáwọn. Ohun tí wọ́n wà rèé o. Ìgbéraga tínú ẹ̀mí tí a sòsì sí Kristi. Ẹni ńlá ni ẹni náà ti ń gbénú rẹ ju ẹni tí ń gbénú ayé lọ. Jẹ́wọ́ ìṣẹ́gun rẹ. Jẹ́wọ́ ìgbàgbọ́ rẹ. Dúró nínú àwọn ìlérí Ọlọ́run tí kìí kùnà. Jẹ́ aṣẹ́gun. Ẹni tí ó bá ṣẹ́gun, òun ni èmi ó fi fún, èmi ó fi mála tí ó pa, tí a fi pamọ́ fún. N ó kọ orúkọ Olúwa Ọlọ́run mi sára rẹ̀. N ó sì fún jẹ látinú igi iyè tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Jẹ́ aṣẹ́gun. Ní orúkọ Jésù la gbàdúà. Aṣẹ́gun lèmi. Kì í sọ̀rọ̀ ẹnu lásán látinú ọkàn rẹ. Aṣẹ́gun ni èmi. Lásán ojúlówó ń tàn sọ ni ẹni tó ń gbénú rẹ. Títóbi ni ẹni náà tí ń gbé nínú mi ju ẹni tí ń gbénú ayé lọ. Mo borí ìdẹ̀wò. Mo borí ìpọ́njú. Mo borí ìhàlẹ̀. Mo borí ìyọlẹ́nu ènìyàn. Mo borí àìsàn. Mo borí ẹ̀mí òkùnkùn. Mo borí àrùn. Mo borí ayé. Mo ṣẹ́gun ayé. Mo ṣẹ́gun Gòláyàtì. Sọ àmì tó dáa. Jẹ́ kí àwọn aṣẹ́gun gbọ́wọ́ wọn sókè. Arákùnrin aṣẹ́gun, arábìnrin aṣẹ́gun, ẹ̀yin dà. Ẹ gbọ́wọ́ yín sókè. Ẹ̀mí aṣẹ́gun ó ń gbé pẹ̀lú agbára nínú rẹ ní orúkọ Jésù. Ẹsẹ̀ kò ní borí rẹ mọ́. Sátani kò ní borí rẹ mọ́. Àìsàn kò ní borí rẹ. Bàbá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìtàn Dáfídì. Dáfídì aṣẹ́gun. Ìtàn náà, ìtàn ìṣẹ́gun. A fi sínú ayé àwọn arákùnrin mi, arábìnrin mi, ọ̀dọ́mọkùnrin mi. Ní orúkọ Jésù. Látòní lọ, wà ní ìmọ̀lára, wà rí agbára tí ẹni ńlá náà tó ń gbé nínú rẹ. Látòní lọ lórúkọ Jésù. Ò ní bẹ̀rù mọ́.
oni jaya mo a oni deruba omo oni mi oni wariri o bori awon ika eniyan lokunrin ati lobirin ni bi gbogbo ni oruko Jesu wale segun solu to loye sugbon ti oni agbara sugbon wo oni oye omo olorun ni o okunrin olorun ni o obirin olorun ni o asegun ni o oju asegun lo wa duro pelu ese re mejeji lori ese gbogbo lori gbogbo golayati loruko Jesu ati fi ami royan bi oba tori pe oba ati alufa ni wanu oluwa ifami royan oba ti alufa nbe lori aye e bo ti eje wi pe ati se ni ori kerindinlogun ni koko bayi o ti wa ti gbangba ifami royan ye yo farahan loruko Jesu nigbati o ba wa gbangba awon ti won si nbe nigbata fa mi oroyan ni ori kerindin ni ogun won o ri farahan ifami oroyan yi ni ori keta ni logun aye re ni oruko Jesu iketa di logun ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 1926 ìfàmìlóríyàn tó ga ìfàmìlóríyàn tó lágbára ìfàmìlóríyàn tó tóbi ìfàmìlóríyàn tí ń ṣẹ́gun lórí ayé rẹ ní orúkọ Jésù gbogbo ọ̀tá tó ń sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ yípadà wọ́n mọ̀ sá fún ọ gòláyàtì tó alẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ọjọ́ kẹtàdínlógún yìí wà dúró lórí ẹ̀ wà ṣẹ́gun rẹ̀ wà mú wálẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù ìbẹ̀rù jákulẹ̀ amukúò omi ń jẹ́ ti ìbẹ̀rù anùkúò lójú rẹ nínú ayé rẹ lórúkọ Jésù arákùnrin aṣẹ́gun mú kí ọkú oríire arábìnrin aṣẹ́gun mú kí ọkú oríire olúwa ti gbé ọ sókè ó ti fún ọ níṣẹ́gun ní gbogbo ọjọ́ wàá mọ gbé ìṣẹ́gun yìí káàkiri lọ́bí tó bá ń lọ lórúkọ Jésù àìsàn àrùn mo pàṣẹ fún ọ jáde kúrò nínú ayé wọn lórúkọ Jésù ẹ̀mí òkùnkùn ti agbára òkùnkùn ẹ̀mí òkùnkùn ti ìkà mo pàṣẹ fún ọ jáde ní orúkọ Jésù òṣì àparun agbára òkùnkùn aṣẹ́gun wọn ohun tó bá rí tó dàbí pé kò ṣe é ṣe òkè tí ò sídìí tẹ́lẹ̀ a sí wọn nídìí báyìí ní orúkọ Jésù mo sọ̀rọ̀ sí òkè rẹ mo sọ̀rọ̀ sí òṣè wàhálà rẹ mo sọ̀rọ̀ sí gbogbo kò ṣe é ṣe nínú ayé rẹ mo pàṣẹ fún wọn ẹ jáde ní orúkọ Jésù mo gbàdúrà agbára tó tóbi kó wá sórí rẹ àṣẹ tó ga kó wọnú ayé rẹ ìfàmìlóríyàn tó ga nínú ayé rẹ láti ìsinsìnyí lọ o gbàgbọ́ sọ wípé mo gbàgbọ́ ẹni tí ó gbàgbọ́ iṣẹ́ tí mo ṣe tó ṣe wọ́n ló ṣe àti iṣẹ́ tí ó tóbi ju eléyìí lọ ni yóò ṣe nítorí pé òun kristi ó ti lọ sọ́dọ̀ bàbá nítorí tirẹ̀
ko si ijakule mo nu aye re lati isegun si isegun lati iyo ayo segun si iyo ayo segun ninu sisegun sinu sisegun ni gbogbo ojo to nilo isegun amo ri nu aye re ni oruko Jesu Oluwa a dupe tori pe amo pa ti se fun arakore mi ni ati se fun arabirin mi odomobirin mi ati se lati ojo ni lo oni gbagbo yi ti o mo pe emi olorun yi yo ni agbara pelu ifami royan pelu agbara pelu imisi fun didi oku si aye o wa nu aye won ati se nu aye re ni oruko Jesu imuse ninu aye re ifararan ninu aye re aye re ni oruko Jesu Oluwa dupe tori pe o ti da wa dura wa ni oruko Jesu ni agbadua.

0: passem.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ori ikefa emi siri nigba ti odo agunto na se okan ninu awon edidi won ni mo si gbo okan ninu awon eda alaye merin ni wi bi eni pe sisan ara pe wa wo mo si wo si kiyesi esin funfun kan eni ti o si joko lori re ni orun kan a si fi ade kan fun o si jade lo lati isegun de isegun nigba ti o si se edidi keji mo gbo ohun eda alaye keji wi pe wa wo esin miran ti o kupa si jade a si fi agbara fun eni ti o joko lori re lati gba alaafia kuro lori ile aye ati pe ki won ki o ma pa ara won a si fi da nla kan le lowo nigba ti o si se didi keta mo gbo ohun eda alaye keta wi pe wa wo mo si wo si kiyesi esin dudu kan eni ti o joko lori re ni osuwon awe meji ni owo re mo si gbo bi eni pe ohun kan le aarin awon eda alaye mererin ni ti wi pe osuwon alekama kan fun owo ide kan ati osuwon oka bale meta fun owo ide kan si kiyesi ki o ma si se pa ororo ati oti waini lara nigba ti o si se didi kerin mo gbo ohun eda alaye kerin wi pe wa wo mo si wo si kiyesi esin randanrandan kan oruko eni ti o joko lori re ni iku ati ipo oku si to leyin a si fi agbara fun won lori ida merin aye lati fi ida ati ebi ati iku ati eranko ori ile aye pa nigba ti o si se didi karun mo ri labẹ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú wọ́n kígbe ní òun rárá wípé yóò ti pẹ́ tó olúwa ẹni mímọ́ àti olóòótọ́ ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀sán ẹ̀jẹ̀ wá mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé a sì fi aṣọ funfun fún gbogbo wọn a sì wí fún wọn pé kí wọn kí ó sinmi di ìgbà díẹ̀ náà títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ àti arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé nígbà tí ó sì ṣe ìdídí kẹfà mo sì rí sì kíyèsí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀ oòrùn sì dúdú bí aṣọ ọ̀fọ̀ onírun òṣùpá sì dàbí ẹ̀jẹ̀ àwọn ìràwọ̀ ojú ọ̀run sì ṣubú sílẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pọ̀tọ́ ètò eré àìgbó èso rẹ̀ dànù nígbà tí ẹ̀fúùfù ńlá bá mìín a sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká àti olúkúlùkù òkè àti erékùsù bí a sì ṣí kúrò ní ipò wọn àwọn ọba ayé àti àwọn ọlọ́lá àti àwọn olórí ogun àti àwọn ọlọ́rọ̀ àti àwọn alágbára àti olúkúlùkù ẹrú àti olúkúlùkù òmìnira sì fi ara wọn pamọ́ nínú ihò ilẹ̀ àti nínú àpáta orí òkè wọ́n sì ń wí fún àwọn òkè àti àwọn àpáta náà pé ẹ wólùwá kí ẹ sì fi wá pamọ́ kúrò lójú ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti kúrò nínú ìbínú ọ̀dọ́ àgùntàn náà nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé ta ní sì lè dúró.
3: Ìfihàn orí ìkeje lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì mẹ́rin dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀ tàbí sórí òkun tàbí sára igikígi mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti ìhà ìlà ọ̀run gòkè wá tí ó ń ti èdìdí ọlọ́run alààyè lọ́wọ́ ó sì kígbe ní ohun rárá sí àwọn áńgẹ́lì mẹ́rin náà tí a fi fún láti pa ayé àti òkun lára wípé ẹ má ṣe pa ayé tàbí òkun àti igi lára títí àwọ̀ fi fi èdìdí sàmì sí àwọn ìránṣẹ́ ọlọ́run wa ní iwájú wọn mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdí sàmì sí àwọn tí a sàmì sí sì jẹ́ 7,700 láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ ísírẹ́lì wá láti inú ẹ̀yà júdà a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà ríubeni a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà gadi a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà asheri a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà neftalimu a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà manase a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà simeoni a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà lefi a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà isakari a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà sebuloni a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà josefu a fi èdìdí sàmì sí 6,000 láti inú ẹ̀yà benjamini a fi èdìdí sàmì sí 6,000 lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà awọ̀ wọn ní aṣọ funfun ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn wọ́n sì kígbe ní ohun rárá wípé ìgbàlà ni ti ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà ká wọ́n wúlẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún ọlọ́run wa láé àti láéláé àmì ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun ni níbo ni wọ́n sì ti wá mo sì wí fún un pé olúwa mi ìwọ ni ó lè mọ̀
2: o si wi fun mi pe awon won yi ni o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo aguntan na nitori na ni won se nbe niwaju ete olorun ti won si nsin ni osan ati ni oru ninu temple re eni ti o joko lori ite na yo si sejibo won ebe ki yo pa won mo be ni ongbe ki yo gbe won mo be ni orun ki yo pa won tabi oru ko oru nitori odo aguntan na ti nbe ni arin ite na ni yo ma se olusu aguntan won ki yo si ma se amona won si bi orisun omi iye Olorun yo si nu omi je gbogbo nu kuro ni oju won.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Ifihan ori ikejo nigba ti o si se didi keje keke pa ni orun ni won abo wakati kan mo si ri awon angeli meje ti won duro ni waju Olorun a si fi pe meje fun won angeli miran si wa o si duro ti pepe o ni awo turari wura kan a si fi turari pupo fun ti o le fi kun adura gbogbo awon eniyan mimo lori pepe wura ti nbe ni waju ite ati e fin turari na pelu adura awon eniyan mimo si goke lo si waju Olorun lati owo angeli na wa angeli na si mu awo turari na o si fun inu ori pepe kun o si da sori ile aye a si gbo ohun ara si san monomono si ko isele si se Awon angeli meje na ti won ni ipe meje si mura lati fun won ikini si fun yinyin ati ina ti o dapo pelu

0: àwọn omi sì di iwọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti pa àwọn omi náà kú nítorí tí a sọ wọ́n di kíkorò. Áńgẹ́lì kẹrin sì fún, a sì kọlu ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta àwọn ìràwọ̀, kí ìdámẹ́ta wọn lè ṣókùn, kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún ìdámẹ́ta rẹ̀ àti òru bákan náà. Mo sì wò, mo sì gbọ́ ìdì kan tí ń fò ní àárín ọ̀run, ó ń wí ní ohun rárá pé egbé egbé egbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé nítorí ohun ipè ìyókù tí àwọn áńgẹ́lì mẹ́ta ti ń bọ̀ wá fún. Ìfihàn orí ìkẹsàn-án. Áńgẹ́lì karùn-ún sì fún, mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá, a sì fi ìṣíkà ihò ọ̀gbun fún un, ó sì ṣe ihò ọ̀gbun náà, ẹ̀ẹ́fín sì rú jáde láti inú ihò náà wá bí ẹ̀ẹ́fín ìléru ńlá. Oòrùn àti ojú sánmọ̀ sì ṣókùn nítorí ẹ̀ẹ́fín ihò náà. Èso sì jáde ti inú ẹ̀ẹ́fín náà wá sórí ilẹ̀, a sì fi agbára fún wọn bí àkekè ilẹ̀ ti ní agbára, a sì sọ fún wọn pé kí wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ lára tàbí ohun tútù kan tàbí igikígi kan bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí Ọlọ́run ní iwájú wọn. A sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe pa wọn, ṣùgbọ́n kí á dá wọn ní oró ní oṣù márùn-ún. Oró wọn sì dàbí oró àkekè nígbà tí ó bá ta ènìyàn. Ilé ọjọ́ wọn ni ilé àwọn ènìyàn yóò sì máa wá ikú, wọn kì yóò sì rí i, wọn ó sì fẹ́ láti kú, ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn. Ìrí àwọn esú náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun, àti ní orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà, ojú wọn sì dàbí ojú ènìyàn, wọn sì ní irun bí irun obìnrin, ehin wọn sì dàbí ti kìnìún, wọn sì ní àwo ìgbàyà bí àwo ìgbàyà irin, ìró ìyẹ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ẹṣin púpọ̀ tí ń súré lọ sí ogun, wọn sì ní ìrù àti oró bí ti àkekè, àti ní ìrù wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù márùn-ún. Wọn ní áńgẹ́lì ọ̀gbun náà bí ọba lórí wọn, orúkọ rẹ̀ ní èdè Bẹ́rù ní Abádónì, àti ní èdè Gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ Àpólíónì. Ègbé kan kọjá, kíyèsí, ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí. Áńgẹ́lì kẹfà sì fún, mo sì gbọ́ ohùn kan láti ibi ìwo mẹ́rin pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú Ọlọ́run. Ó ń wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé, tú àwọn áńgẹ́lì mẹ́rin nì sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá Éfrátì, a sì tú àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà àti ọjọ́ náà àti oṣù náà àti ọdún náà láti pa ìdámẹ́ta ènìyàn. Iye ogun àwọn ẹlẹ́ṣin sì jẹ́ 50,000 lọ́nà ìgbà, mo sì gbọ́ iye wọn. Báyìí ni mo sì rí àwọn ẹṣin náà ní ojúran àti àwọn tí ó gùn wọ́n. Wọ́n ní àwo ìgbàyà iná àti ti jákíntì àti ti imí ọjọ́. Orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún, àti láti ẹnu wọn ni iná àti ẹ̀ẹ́fín àti imí ọjọ́ ti ń jáde. Nípa ìyọnu mẹ́ta wọ̀nyí ni a ti pa ìdámẹ́ta ènìyàn, nípa iná àti nípa ẹ̀ẹ́fín àti nípa imí ọjọ́ tí ó ti ẹnu wọn jáde, nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ ní ẹnu wọn àti ní ìrù wọn, nítorí pé ìrù wọn dàbí ejò, wọ́n sì ní orí. Àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pani lára. Ṣùgbọ́n àwọn ènìyàn ìyókù tí a kò sì ti pa ìyọnu wọ̀nyí pa, kò sì ronú pìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́, àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronú pìwàdà ènìyàn pípa wọn tàbí oṣó wọn tàbí àgbèrè wọn tàbí olè wọn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀lì òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sáà ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́.

dáadáa. A sì bẹ̀rù wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn kí o sì gbọ́ ti wọn kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnìkọ̀ọ̀kan wá kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ kí o sì ṣe gbogbo wa lóore. A dúpẹ́ pé o ti gbọ́ nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Ẹ jẹ́ kí á dìde dúró.
1: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá wa tí ń bẹ ilé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn, ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn. Àwọn wọ̀nyí tí ò yé kò yé dáradára, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa á mọ́, ṣùgbọ́n ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn. Ohun tí a ṣe ń sọ eléyìí ni wípé kí àwọn àǹfààní wọ̀nyí kí wọn kí ó má bàa ré wa kọjá. Bí o bá wo Chronicle 2 orí 30 láti ẹsẹ̀ 17, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó wà nínú ìjọ ènìyàn náà tí kò ya ara wọn sí mímọ́, nítorí náà ni àwọn ọmọ Lefi ṣe ń tọ́jú àti pa ẹran ìré kọjá fún olúkúlùkù ẹni tí ó ṣe aláìmọ́ láti yà á sí mímọ́ sí Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àní ọ̀pọ̀lọpọ̀ nínú Ephraimu àti Manasse, Isakari àti Sebuloni kò sáàwẹ ara wọn mọ́ síbẹ̀, wọ́n jẹ́ ìrékọjá náà kìí ṣe gẹ́gẹ́ bí àti kọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé bí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí bí wọ́n tilẹ̀ ń pa àjọ ìrékọjá mọ́, àwọn ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n pa á mọ́ kìí ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Máàkù. Èyí ni nínú Májẹ̀mú titun orí 14 ẹsẹ̀ 1-2. Máàkù orí 14 ẹsẹ̀ 1-2, ó sọ wípé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìré kọjá, àti tí àìwúkàrà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọn kí ó sì pa á. Ṣùgbọ́n wọ́n wípé kì í ṣe lé ọjọ́ àjọ kí ariwo kí ó má ba wà nínú àwọn ènìyàn títí ìgbà tí Jésù Kristi fi wá sí ayé yìí, ni àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n sì ń pa àjọ ìré kọjá mọ́. Ṣùgbọ́n ẹ̀tàn tàbí àgàbàgebè tàbí ìwà búburú tí ó pọ̀ ni ó kún ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ kí àǹfààní tí ó pọ̀ yanturu tí ìbá dé bá wọn kí ó fò wọn kọjá. Ohun tí a fi ń sọ yìí ni wípé kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú wa tí yóò wá síhìn lásán. Àdúrà mi ni wípé gẹ́gẹ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, iyè tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀, ìwòsàn àti ìbùkún tí ó wà nínú ọ̀rọ̀ náà yóò jẹ́ tirẹ̀. A ti rí i wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ṣe ìlànà fún wọn èyí tí ìbá fún wọn ní àǹfààní àti ìbùkún, àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, nítorí wípé wọn kò fiyèsí àwọn àfiyèsí tí ó pọ̀ tí ó yẹ kí ó jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí a ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run yìí jẹ́ kí ó yé ọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wá síhìn ni wọ́n máa ń pàdánù oore ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn, nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí jẹ́ kí a padà lọ sí Exodus orí 12 láti ẹsẹ̀ 1. Exodus orí 12 láti ẹsẹ̀ 1. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé, nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé, yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni, bi o ba tin ri wi pe oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun aram araki nitori wi pe oro ti olorun ba so yo seye bi e fun wa bi abakogbon ti a se tele ohun ti o nso nihin ni a ri wi pe eyi ki se oro mose tabi oro ti aroni tabi oro lati enu oni keni o nso wi pe eyi ni oro oluwa si mose si aroni si awon omo israeli ati si oloni pelu ni akoko yi won wa ninu ile egypt eyi ni a fi so wi pe oluwa si so fun mose ati aroni ni ile egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile egypt eyi so wi pe won wa ninu isiru won wa ninu iponju lasiko ti won wa ninu iponju ni oluwa ba mose soro wi pe ki won ki o lo ba awon omo israeli lati ba won soro lati je ki won ki o mo ona ti won le kuro ninu isiru ohun to ma nse wa lanu ni wi pe awon elomiran nigba ti won ba wa ni ile egypt ninu iponju ninu waya aja nla pelu esu ati awon omo ogun re bi e ba nsoro oluwa fun won bi e ba je ki o to won leti ohun ti yo gba won la kuro ninu ipo osi tabi inu iponju ti won wa won ma so wi pe awon ko raye lati gbo oro olorun nitori wi pe iponju wa lara won tabi ni idile won ranti wi pe nigba ti awon won yi wa ni ile egypt ninu iponju nla ni olorun so fun mose ati aroni lati lo so fun won oro igbala oro ti yo mu won kuro ni ile egypt je ki o tun yo wi pe bi a ba nso nipa ile egypt o je ile ti o kun fun iborisa ni igbesi aye ti won wa yi ti won si wa ninu isiro ati iponju ati ninu ayika won ti won ni awon aborisa nigba na ni oluwa ba won soro o ran mose ati aroni si won o sese wi pe idile ti o ti jade awon ti o wa ni ayika re o sese wi pe ki won ki o je aborisa ni igba ti o si wa ni iru ipo be ni olorun ranse si o wi pe ki o gbo oro idande oro igbala oro ti tuni sile oro ti sanu fun ni oro ti wo nisan oluwa si so fun mose ati aroni ni ile egypt o sese wi pe iwo na paapa wa ni ile egypt o je bi eru fun esu fun awon emewa tabi awon omo ogun re tabi aisan ni o fi ile re se bojoko tabi o sese ki o je wi pe awon alalopa ida ile egypt li n ko ti o ni ipo yi kan na ni awon omo israeli wa ti oluwa fi ranse si won bi o ba wa ninu iponju tabi awon alalopa ida awon elebo logun aye yi ni o yi oka ni won rogba yi oka ti won ko je ki aye re ki o ni ojutu ohun ti a n so fun ni wo pe nigba ti o ba teti sile gbo oro olorun idande yo de ba o igbala yo de ba o yo si tu o sile kuro ninu ide ti o wa oluwa si so fun mose ati aroni ni ile egypt pe je ki a bere lowo ara wa bi awon mose ati aroni bi won ba so wi pe won ko raye fun oro olorun kini ibaje ini won kini ibaje ini awon omo israeli ni akoko yi ohun ti a ma ri ni wipe awon popo ti won wa ni airije airimu ainitoju ainile ton ma gbe won ma so fun wipe awon ko raye nisisin fun oro olorun awon ko raye nisisin fun isin olorun awon ko raye nisisin fun adura ranti wipe bi awon wonyi ba so wipe awon ko raye nipa adura gbigba nipa oro olorun gbigbo nipa ati sin olorun won iba wa ninu osi ati iponju won sibe sugbon ope ni fun olorun wepe bi olorun ti nsoro be ni mo se ngbo bi olorun ti nsoro be ni aroni ngbo mo nbebe lowo lodo olorun wepe ohun kon ti o di wa leti ohun kon ti ko ni je ki a gbo oro olorun ni agboye ki olorun ki o ba mu kuro ni oruko jesu ni ese ikeji osu yi ni yo je akoka osu fun yin oni yo se se ikini osu odun fun yin awon yi ti wa ni ile egypt lati iran de iran fun odun popo o dabi eni wi pe gbogbo odun ti won ti lo ni ile Egypt ko se anfani kankan fun won o dabi eni wi pe ninu isinru won ninu iya tabi iponju won ninu awon edun ti won ti la koja o dabi eni wi pe won ti fi gbogbo akoko sofo patapata be ni igbese aye lese ri nitori pe lai mo Jesu oni ye lai mo Jesu o dabi eni wi pe o wa ninu aye o nfi akoko sofo ni akoko ti Olorun fe se ilana igbala won ilana idasile ati idande won ni Olorun so fun wi pe ni osu yi gan ti auda won sile ti a gba won la ni yo je akoka osu fun won ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o file won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo eha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titide iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wí pé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà kí ó jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run láti dá wọn lẹ́jọ́ kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́ báyìí ni àwọn ọmọ ìsírẹ́lì ṣe èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ egypt kọjá àwọn ọmọ ìsírẹ́lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn lónìí ni ó ń pàdánù ìbùkún ọlọ́run nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n aláìléèrí bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ egypt wò ó ní exodus lẹ́ẹ̀kan sí i exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́ rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò èyí ni à ń tọ́ka sí jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú òun ni jésù kristi olúwa wa wò ó láti jọ̀hánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì jọ̀hánù rí jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo lé ó fún wa ní ìgbàlà bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí jésù kristi ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó ti pé lásìkò ayé àwọn ọmọ ìsírẹ́lì bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà wọn kìí bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ egypt kọjá wò ó ní kọ́rìntì kínní orí karùn-ún ẹsẹ̀ ìkeje ó ní nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí a ti fi ìrékọjá wa àní kristi rúbọ fún wa jẹ́ kí ó yẹ wípé jésù kristi ní ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébòó ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó gbà wá nínú àìsàn tó gbà lọ́wọ́ ìpọ́njú tó gbà lọ́wọ́ inúnibíni láti ọ̀dọ̀ èṣù tó gbà lọ́wọ́ wàhálà tí àbákọ́sí tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá tó padà sí exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ ohun tí ọlọ́run bèè lọ́wọ́ ọmọ ìsírẹ́lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ egypt wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá èyí ń tọ́ka sí jésù kristi nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrews tọ́ka sí ní orí keje. Hebrews orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣe tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ní ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kìí bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibikan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan won yi ba se pe patapata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase ire koja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon ese re fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodus ori kejila exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerin la oro na le o di ara o sin ba wa gbe awo sin wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa okun pore ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa johanu ese keta le ni ogota ori kefa ti johanu ese keta le ni ogota emi ni so ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wipe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na eje ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbese aye won sugba n so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kọlu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini ati mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni tin gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o gbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi abari eni ti o gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye e awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ki ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikankan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba jesu kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wipe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo israeli ati ti egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo ti o wa ninu eje jesu christi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodo rike edogun ese ikerin dilogbon o si wipe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu christi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karun dini adofa orin dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje jesu kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni wepe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si aarin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiyi a o to olorun lo a o so fun olorun wipe a gbagbo wipe fun wa ni jesu kristi ko wipe jesu kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori tiwa ati wipe a gbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo wa ninu eje naa ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe jesu kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wipe o gbagbo wipe ata eje jesu kristi sile fun o ata eje jesu kristi sile fun o Atàjẹ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí o bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ. Ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀. Ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lé ọwọ́ rẹ. Ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ. Ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Bí o bá ké pe Olúwa. Bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. A ó gba ọkàn rẹ là. Ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ. Àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro. Bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ. Bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ. Àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà. Èmi ò rí yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò re ọ kọjá. Wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọmọ bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébó. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébó, wípé nítòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lorúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébó àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ọkọ wa nínú ọ̀rọ̀ yín. Lorúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù. Wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tórodólé lórí àgbélébó àti ìgbàlà wa. Àgbélébó àti ìgbàlà wa. Nínú Isaiah orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kíní ni a ti ń ka orí kejì. Pétérò kíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristi, nípa ìjàporo Kristi, nípa ìfaradà ìrora Kristi, ìkérora ìkóró àti ìrúbọ Kristi tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Calvary. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristì lórí igi àgbélébó, kò ṣe ìṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀, nígbà tí ènìyàn ti ṣubú, ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristì mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí bí ejò níhìn, ó ní èmi ó fi ọ̀tá sàárín ìwọ ejò láéláé nì tí ṣe èṣù àti obìnrin náà, àti sáàrin irú

ọ̀tún ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tún àbí o ṣe wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ síbẹ̀ àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́ ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà ṣe o jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹ bọ káàkiri o ń ṣe sàárà fún àwọn òrìṣà ó ní kí o jẹ́wọ́ fún ọlọ́run kí o jẹ́wọ́ fún ọlọ́run bó jẹ́ sìgá bó jẹ́ ọtí bó jẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kó ọ lẹ́rú ó ní kí o jẹ́wọ́ fún ọlọ́run kí a ba lè dáríjì ọ́ kí ìgbàlà ọlọ́run ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ agbára máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ kí o lè wọ inú ayé rẹ gbàdúrà láìnú rẹ kí o gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé o ń fẹ́ kí ìgbàlà tòótọ́ ìgbàlà tí múni láti ayé lọ sí ọ̀run kí o jẹ́ tìrẹ.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run aláàánú, a wá síwájú yín lónìí. A wá pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó bá wa pàdé. A gbàgbọ́ wípé ẹ ó tan ìṣòro wa. A gbàgbọ́ wípé àwọn tí ó dàbí ẹni wípé ayé ń pọ́n lójú, tí ilé ń létí ọ̀nà ń nà, tí ó dàbí ẹni wípé a fi àìsàn sí wọn lára, tàbí tí ìpọ́njú ìbànújẹ́ pọ́pọ̀ tí ó wà fún wọn, a bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìṣòro tí a kó wá síwájú yín lónìí, ẹ dá àwọn àdúrà àwọn ènìyàn yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 17, kò sí ohun ìjà tí a ṣe sí ọ, tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aísáyà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ìgbà ayé rẹ̀ ni wípé, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ lè ó dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára, tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíbítì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísíráẹ̀lì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀, tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ pọ́pọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylon ni wọ́n ní àwọn ohun ìjà, àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Aísáyà ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé

0: Ọlọ́run wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyìí kì yóò lè ṣe ọ ní jàm̀bá. Nínú Númeri orí kẹtàlélógún láti ẹsẹ̀ kẹtàlélógún, nítòótọ́ kò sí ìfàyà fún sí Jákọ́bù, bẹ́ẹ̀ ni kò sí àpọ̀ṣẹ sí Ísírẹ́lì. Nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọlóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyìí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún, ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí Ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn, wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì, a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́. A jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì bí kò ṣe nínú ilẹ̀ ìlérí, níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Aịsaịa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ó máa ń kọni lóminú. Nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí, tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun ko gbogun ti olorun ma nwo san nihi o ma yani lenu o si ma nko wa lomi inu lati ri awon ti won ton so kale lo se awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atunbi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni tohun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si egypti ti won wa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si igbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wi pe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo israeli sile o ko igbala ti jesu christi se lori ige agbelebo o ko sile bi abari eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon omo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba wi o to nde ba wi pe awon nkan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti n kepe olowa ti o ti moruko jesu christi olowa ti o ti n we ninu eje jesu christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon nkan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re ohun ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbẹkẹle ohun nitooto bi a ba fe gbẹkẹle ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi ati n ka bibeli to yi se akoti mo wipe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi ati n somo olorun to ti an wa si ilesi to se akoti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi ati mo wipe olorun je eni mimo o si je olooto se akoti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wipe awon aborisa papa won ko leto si ijoba olorun o ni ki a ma setan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wipe ki se awon aborisa ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n sojuse ti a ni lati se o n so fun wa wipe bi a ba ti n se iborisa ohun ti a ni lati se ni wipe ki a ko iborisa sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wipe ironupowada ni o ye elese ironupowada ni o ye aborisa ironupowada ni o ye eni ti o n se agbere ironupowada ni o ye eni ti o n re ofin olorun koja o ni nitori na bi abanfe itoni olorun bi abanfe itoju olorun bi abanfe abo lati odo olorun bi abanfe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi abanfe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi abanfe ino emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi abanfe ki agbara olorun ki o ma le ota ki o ma le esusa ni igbese aye wa oni oye ki a ko iborisa sile nitori na eyin olofe mi esa fun iborisa bi a ba nso nipa ironu poada kuro ninu iborisa ati kuro ninu awon ese ti anda ironu poada yi yo fa awon kan miran lese pelu wo ise awon aposteli ori kokandilogun ise awon aposteli ori kokandilogun lati ese ikejidinlogun si ikokandilogun opo awon ti won gbagbo si wa won jewo won si fi ise won han opo awon ti o gbagbo won wa awon won yi ki se awon ti o so wi pe won gbagbo ni ikoko ti won ko le darapo pelu awon omo olorun awon won yi ki se awon ti won so wi pe won gba oruko Jesu Kristi gbo sugbon ti won ko je ki amo wi pe oni gbagbo ni won je ni igboro o so wi pe opo awon eniyan woyi ti won gbagbo ni tooto won wa won jewo won si fi ise won han ki si se die ninu awon tin se isekuse li oko iwe won jo won si dana sun won loju gbogbo eniyan won si siro iye won won si ri o je egba medogbon iwon fadaka ohun ti a n je ki o ye wa nihin ni wipe lese kese ti awon wonyi gbagbo won se ohun ti o wu ni lori won se ohun ti o fi han wipe won ti gbagbo ni tooto kini won se awon ti o ti dabi alalopa yi da ninu won awon ti o ti dabi eni wipe won se isekuse tabi isekuse ninu won awon ti o ti dabi eni wipe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisa tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wipe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana sun won bi o ba je wipe ni tooto ni o ti ronu po ada ti o ko iborisa sile o daju wipe awon orisa ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mode e to nso mowo e to nde morun e to ngbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pillow ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo tooto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won kojule ti won si fi han we pe ni tooto li ati se ise iyanu ni igbese aye won ki si ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro Oluwa si n gbele si gidigidi o si gbele bi a ba le ko awon orisa won isonu ti a mu igbekele wa kuro ninu awon nkan asan won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi a ba ronu po ada tooto tooto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi a ba rin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo Olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere Olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si oogun tabi majele ti enikeni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti Olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu Olorun
1: ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le a pe ni omo olorun awon ti o ti ko isu ati sere iborisa ati awon kan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon le a pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a to ma mu igbo tabi ki a ma da opolo ara waru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon oso tabi awon aje tabi awon emi emere awon ti won ti ko won sile ti won gba Jesu Kristi Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wi wen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju oja se wa bi abaje ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni wi pe ati je ti Olorun wepe ati ko ese wa sile wepe ati di omo Olorun wepe ati fi eje Jesu Kristi wewa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi a ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kinihun o daju wepe awa ni yo segun bi o ba dabi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si taka si wa wi pe won o se wa nibi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile Olorun ti agbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to bi ju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wi pe oye ko ye bi won ba gbo wi pe enikan aje won ma beru bi won ba je wo gbo wi pe enikan oso won ma beru bi won ba gbo wi pe enikan ni emi emere won ma beru bi won ba gbo wi pe enikan ti o dabi esu fun ara re wi pe o dabi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o dabi omo esu ti o je pe o le da igbese aye enikeni ru won a ma beru sugbon so fun wi pe bi a ba je onigbagbo to to eni ti nbe ninu wa o tobi ju eni ti nbe ninu aye lo nitori be bi a ba ri enikeni enikeni le hale enikeni le so nkohun ti o fe so se a mo wi pe ihale farao o po si awon omo Israeli sugbon ta lo segun awon omo Israeli lo segun se a mo wi pe ihale Nebukadnesari o po nigba ti o fe gbe Shadraki Meshaki ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wi pe bi a ba je ti Olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe oni ja loni wi pe bi o ba le to agbara Olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon nkan ti o wa ninu aye sile bi o ti n ke pe Olorun Olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wi pe esu ti kara re lo pade re loju ona o daju wi pe iwo lo segun ninu Romu ori 16 te ogun o so fun a wi pe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wi pe Olorun alagbara Olorun eleda ohun ati aye Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹlì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì. Ọlọ́run tí ó gba Ṣédrákì, Mèṣákì àti Àbẹ́dínkò sílẹ̀. Ọlọ́run tí ó dáàbò bo Dánìẹ̀lì nínú ihò kìnìún, ó wí pé yóò tẹ Sátánì mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó, ta ni àjẹ́, ta ni ẹlẹ́bọlóògùn, ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí Sátánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ta fà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run yóò dáàbò bò ọ́. Bí àìsàn bá wà, yóò mú àìsàn kúrò. Bí ìbànújẹ́ bá wà, yóò mú kí ìbànújẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí àdìdè dúró. Bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀, bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, bí o bá jẹ́ alágbèrè síbẹ̀, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń ṣe ìfẹ́kúfẹ́ káàkiri, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí o wẹ̀ ọ́ nù, o fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí o jọba nínú rẹ, o fẹ́ di ẹ̀dá tuntun, o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Nítorí pé nígbà tí o bá jẹ́ ti Ọlọ́run, ni ó jẹ́ wípé èṣù kò ní lágbára lórí rẹ, àwọn ọ̀tá kò ní lágbára lórí rẹ, àwọn ẹlẹ́bọlóògùn kò ní lágbára lórí rẹ, àwọn alálòpọ̀ àìdá kò ní lágbára lórí rẹ, oṣó àti àjẹ́ kò ní lágbára lórí rẹ. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, képe Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, èṣù àti àwọn ọmọ ẹmẹ̀wá rẹ̀ yóò di àtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ. Kò sì sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ọfà tí a ta sí ọ tí yóò lè bà ọ. Képe Ọlọ́run, képe Ọlọ́run yóò já gbogbo èdè rẹ, yóò sì jẹ́ kí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ. Képe Ọlọ́run, gba Olúwa gbọ́. Bí ẹ̀ṣẹ̀ àbí iṣẹ́ òkùnkùn àbí ìbọ̀rìṣà bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀. Bí àgbèrè, panṣágà, ìfẹ́kúfẹ́, ìṣekúṣe, ìrédè òru, ìjẹbọ káàkiri, bí ó bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀, kí o lè jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Bí o bá sì jẹ́ Ọlọ́run ní ti Ọlọ́run ní tòótọ́, ó dájú wípé a ó dá ọ sílẹ̀, a ó tú ìdè rẹ, a ó fa gbogbo ìdè tí ó dì ọ́ fà wọ́n já. Ẹrù kò sí fúnni tí ó jẹ́ ti Ọlọ́run. Ẹrù kò sí fúnni tí ó gbàgbọ́ nínú Jésù Kristì. Ẹrù kò sí fúnni tí ó ti kó ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ẹrù kò sí fúnni tí ó ní agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Nítorí tí tóbi ni ẹni tí ń gbé inú rẹ, Jésù Kristì tí ó wá fi inú rẹ ṣe ibùgbé, ó tóbi ju àwọn tí ó wà nínú ayé lọ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́ àwọn ìwé alálùpàídà ìwé oògùn bí ó bá wà lọ́wọ́ rẹ mú wọn jáde kí o dáná san wọn bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ kó wọn jáde kí o dáná san wọn. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálùpàídà àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkawọ́ rẹ kó wọn jáde kí o dáná sun wọn. Bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe tí àwọn tí ó wà nínú ayé ń ṣe kó wọn jáde kí o dáná sun wọn. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba olówó gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba olówó gbọ́. Gba olówó gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́ bí o jẹ́ níbi ọjà ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun, wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ. Wọ́n máa lu aago, tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀, tí wọ́n dúró níwájú Olúwa, ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ fún ọ, ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, ta bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn. Gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébò. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn alápọ̀ṣẹ, àwọn wòlíì èké, òní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn, li Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá, tàbí ohunkóhun tí ìbàjẹ́, wípé Ọlọ́run kọ́ ló rán wọn. Nítorí jẹun, wọ́n ń wówó káàkiri, ni wọ́n fi ń tọ̀ yín wá. Nínú Róòmù orí 16, láti ẹsẹ 17, ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn. Bí a bá wà lọ́jà, tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀. Èyí ni Paul apostoli sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run, ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké, tí ó fẹ́ gba ire rẹ, tí ó fẹ́ gbà á sọnù, tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ, tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, èyí tí oní nígbà tí a wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà, ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlukùn tẹ́lẹ̀. Ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn. Jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí, mú gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì òkan àyà wa, kí a lè sá fún ẹ̀kọ́ èké, kí a lè sá fún àwọn wòlíì èké, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa. Ó ní ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́. Ó yẹ kí a béèrè lọ́wọ́ wa, ẹ̀kọ́ wo ni a ti kọ́? A ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo. Wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ìrúbọ Jésù, tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébò kò tó fún ìgbàlà wa, ó ní kí a máa sá fún wọn. Ẹ̀kọ́ wo la tún ti kọ́? Àti kọ́ wípé bí a bá wà nínú Kristì, a di ẹ̀dá tuntun. Wípé ohun àtijọ́, èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́, ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́, ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́, àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́, ìfẹ́ ọkùnrin ba ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun. Àwọn ohun àtijọ́, ìwà ìrìn àtijọ́ wọ̀nyí, wọ́n ti kọjá lọ, kíyèsí, wọ́n di tuntun. Ó ní ká ṣọ́ra o. Bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́, a kò ha ti kọ́ wa nípa ti ìsọ̀di mímọ́? A kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọ̀di mímọ́? Tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́

0: tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnú kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò a ti kọ́ a wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe òní kí a ṣọ́ra kí a máa jẹ́ ẹni tí ń káàkiri kí a máa jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn bí a sì ti ń gbọ́ràn ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́ kìí ṣe nípa oúnjẹ nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn àwọn bíbélì ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà àwọn òjìyàn wọ́n ń pa ara wọn run ni àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni àwa kìí jiyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn a sì ń fẹ́ ṣe ọ́ lóore òun ni a fi ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí wípé kí a ṣọ́ra kí a máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bí ti Kristi ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá nítorí pé nínú rẹ̀ èyí ni nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára nínú Kristi olúwa wa olùgbàlà wa olùṣọ́ àgùntàn wa nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀rọ̀ fún ọkàn wa dípò kí a máa fi ìkọlù kọ́gba èrò àwọn tí ọkàn wọn ti pòrúurù gbá wọn sókè sódò ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí nípa ti ìwà bí Ọlọ́run àti nípa ti ọgbọ́n àti òye gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà Ídẹ́nì lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ádámù àti Éfà di aláìpé àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé àti àwa pàápàá kí a tó mọ Kristi lè a di aláìpé aláìpé nípa ti ẹ̀mí aláìpé nípa ìwà bí Ọlọ́run aláìpé nípa ọgbọ́n àti òye ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún òun ló sọ wá di pépé ó fún wa ní ìdáríjì pépé ó fún wa ní àlàáfíà pépé ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa jẹ́ kí a wò ó nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹta. Inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n, a sì ń fẹ́ ní ìmọ̀, ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí. Kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì. Kí a má ṣe fetí sí àwọn atanijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìnkú sí, ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́. Òní rárá, nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí. Ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá, nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí, wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí o fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristi nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, k ki a ba Olorun so ki a so fun Olorun wi pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi ati n kilo fun wa e je ki a gbadura ki a so fun Olorun wi pe a fe je tire e je ki a gbadura ki a so fun Olorun wi pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun Olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti mu ni sina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina ati nfe tele oro Olorun gbogbo nkan to ba yato si eko irere ti ati ko wa afi ju won sile afi tele Olorun timo timo gbadura so fun Olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun Olorun we pe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba Olorun bi o ba gbadura ti o gbekele Olorun ti o simi le Olorun bi o ti le je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
1: ori ikewa mo si le angele miran alagbara o nti orun sokale wa afi awo somo wo ni aso osumare si nbe ni ori re oju re si dabi orun ati ese re bi owon ina o si ni iwe kekere kan ti a si ni owo re o si fi ese re otun le okun ati ese re o si le ile o si ke ni ohun rara bi igba ti kini ba bura mura won nigba ti o si ke awon ara meje na fohun nigba ti awon ara meje na fohun mo mura ati kowe mo si gbo ohun lati orun wa nwi fun mi pe fi edidi di ohun ti awon ara meje na so ma si se ko won sile angeli na ti mo ri ti o duro lori okun ati lori ile si gbe owo re si oke orun o si fi eni ti nbe laye lai ati lai lai bura eni ti o da orun ati ohun ti nbe ninu re ati ile aye ati ohun ti nbe ninu re ati okun ati ohun ti nbe ninu re pe igba ki yo si mo sugbon ni ojo ohun angeli keje nigba ti yo ba fun ipe nigba naa ni ohun ijinle Olorun pari gege bi irere ti o so fun awon iranse re awon woli ohun naa ti mo gbo lati orun wa tun ba mi soro o si wi pe lo gba iwe ti o si ni lowo angeli ti o duro lori okun ati lori ile mo si to angeli naa lo mo si wi fun o pe fun mi ni iwe kekere ni o si wi fun mi pe gba ki o si je tan yo mu inu re koro sugbon ni enu re yo dabi oyin mo si gba iwe kekere naa le owo angeli naa mo si je tan o si dun ni enu mi bi oyin bí mo sì ti jẹ ẹ tán inú mi koro a sì wí fún mi pé ìwọ ò tún sọ àsọtẹlẹ lórí ọpọlọpọ ènìyàn àti orílẹ àti èdè àti àwọn ọba.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa láàánú àti olórí ọ̀fẹ́. Adupe lọwọ rẹ fun Jesu Christi omo rẹ ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro rẹ ati lati gbo eko ti irere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun you know lo adupe wipe o npese ibi iye ayeraye fun wa a si n bebe wipe ohunkohun ti o ma n je ki eniyan ko eko ihinrere le jina si wa ni orukọ Jesu. Bi a se wa loni a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yio dagba yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìn kiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ. Kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ. Ní ìgbẹ̀yìn, ki ijoba run ki o le je ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọlé ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án àti orí keje ẹsẹ̀ ìkẹsàn-án ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì.
5: ati awon eko nipa iwosan nipa agbara olorun ati ipadabo jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ehin rere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihin rere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba olorun ti won o si ma yo ninu ola nla ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihin rere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihin rere igbala to je pe ko se ma ni ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihin rere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ehin rere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eyin ti o gbagbo fun ju saaju ati fun Heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihin rere e so be iketa ni ese ikerindinlogun nitori emi ko ti ju ihin rere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihin rere nitori emi ko ti ju ihin rere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si mo ju be lo lati waasu ihin rere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi kì í tijú ìhìn rere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀ gbogbo tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìn rere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìn rere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìn rere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìn rere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìn rere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀, òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta, ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, o wa nso fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ ọlọ́run èyí ń sọ nípa ibùgbé ọlọ́run ọ̀gá ògo èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ orí ìkẹrìnlá láti ẹsẹ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín èyí ń sọ nípa òkè mímọ́ ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje mo fẹ́ràn létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta a sọ fún wa ní ìṣe àwọn apostoli orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ ìkarùndínlọ́gọ́ta ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹ̀jú mọ́ ọ̀run kò sọ wípé ó tẹ̀jú mọ́ ilẹ̀ ó ń wo òkè ó ń wo ibi mímọ́ ọlọ́run ó ń wo òkè ọ̀gá ògo ó tẹjú mọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wípé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ẹsẹ ọgọ́ta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rara pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbàtí ó sì wí èyí ó sùn ní ẹsẹ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ olúwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma nsan owo apo alufa tabi ida mewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin dafidi ti amaka bi o so nle ni bi aje nle ni tabi bi a ba n pa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba n so wi pe ta lo ma lo sorun rere won ma n sogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati le keji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wi pe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wi pe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a n pe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ki a ma tan ara wa je ki a gbe omi sita ki a so wi pe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wi pe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bí a bá sì wẹ̀ nínú odò tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa ṣé ò ní ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá ṣé ó sọ fún wa wípé bí a bá rántí Naamani bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá kí sì ni a ń pè ní àyà funfun gbogbo nǹkan wọ̀nyí ni bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run wí fún wa ní orin dáfídì orí kẹẹ̀dógún ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí ìkẹrìnléní ogún kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí kẹẹ̀dógún ti sáàmù ẹsẹ ìkíní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́ ó ju kí a wẹ̀ ní etí odò ó ju kí a wọ aṣọ tí ó funfun ó ju kí a lọ sí ilé ìsìn ó sì ju wípé kí a gbàdúrà ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí ì wá sí òpin tí a ó fi ayé sílẹ̀ bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀ lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù olúwa ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bàdí wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 19. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 19. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16 ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, 7 lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, 7 ìgbéraga, 8 èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ̀ 16 pẹ̀lú. Olúwa wípé nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ifekufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati osho imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o nso wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipase re ati owo ti n ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o se se ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tàbí ó lè jẹ́ ọmọ ilé ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin.

0: tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ tí ó sì jẹ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí ṣùgbọn síbẹsíbẹ o tún jà fún obìnrin kẹrin pẹlú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ nítorí ìyàwó ṣùgbọn ìwọkọ ni àkọkọ láti ṣe bẹẹ àwọn ìran kan ti ṣáájú tó jẹ pé ipa ìjà àti ìpànìyàn ni wọn fi máa ń ní ohun ìní tiwọn lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànléní ogún àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ kìíní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ̀ èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ Naboti sì wí pé sì wí fún Ahabu pé Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ Ahabu sì wá sí ilé rẹ̀ ó wúgbọ inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un nítorí tí òun ti wí pé èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi òun sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀ ó sì yí ojú rẹ̀ padà kò sì fẹ́ jẹun Jezebeli ìkan nínú wọn nìyẹn o Jezebeli ìran àwọn apànìyàn aya rẹ̀ sì tọ́ wá ó sì wí fún un pé eṣe tí inú rẹ̀ fi bàjẹ́ tí ìwọ kò sì jẹun ó sì wí fún un pé nítorí mo bá Naboti ara Jezreeli sọ mo sì wí fún un pé fún mi ní ọgbà àjàrà rẹ fún owó tàbí bí ó bá wù ọ́ èmi ó fún ọ ní ọgbà àjàrà mìíràn ní ipò rẹ̀ ó sì dáhùn wípé èmi kì ó fún ọ ní ọgbà àjàrà mi Jezebeli aya rẹ̀ sì wí fún ọ pé ìwọ kò wá jọba lórí Israẹli nísinsìnyí dìde jẹun kí o sì jẹ́ kí inú rẹ kí ó dùn èmi ó fún ọ ní ọgbà àjàrà Naboti ara Jezreeli bẹ́ẹ̀ ni ó kọ̀wé lórí orúkọ Ahabu ó sì fi èdìdí rẹ̀ dí i ó sì fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá ti ń bẹ ní ìlú rẹ̀ tí ó sì ń bá Naboti gbé ó sì kọ sínú ìwé náà pé ẹ kéde ààwẹ̀ kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n ìpànìyàn ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀ ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá kí a pànìyàn láì gbé àdá fúnra wa láì gbé ìbọn fúnra wa kí a pa ènìyàn láì ti ẹ̀rí lójúkojú fúnra ara wa ó ń sọ fún wa nísinsìnyí wípé Jezebeli dá ọgbọ́n yìí ó wá ń sọ ní ẹ̀. ẹsẹ̀ ìkẹwà kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn apànìyàn, àwọn ẹlẹ́rí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀, ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé aso Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé dèdè, kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú. Ó sì ṣe. Nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọkalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọkalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa. Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn adé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí pé ní ibi tí ajá Bela eje Naboti ni awon aja yo la eje re aniti re. Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti taara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisin yi iwe owe ori kefa ese iketa dini ogun wi pe oju igberaga ete eke ati owo tin ta eje alaise sile aya tin humo tabi tin gbero tabi tin se asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi nso nipa awon ti won ma nfo ile onile awon ti mo ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obirin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe ah oko re nfiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wi pe tabi ti won so fun oko wi pe mo n ri ijade iyawo re o dabe ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile ounje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wi pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oludaimoran be ni a so wi pe won ni owo aimo inu Olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro Oluwa eyin olori Sodomu fi eti si ofin Olorun wa eyin eniyan Gomora awon mo Israeli ni Olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won Oluwa ni kini opolopo ebo yin jasi fun mi eyi ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin Olorun wi pe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta lo bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi Olorun ba wo o ti o nso wipe tani o ni ki o te agbala ohun ninu aye ti o nso wipe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o nso wipe ele jade wipe tani o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun e to fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bọlọrun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iroyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to fẹran omode to ti e fẹran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fusu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iru e gbese buba e gbese o wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si nso wipe a je onigbagbo oni ngba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o beere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o beere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ronu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tọlọrun o gbọ labadi Saul keji lani tọlọrun o ba gbọ awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun o gbọ mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan ito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni Beyan ba man yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi solu sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko ohun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko ohun hin rere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan din ni ogota Isaiah ori kokan din ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wipe oni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile isin la bi mi si baba mi alufa ni awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikejidinlogbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere.
1: ṣùgbọ́n
0: ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo, ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n, torí wọn lè sọ́kù ọ́ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá, bi abagba owo anu yi mu a o je olori re popo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin dafidi ori kedogun bi iru iyi pada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
1: iwa si tesi wa ninu
2: kase ori ikokanla a si fi ififi kan fun mi ti o dabi opa o wi pe dide si won temple olorun ati pepe ati awon tin sin ninu re si fi agbala tin be lode temple sile ma si se won nitori ti a fi fun awon keferi ilu mimo na ni won si temole ni osu mejile logoji emi o si yonda fun awon eleri mi mejeje won si so tele fun egbefo ojo o le ogota ninu aso opo won yi ni igi ororo meji ni ati opa fitila meji ni tin duro ni waju oluwa aye bi enikeni ba si fe pa won lara ina ati enu won jade a si pa awon ota won run bi enikeni yo ba si fe pa won lara bayi ni o ye ki a pa awon wonyi ni o ni agbara lati si orun ti ojo ko fi ro le ojo asotele won won si ni agbara lori omi lati so won di eje ati lati fi oniruru ajakale arun ko lu aye nigba ku gba ti won ba fe nigba ti won ba si ti pari eri won eranko ti o nti inu ogun goke wa ni yo ba won jagun yo si segun won yo si pa won oku won yo si wa ni igboro ilu nla ni ti a n pe ni sodomu ati egypt nipa ti emi nibi ti agbe kan oluwa won mo agbelebu ati ninu awon eniyan ati eya ati ede ati orile won wo oku won fun ijo meta ohun abo won ko si je ki agbe oku won sinu isa oku ati awon ti o n gbe ori ile aye yo si yole won lori won si se ariya won si tara won lore nitori ti awon woli mejeji yi da awon ti o n be lori ile aye loro ati leyin ijo meta ohun abo na emi iye lati odo olorun wa wo inu won won si dide duro ni ese won eru nla si ba awon ti ori won won si gbo ohun nla kan lati orun wa n wi fun won pe e goke wa eyin won si goke lo si orun ninu awosanmo awon ota won si ri won ni wakati na isele nla se ida mewa ilu na si wo ati ninu isele na edegbarin eniyan ni apa eru si ba awon iyoku won si fi ogo fun olorun orun egbe keje koja ti kiyesi egbe keta si n bo wa kankan angeli keje si fun ipe a si gbo ohun nla lati orun wa wipe ijoba aye di ti oluwa wa ati ti kristi re òun ó sì jọba láé àti láéláé àti àwọn àgbà mẹ́rìnlélógún ni tí wọ́n jókòó níwájú ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀ wọ́n sì sin ọlọ́run wípé àwa fi ọpẹ́ fún ọ olúwa ọlọ́run olódùmarè tí ń bẹ tí ó sì ti wà tí ó sì máa bọ̀ nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ ìwọ sì ti jọba inú sì bí àwọn orílẹ̀-èdè ìbínú rẹ sì dé àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́ àti láti fi èrè fún àwọn ìránṣẹ́ rẹ wòlíì àti àwọn ènìyàn mímọ́ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ àti ẹni kékeré àti ẹni ńlá àti láti run àwọn tí ń pa ayé run a sì ṣí tẹ́ḿpìlì ọlọ́run sílẹ̀ lé ọ̀run a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀ mọ̀nàmọ́ná sì kọ a sì gbọ́ ohùn àrá sì sàn ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀ ìyìn ńlá sì bọ́.
3: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Orí ìkejìlá àmì ńlá kan sì hàn ní ọ̀run obìnrin kan tí a fi oòrùn wọ̀ ní aṣọ òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ adé oníràwọ̀ méjìlá sì ń bẹ lé orí rẹ̀ ó sì lóyún ó sì kígbe ní ìrọbí ó sì wà ní ìrora àti bímọ àmì mìíràn sì hàn lé ọ̀run sì kíyèsí dragoni pupa ńlá kan tí ó ní orí méje àti ìwo mẹ́wàá àti adé méje ní orí rẹ̀ èrú rẹ̀ sì wọ ìdámẹ́ta àwọn ìràwọ̀ ó sì jù wọ́n sí ilé ayé dragoni náà sì dúró níwájú obìnrin náà tí ó fẹ́ bímọ pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ ó sì bí ọmọkùnrin kan tí yóò fi ọ̀pá irin ṣe àkóso gbogbo àwọn orílẹ̀-èdè a sì gba ọmọ rẹ̀ lọ sókè sí ọ̀dọ̀ ọlọ́run àti sí orí ìtẹ́ rẹ̀ obìnrin náà sì sá lọ sí aginjù níbi tí agbé ti pèsè àyè sílẹ̀ dé láti ọwọ́ ọlọ́run wá pé kí wọn kí ó máa bọ́ ọ níbẹ̀ ní ẹgbẹ̀fà ọjọ́ ó lé ọgọ́ta ogún sì ń bẹ ní ọ̀run ní káìlì àti àwọn áńgẹ́lì rẹ̀ bá dragoni náà jagun dragoni sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀ wọn kò sì lè ṣẹ́gun bẹ́ẹ̀ ni a kò sì rí epo wọn mọ́lé ọ̀run a si le dragoni nla na jade ejo lailai ni ti a n pe ni esu ati satani ti n tan gbogbo aye je a si le ejo si ile aye a si le awon angeli re jade pelu re mo si gbo ohun rara li orun wi pe nigba yi ni igbalade ati agbara ati ijobo olorun wa ati ola ati kristi re nitori ati le olufisun awon arakunrin wa jade ti o n fi won sun niwaju olorun wa losan ati loru won si segun re nitori ejo odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku nitori na e ma yo eyin orun ati eyin tin gbe inu won egbe ni fun aye ati fun okun nitori esu sokale toyin wa ni ibinu nla nitori o mo pe igba kukuru sa ni ohun ni nigba ti dragoni na ri pe ale ohun lo si ile aye o senu ni bini si obirin ti o bi omokunrin na a si fi apa iye meji ti idi nla na fun obirin na pe ki o fo lo si aginjo si ipo re nibi ti a gbe bo fun akoko kan ati fun awon akoko ati fun idaji akoko kuro lodo ejo na ejo na si tu omi jade lati enu re wa bi odo nla seyin obirin na ki o le mu ki isan omi na gba lo ile si ran obirin na lowo ile si ya enu re o si fi isan omi na mu ti dragoni na tu jade lati enu re wa dragoni na si binu gidigidi si obirin na o si lo ba awon iru omo re yoku jagun ti won pa ofin olorun mo ti won si di eri jesu mu
0: Olúwa Ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà a dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni tí ó sì máa mú ìlérí náà ṣẹ a ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbàdúrà wá ní orúkọ Jésù gbogbo ibi tí ìṣòro wà gbogbo ibi tí àìní wà gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù à ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ẹ ó gba kan rẹ̀ là bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ẹ ó dá wọn ní ìdè àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá ẹ ó fún wọn ní orúkọ Jésù ẹ gbọ́ àdúrà wa ẹ ṣàánú fún àwọn ènìyàn yín ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa ní orúkọ Jésù Kristì Olúwa wa amen. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ́ yìí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye tí bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Kristì ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa fún ìmúláradá wa fún ìdáǹdè wa àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí Jésù kí ó tó wá sí ayé yìí ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísírẹ́lì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀ ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀ èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹni nítorí pé ẹ̀jẹ̀ ní í ṣe ètùtù fún ọkàn gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn
4: lati le se itutu fun ese won ti ti o fi di igba ti Jesu wa se aye ti Olorun pinu lati se asepe igbala ati irapada wa eje eranko won yi ni a ma fi se itutu fun okan won eyi ni aka ninu lepitiko ti a ti ka se wa nisinsin we pe eje won yi ni o nse itutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iro ipo be sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Kristi omo re lati ku fun wa lati igba na ni o fi je wi pe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi abari enikeni loni ti o si nta eje eranko sile tabi eni tin se tutu tabi eni tin rubo o ye ki o ye iru eni be we pe lati igba ti Jesu Kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu orikewa lati ese ikarun Heberu orikewa lati ese karun nitorina nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbeko nipa ti mi mo de lati se ife re Olorun ni ati odun di odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju Oluwa sugbon nigbati akoko to ti Jesu yo wa si aye aso fun a wi pe Olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti Jesu ti de ni o ti je wi pe ni waju Oluwa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse ohunkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je itewogba ni waju Oluwa mo eyi ni o fi so ni ese kefa ti a ti ka nisinsin wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hi ni asale yi ti o je wi pe o n kaakiri o n robo o n peran ni ireti wi pe eran ti a pa yi tabi eje ti a ta sile yi yio mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro a n so fun a wi pe iru nkan wonyi Olorun ko ni inu didun si mo sugbon o wi pe nigba naa ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je ohun ti a ti ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re Olorun ife re Olorun ti a n so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Yohanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Yohanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Yohanu ri Jesu n bo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi je wi pe lẹsẹkẹsẹ ti Jesu ti de ni a ti fi opin si eran pipa ni a ti fi opin si irobo ni a ti fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma n ru nitori pe Jesu Kristi ni a wa fi fun wa nisinsin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon mo Israeli we pe igba kan wa

ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀, àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan, ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́, ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́, nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára, tí a sì ṣá lé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asanyín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù, ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹde, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di

òmìnira. A kò lè fìyà jẹ wọn tàbí kí a lù wọn tàbí kí a pa wọn gẹgẹ bí ẹrú mọ. Èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wa nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin, ẹni tí a fi ṣe ìgún fún wa. Nítorí tí a ti kọ ọ́ pé ìfibú ni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìkejì, ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ́ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́ẹ̀rí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lè ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun ti a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀.
ọkàn tí yóò gbàgbọ́ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà tí ó sì ké pé olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó sì máa ń dá wa ní ìdè ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú ọlọ́run ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí ọlọ́run bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ kì yóò ṣeé ṣe fún ọ láti wá síwájú olúwa nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí ọlọ́run ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdáàbò sí àárín wa àti sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ ni àìsàn ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí ọlọ́run ṣùgbọ́n bí o bá lè gbàdúrà tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú ọlọ́run Éfésù orí kejì wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí nípa báwo nípa ẹ̀jẹ̀ Kristi nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré ẹni tí ó ti ṣáko lọ ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí ọlọ́run lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé ọlọ́run láti ní àlàáfíà ọlọ́run láti ní ìdáǹdè ọlọ́run láti di ọmọ ọlọ́run ìkẹrin nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà tí a sì jẹ́ kí a ní àlàáfíà a tún wo Kólósè lẹ́ẹ̀kan sí i Kólósè orí kìíní ẹsẹ̀ ogún àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá ọlọ́run jà ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti ọlọ́run bí o bá wá sí ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá ọlọ́run jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ bí o bá sọ fún ọlọ́run wípé o fẹ́ di ẹni tí a rà padà o fẹ́ bá ọlọ́run lájà o sì ń fẹ́ kí ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti ọlọ́run kí ó sì wà nínú ọkàn rẹ sí ọlọ́run kí ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ìwọ yóò lè bá ọlọ́run lájà gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí ọlọ́run fi ń bá ọjà ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ̀ yìí ó rí ojú rere ọlọ́run gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá ìkarùn-ún adáwa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi wo Róòmù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án ó wípé mélòó-mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀ ó sọ wípé a dá wa láre bí a bá wà lábẹ́ ẹbí a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run bí a bá wà lábẹ́ ẹbí a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀ bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi lójú kan náà ni ìdáláre yóò wá èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù
kì í ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wí pé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wí pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jesu àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹdè ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jesu kristi wẹ̀nà mọ́ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jesu kristi bálàjà pẹ̀lú ọlọ́run nípa ẹ̀jẹ̀ kan náà ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́ Yohanu kínní orí kínní ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ jesu kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn jesu kristi tí ó tọ̀ wá wá ohun tí ọlọ́run sọ fún wa wí pé ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wọ́n pé nísinsìnyí jesu ti kó fún wa ní orí igi àgbélébò bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́ èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ jesu kristi ọmọ ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ jesu kristi tí ó ń wẹ̀ wá nù tí ó ń wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́ kì yóò lè ṣe é ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé ìkeje ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí ọlọ́run mú nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ jesu kristi nínú hebrew orí kẹwàá hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ jesu a ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ jesu ohun tí a ń sọ fún wa níhìn ni pé àwọn ọmọ ìsírẹ́lì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀ ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí jesu kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ jesu kristi ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jesu kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ara àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ jesu wẹ̀nù àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú olúwa àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo nípa iṣẹ́ ọwọ́ wa ni tàbí nípa òdodo tiwa tàbí nípa ohun tí a ti ṣe tàbí yálà àṣesí ọlọ́run tàbí àṣesí àwọn ènìyàn ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ jesu kristi nìkan ṣoṣo ní a fi lè wọ ibi mímọ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jesu kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébò nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ
lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo olorun ikejo opun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti ati we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbesi aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oku ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi ni bikibi ko le wo ese re nu omi ni bikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le we ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti ati we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun esu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Kristi ni o ma nse fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Kristi omo bibi olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan re si olorun tele tele nitori ese wa eje Jesu Kristi ni o mu asomo tosi ohun lo je ki a le ba olorun laja ti o fun ani alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma n fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbesi aye wa loni yi bi a ba le didi duro lati gbadura ti a si so fun olorun we pe a gbagbo ninu eje Jesu Kristi bi o ba ti ni igbala eje Jesu se tan lati we ona lati gba ola bi o ba n bere isori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje Jesu si wa bakan na lati je ki ileri yi ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo n da oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile nigba ti o ko fun lori igi agbelebo eje ki ala inu wa gboro lati so fun olorun wipe a ni igbagbo ninu olorun a ni igbagbo ninu olorun a gbagbo wipe o seese fun lati da wa sile lati da wa lare lati fun wa ni alaafia lati we wa nu lati we wa mo lati fun wa ni igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbesi aye ti o wu olorun kepe olorun gbagbo ninu eje Jesu Kristi ti a ti ta sile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó, Ọlọ́run aláàánú á bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ ipẹ́ ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díjú wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún wípé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni idawole won a n be yin we pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o ti n kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wi pe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wi pe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wi pe lesekese ti a n gbadura nisinsinyi wi pe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n bẹyin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisinyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe fi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisinyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kuna olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisinyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta oda bi ara tita oda bi eniye pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa an wo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu kristi oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kẹ mú láada ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lé nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pọ́n máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tí wọn sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ó lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọn ti ní ìgbàlà tí wọn bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀ yín wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń ba ọ̀ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa kí o tó lọ mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

ìdílé, ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́, ọjọ́ àjínde ìkẹyìn, ọjọ́ tí Jésù Kristì yóò fàáhàn láti kó àwọn àyàn fẹ́ lọ. Ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ ìtílé, nítorí pé ọjọ́ ìgbàlà wa, ìgbàlà ìkẹyìn, ìgbàlà ayérayé, ìgbàlà àṣepé, ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. Nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n, ohun tí ó yẹ ẹnì kọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́. Ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ bíbélì kí ó yẹ wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́. Jésù Kristì tilẹ̀ sọ fún wa nínú Luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46. Luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Níhìn ni ó ti ń jẹ́ kí ó yé wa, Jésù ń bi àwọn wọ̀nyí lérò ní èé sì ti ṣe tí ẹ̀yin ń pè mí ní Olúwa, Olúwa, tí ẹ̀yin kò ṣe ohun tí mo wí. Èé jẹ́ kí ó yé wa wípé ìgbọràn ṣe pàtàkì, wípé àwọn àṣẹ ẹ̀kọ́ bíbélì yẹn ò sọ wípé a ti di ẹni ìgbàlà. Ṣé a ti gbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run? Ṣé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀? Ṣé a ti ronúpọ̀ọ̀dà? Ṣé a ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ṣé a ti ń gbé ìgbésí ayé ọ̀tún? Bí kì í bá ṣe bẹ́ẹ̀, Jésù ń bi wá léèrè wípé èé ṣe tí a fi ń pè òun ní Olúwa, Olúwa, tí a ò sì ṣe ohun tí ó ń fẹ́ kí a ṣe. Nínú Samueli kìíní orí kẹẹ̀ẹ́dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkejìlélógún, apá kejì nínú ẹsẹ̀ yìí. Ó ní kíyè sí ìgbọràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa bí a bá ń pe ara wa ní ọmọ Ọlọ́run, bí àwọn ẹlòmíràn bá sì ń pè wá ní ará, arákùnrin tàbí arábìnrin, ohun tí Ọlọ́run máa ń wò nínú ìgbésí ayé wa láti sọ wípé nítòótọ́ ni a jẹ́ ọmọ òun, àti pé nítòótọ́ ni a jẹ́ ẹbí Ọlọ́run, èyí ni wípé a ń gbọ́ràn sí àwọn ohun tí a ti ń gbọ́. Nínú Isaiah orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run náà, bí a bá gbà á sí ọkàn wa, bí a bá gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò, bí a bá mú un lókùnkúndùn, tí a sì mọ̀ wípé ọ̀rọ̀ yìí ṣe iyebíye, ọ̀rọ̀ tí ó wá láti ọkàn Ọlọ́run wá sínú ayé wa, ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ náà, bí a bá sì gbọ́ràn sí ọ̀rọ̀ náà, ó ní nígbà náà ni a ó jẹ ire ilẹ̀ náà. Nígbà náà ni àwọn ìlérí Ọlọ́run, nígbà náà ni àwọn ohun ti ẹ̀mí yóò lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Májẹ̀mú titun láti ń kà nísinsìnyí, nínú Iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún, èyí tó ń jẹ́ kí ó yé wa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó jọba, kí ó gùn wà nínú ìgbésí ayé wọn. Wọ́n tilẹ̀ máa ń gbàdúrà wípé àwọn fẹ́ kún fún ẹ̀mí mímọ́. Ǹjẹ́ o mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti ní ìgbọràn sí Ọlọ́run? Bí ó bá jẹ́ pé nítòótọ́ ló ń retí kí ẹ̀mí mọ Ọlọ́run kí ó kún ọ. Nínú Iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, àwa sì lé ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Bí a kò bá gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá dágunlá sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ò gbọ́ràn, bí a bá sọ wípé a ń wá ẹ̀mí kẹ́mí la ó rí gbà. Ṣùgbọ́n bí a bá jẹ́ ẹni tí ó ti di àtúnbí, ẹni tí ó jẹ́ wípé a ti sọ di mímọ́, ẹni tí ó ń rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, ó ń sọ fún wa wípé àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó ń gbọ́ tirẹ̀. Àdúrà mi ni wípé a ò ní jẹ́ ẹni tí ń gbọ́ tí ń gbàgbé, a ó jẹ́ ẹni tí ń gbọ́ tí ń gbọ́ràn lórúkọ Jésù. Nísinsìnyí, a ń lọ sí ipa kejì nínú ẹ̀kọ́ wa. Nínú Hebrew, a ń kà á láti orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlélógún lé àtìkà, bí a ti rí tí apostẹ́lì tó ń sọ fún wa wípé èmi ń bẹ̀yìn ara, ẹgba ọ̀rọ̀ èèyàn Júù mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Ohun tí ó ń pè ní ìwé kúkúrú ni ohun tí ó ti kọ láti orí kìíní dé orí ìkẹtàlá. Ó ṣeéṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu, tàbí kí ó ṣe ọ́ ní kàyéfì wípé a ṣe lè sọ wípé orí kìíní títí dé

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọpọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyè wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì, Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè. Orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa, kí ó máa ṣí Bíbélì wa, bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí ti kára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí à ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ara Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì li ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stólì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébò, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbó ọkùnrin nì, wípé a ó bọ́ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbó sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù Apọ́stólì, bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbó, a ó bọ́ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀, tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí, bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀, yo gbe aso omo ogun wo tabi eni tin se olopa bi abari olopa ni gboro ohun ti a fin da mo bi o ti e pade ri bi o ti e moruko e bi o ti e mo ile iwe to lo bi o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abatiri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je we pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi e ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe eni kan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba Jesu Christi pade bi abanjeri we pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti anje ti an so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti ati bo kuro ati eyi ti atun gbe wo eyi o so nipa ti aso eyi ti an hun tabi eyi ti aran ti an gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wipe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wipe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni we pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile awa gbe aso miran wo je ki n ti apejuwe fun ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aise dede wa si mu wa kuro bi afefe nihi ni an so nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wi pe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simi le wipe yo gba won la o dabi akisa elegbin se oyi onisisi wipe bi abati je bi abaje ni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi ababa jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu Luke Luke ori kedogun a n wo lati ese ikokanlelogun omo naa si wi fun o pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si ye le eni ti aba ma pe le omo re mo sugbon baba naa wi fun awon omo odo re pe emu ayo aṣọ wa kankan ki e si fi wo sori ohun ti o nso e mu ayo aṣọ wa kankan ki e si fi wo se o mo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aṣọ egbin lo wa lara re awon aṣọ egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisisin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wi pe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokan din logun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidi gidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a nso nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti nwo tele tele awon aso ilosi aso ti o ti nlo ninu ile abo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a nso fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese araye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni je ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati ngbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi ewo akisa ti a fe gbe sonu bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn ni Ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí. Gbà tí Paul apostle ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kolose. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù àti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn àti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé gbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a ba lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun, ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó ní ìgbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kò jorojú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbẹ̀ ni pé ó ń gbóná díẹ̀. Bí a ti déwájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò, a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí. Gbà tó sọ pé òun ti gba Jésù, kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀, ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú, ìrunú, ó jọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? Arákùnrin ṣé ò sí nǹkan o? Ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín pààrọ̀ bẹ́ẹ̀? Kí ló dé? Ó ń sọ fún wa, ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo nfa irunu laarin awa omo olorun ki lo nfa aran kan bi abaso nkan o sese gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti jesu nitori pe imo wa ko to ti jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa ba kan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti ati di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nso laarin ara wa sugbon ohun ti an so yi ki o dabi eni wo pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wo pe ki se wo pe a mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wo pe ko dun mi ko dun mi sugbon a se tun soro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti an daruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wi pe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si won nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o sese ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o sese ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile soro kan si o lai kiye sara oro isi du o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe mo ti gbagbe en to ba dele oko ti o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu we pe owo temi ati owo oko ko si nkan to le paapo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkan kan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi onigbagbo mi o ni ko le gege bi onigbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun a ju iko sile lo ko dara be bi aba ti di onigbagbo ibinu a kuro irunu a kuro aran kan ko a kuro oro odi ko ti eye ka gbo yi si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti a ko si bibeli won ma nse yeye nipa ohun ti a ko si bibeli awa ti a ti je omo olorun bibeli mimo yo je ohun iya soto ohun ti a gbe laruge ohun ti o je wi pe bi a ba ti nkan ko ninu re ni anteriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro itiju ohun ti a n pe ni oro itiju ni oro agalamasa oro ko bakungbe oro ti o ma n dabi eni pe awon tinu aye won ma n rerin si sugbon ti o je oro idoti oro ti tini loju oro ti a ko gbodo gbo ni gbangba se a mo wi pe awa ti a je obirin
1: e se ga fara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo ti aba fo won ti o ye ki a ma sasi ita gbangba nitori pe o jeun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni ita gbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wi pe awon je onigbagbo sugbon ti won tun dapara ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun enikeji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti de onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wi pe arabirin nibo le fe lo in bada lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo nlo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boy eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ki a ma so pe aje oni igbagbo ki a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe baale mi mo fe lo ri iya mi o oko le so wipe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be a kan ni ara ile bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de ton ba so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po pupo ju nitori ohun lo je ki npe iro lo npa awa ti a so pe aje onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romo ori kefa lati ese ikefa nitori awa mo eyi pe akan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo ohun kan na ni eyi so fun wa ninu Efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye oni sinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je kin tun so papa o se amo wi pe ki se deeper ni ijo kan sosho ti o wa ni gbogbo aye o se ki eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fún àwọn ará kolose òun ló sọ fún àwọn ará efesu òun ló sọ fún àwọn ará romu tó ka ẹsẹ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ kí ẹyin kí ó bọ ògbólógbò ọkùnrin nì sílẹ èyí tí ó di bàjẹ gẹgẹ bí ìfẹkùfẹ ẹtàn ẹsẹ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹmí inú yín láti ẹsẹ ìkejìdínlọgbọn kí ẹni tí ń jalè má ṣe jalè mọ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa mú nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bíi náírà kan
0: lori benchi ngba to wa si ile isin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe esibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo a eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ah ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse ni yen ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a ma fese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye

kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo yewo boya je ri naira 5 naira 10 bo se fowo fe tele tele ni yi gege bi e lai gbagbo gba to wa so pe o ti di oni gbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boya wa ri naira 5 bo ba si mo naira 5 mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan a lo ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu unu ye ki yi pada ki o wa o ye ki a bo akisa elegbin ti atijo o ye ki a bo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan chenu yi jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe a ran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju tí ọkọ lọ ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdí ìbàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí o lè máa fi ore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ọ ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ ọlọ́run bínú ẹni tí a fi ṣe èdídiyín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tí ó jẹ́ wípé bí a bá ń kà wọ́n bí a bá ń bójútó wọn bí a bá ń ṣe wọ́n ilé wa yóò tòrò ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ń jí láàárọ̀ tí a ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe díngí tí a ń wò tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa àlàáfíà yóò wà ní ìdílé wa bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa ṣe tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀ a tún gbọ́ ní ilé kẹrin ilé karùn-ún wọ́n sọ pé lágbájá tún ti dé o pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá wọ́n sì lọ wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o wọ́n ka bíbélì jù kí ni lọ ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣore fún ẹnì kejì yín ẹ ní ìyá.

ṣe irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

yẹwọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ pípẹ́ aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé

0: bí ìlérí rẹ̀. Ìgbó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí dì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run. Nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà. Nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́. Gba Ọlọ́run gbọ́. Gba Ọlọ́run gbọ́. Rọ̀ mọ́ ìlérí rẹ̀. Sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ̀. Torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàn tọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́. Ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀numọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi. Wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lè ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ ọ́ di ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. A bẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀ àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀n kì ó lè gbérí mọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. Àbẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì, jẹ́ kí orí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá, ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun, agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ ọ́ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ ọ́ wípé ìhìnrere tòótọ́ níbikíbi tí a bá lọ, jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́, jẹ́ kí a máa kéde ìhìnrere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, tí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tọ́ wọn sọ́nà, a ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tí ó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí, bàtà ti bá Jésù dọ́rẹ̀ẹ́, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ti a ti di omo ero ijoba run a nbe wipe gbogbo ibukun ti o ti fa seyin kuro lodo wa tele tele ye ki won ki o je ti wa ni oruko Jesu gbogbo alakala oruko run ise asekara lai ri ere ni die owo ti a ngba se ajade apo ona to lewa ile to na wa abi o wipe gbogbo e patapata le won kuro leyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wipe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristu Oluwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ihan ori ikerinla mo si wo si kiyesi odo agbonton na duro lori oke si oni ati pelu re oke meje o le egba je niyan won ni oruko re ati oruko baba re ti a ko si iwaju won mo si gbo ohun nla kan lati orun wa bi arewo omi pupo ati bi sisan ara nla mo si gbo awon aluduro won luduro won wọ́n sì ń kọ bí ẹni pé orin titun níwájú ìtẹ́ẹ̀ni àti níwájú àwọn ẹ̀dá alàyè mẹ́rin ni àti àwọn àgbà ni kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà láti inú ayé wá. Àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí nítorí pé wọ́n díà ni wọ́n. Àwọn wọ̀nyí ní tọ ọ̀dọ́ àgùntàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ. Àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá. Wọ́n jẹ́ àkọ́so fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà. A kò sì rí èké ní ẹnu wọn. Wọ́n jẹ́ aláìlábùkù. Mo sì rí áńgẹ́lì mìíràn ń fò ní agbede méjì ọ̀run tí ohun ti ìrere àìnípẹ̀kun láti wàásù fún àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé àti fún gbogbo orílẹ̀ àti ẹ̀yà àti èdè àti ènìyàn. Ó ń wí ní òun rárá pé ẹ bẹ̀rù Ọlọ́run kí ẹ sì fi ògo fún un nítorí tí wákàtí ìdájọ́ rẹ̀ dé ẹ sì foríbalẹ̀ fún ẹni tí ó dá ọ̀run ohun ayé àti òkun àti àwọn orísun omi. Áńgẹ́lì mìíràn sì tẹ̀lé ó ń wí pé Babilóni wo Babilóni tí ó tóbi ni wó èyí tí ó ti ń mú gbogbo orílẹ̀-èdè mu nínú ọtí wáìnì ìbínú àgbèrè rẹ̀. Áńgẹ́lì kẹta sì tẹ̀lé wọn ó ń wí ní òun rárá pé bí ẹnikẹ́ni bá ń foríbalẹ̀ fún ẹranko ni àti àwòrán rẹ̀ tí ó sì gba àmì sí iwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀ òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú Ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú ago ìrunú rẹ̀ a ó sì fi iná àti sùfúrù dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹ̀ẹ́fín oró wọn sì ń lọ sókè títí láéláé wọn kò sì ní ìsinmi ní ọ̀sán àti ní òru. Àwọn tí ń foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀ níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà àwọn tí ń pa òfin Ọlọ́run àti ìgbàgbọ́ Jésù mọ́. Mo sì gbọ́ ohun kan láti ọ̀run wá ń wí fún mi pé kọ̀wé rẹ̀ alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Mo sì wò sí kíyèsí àwọsọ́mọ̀ funfun kan àti lórí àwọsọ́mọ̀ náà ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn tí ohun ti adé wúrà ní orí rẹ̀ àti dòjé mímú ní ọwọ́ rẹ̀. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì jáde wá tí ń ké ní ohun rárá sí ẹni tí ó jókòó lórí àwọsọ́mọ̀ pé tẹ dòjé rẹ bọ̀ ọ́ kí o sì máa kórè nítorí àkókò àti kórè dé nítorí ìkórè ayé ti gbó tán. Ẹni tí ó jókòó lórí àwọsọ́mọ̀ náà sì tẹ dòjé rẹ bọ orí ilẹ̀ ayé a sì ṣe ìkórè ilẹ̀ ayé. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì ti ń bẹ ní ọ̀run jáde wá tí ohun ti dòjé mímú. Áńgẹ́lì mìíràn sì ti ibi pẹpẹ jáde wá tí ó ní agbára lórí iná ó sì ké ní ohun rárá sí ẹni tí ó ní dòjé mímú wípé tẹ dòjé rẹ mímú bọ̀ ọ́ kí o sì rí àwọn ìdí àjàrà ayé nítorí àwọn èso rẹ ti pọ́n. Áńgẹ́lì náà sì tẹ dòjé rẹ bọ ilẹ̀ ayé ó sì ké àjàrà ilẹ̀ ayé ó sì kó o lọ sínú ìfúntí ńlá ìbínú Ọlọ́run a sì tẹ ìfúntí náà lẹ́yìn odi ìlú náà ẹ̀jẹ̀ sì ti inú ìfúntí náà jáde àní tí ó tó okùn ìjánu ẹṣin jìnà tó 1000 fúlọ́ǹgì. Ìfihàn orí 15 mo sì rí àmì mìíràn ní ọ̀run tí ó tóbi tí ó sì yani lẹ́nu àwọn áńgẹ́lì méje tí ó ní àwọn ìyọnu méje ìkẹyìn nítorí nínú wọn ni ìbínú Ọlọ́run dé òpin. Mo sì rí bí ẹni pé òkun dígí tí ó dàpọ̀ pẹ̀lú iná àwọn tí ó sì dúró lórí òkun dígí yìí jẹ́ àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti àwòrán rẹ̀ àti àmì rẹ̀ àti iye orúkọ rẹ̀ wọ́n ní dùrù Ọlọ́run wọ́n sì ń kọ orin ti Mósè ìránṣẹ́ Ọlọ́run àti orin ti ọ̀dọ́ àgùntàn wípé títóbi àti ìyanu ni àwọn iṣẹ́ rẹ Olúwa Ọlọ́run Olódùmarè òdodo àti òtítọ́ ni ọ̀nà rẹ ìwọ ọba àwọn orílẹ̀-èdè tani kì yóò bẹ̀rù Oluwa ti ki yo si fi ogo fun oruko re nitori iwo nikan soso ni mimo gbogbo awon orilede ni yo si wa ti yo si fori bale ni waju re nitori a ti fi idajo re han leyin na mo si wo si kiyesi ashi temple agberi ni orun sile awon angeli meje na si tinu temple jade wa won ni iyorun meje ni awo won ni aso gbo funfun tin dan a si fi amure wura di won ni o kan aya ati okan ninu awon eda alaye merin ni fi go wura meje fun awon angeli meje na ti o kun fun ibinu olorun eni tin be laye lai ati lai lai temple na si kun fun efin lati nu ogo olorun ati agbara re wa enikeni ko si le wo inu temple na lo titi a fi mu iyorun mejeje awon angeli meje na se
1: This CLM Radio, your spiritual welfare is our concern.

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lárada, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Àwọn mélòó ni a ń ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí o ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín yóò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọ̀nyí tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù àṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Sarah.

bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnì kọ̀ọ̀kan wọn bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù. Ẹgba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn bí ẹ bá pàdé níhìn ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ lápá wọ́n rọ lẹ́sẹ̀ tí ayé sọ fún wípé kò ní ṣeé ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára láti orí ìtẹ́ agbára láti ọ̀dọ̀ Ọlọ́run kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ ìwọ tí ó yarọ dídé kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá o lè gbé ẹsẹ̀ o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okun tí a fi dì ọ́ kí agbára Ọlọ́run kí ẹ̀mí Ọlọ́run kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú ìwọ tí o fojú mo ń sọ fún ọ wípé gba ìmúláradá gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀ à ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tán wọn lé ojú kí o fọwọ́ kàn wọ́n lé ojú ohun gbogbo tó ti dí ìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí bí àìsàn bí àrùn bí àìlera mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù ẹ̀mí àìsàn mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára agbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje àti àwọn tí ó wà ní ìkẹjọ ìkẹsàn ìkẹwàá àti àwọn tí ó wà lóde kí agbára Ọlọ́run agbára ìwòsàn agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣeéṣe kí ó tẹ̀ wọ́n lọ́wọ́ kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí a ti ń lajú kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run bí a ti ń lajú wa nísinsìnyí kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù kí àlàáfíà kí ìmúláradá kí ìsọdọ̀tun kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ẹ ti ṣe mo gbàgbọ́ wípé ẹ ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi mo ní ó jẹ́ tèmi ó jẹ́ tèmi máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ wo àgọ́ ara rẹ kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlù ọ́. Mo sì rí wípé àwọn àrùn àwọn àìsàn àwọn ègún àwọn àrùn ọjọ́ pípẹ́ wọn ti kúrò ní àgọ́ ara rẹ bí o bá sì ti ń ṣe àwárí ohun tí Ọlọ́run ti ṣe kí o máa kí alleluia kí o máa yin Ọlọ́run lógo kí a lè yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ nítorí wípé iṣẹ́ ìyanu ti dé mo ní iṣẹ́ ìyanu ti dé orí ti ẹ gbà lórúkọ Jésù.

0: ìfihàn orí ìkẹrìndínní ogún. Wọ́n sì gbọ́ òun ńlá kan láti inú tẹ́ḿpìlì wá ń wí fún àwọn áńgẹ́lì méje ni pé ẹ lọ ẹ sì tú ìgò ìbínú Ọlọ́run wa ní sí orí ilẹ̀ ayé. Èkíní sì lọ, ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ tí ó sì díbàjẹ́ sì dá àwọn ènìyàn tí ó ní àmì ẹranko náà àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀. Èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun, ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn, gbogbo ọkàn alàyè sì kú nínú òkun. Ẹ̀kẹta sì tú ìgò tirẹ̀ sínú odò àti sí orísun àwọn omi, wọ́n sì di ẹ̀jẹ̀. Mo sì gbọ́ áńgẹ́lì tí omi nì wípé olódodo ni ìwọ ẹni mímọ́, ẹni tí ó ń bẹ tí ó sì ti wà, nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí, nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀, ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mu, èyí yìí ni ó yẹ wọ́n. Mo sì gbọ́ pẹpẹ ń ké wípé bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Olódùmarè, òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. Ẹkẹrin sì tú ìgò tirẹ̀ sórí oòrùn, a sì yọ̀ǹda fún un láti fi iná jó ènìyàn lára, a sì fi ooru ńlá jó àwọn ènìyàn lára. Wọ́n sì sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run, ẹni tí ó ní agbára lórí ìyọnu wọ̀nyí, wọn kò sì ronúpìwàdà láti fi ògo fún un. Ẹ̀karùn sì tú ìgò tirẹ̀ sórí ìtẹ́ ẹranko náà, ilé ọba rẹ̀ sì ṣókùnkùn, wọ́n sì ń gé ahọ́n wọn jẹ nítorí ìrora. Wọ́n sì sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò wọn, wọn kò sì ronúpìwàdà iṣẹ́ wọn. Ẹ̀kẹfà sì tú ìgò tirẹ̀ sórí odò ńlá Éfrátì, omi rẹ̀ sì gbẹ, kí a lè pèsè ọ̀nà fún àwọn ọba àti ìlà ọ̀run wá. Mo sì rí àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta bí ọ̀pọ̀lọ́, wọ́n ti ẹnu dragoni náà àti ẹnu ẹranko náà àti ẹnu wòlíì èké náà jáde wá. Nítorí ẹ̀mí èṣù ni wọ́n ti ń ṣe iṣẹ́ ìyanu, àwọn ti ń jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá Ọlọ́run Olódùmarè. Kíyèsí, mò ń bọ̀ bí olè, ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́, kí ó má ba rìn ní ìhòhò, wọn sì rí ìtìjú rẹ̀. Ó sì gbá wọn jọ sí ibì kan tí à ń pè ní Amagedoni ní èdè Héberù. Èkeje sì tú ìgò tirẹ̀ sí ojú ọ̀run, ohun ńlá kan sì tinú tẹ́ḿpìlì jáde láti ibi ìtẹ́ wípé ó parí. Mọ̀nàmọ́ná sì kọ, a sì gbọ́ ohùn, àrá sì sán, ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, irú èyí tí kò ṣẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti wà lórí ilẹ̀. Irú ìṣẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ tí ó sì lágbára tó bẹ́ẹ̀, ìlú ńlá náà sì pín sí ipa mẹ́ta, àwọn orílẹ̀-èdè sì ṣubú, Bábílónì ńlá sì wá sí ìrántí níwájú Ọlọ́run láti fi agbo ọtí wáìnì ti ìrunú ìbínú rẹ̀ fún un. Olúkúlùkù erékùsù sì sálọ, a kò sì rí àwọn òkè ńlá mọ́. Ìyìn ńlá tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó tálẹ́ǹtì ní ìwọ̀n sì bọ́ lu àwọn ènìyàn láti ọ̀run wá. Àwọn ènìyàn sì sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run nítorí ìyọnu yìnyín náà, nítorí tí ìyọnu rẹ̀ náà pọ̀ gidigidi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí ó sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí, ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kẹfẹ́rí tí ó ṣe fún àwọn ará Kólósè nipa wipe o n gbadura fun won lati ese ti aka yi ni a o ti ri koko oro wa ti o doro lori adura fun awon onigbagbo bi atiko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o nse fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro olorun atoke wa ki o ye wa lati je ki imole eyin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo olorun wa o ti n gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni asepe awon eniyan mimo bi a ba n so nipa ise iranse ti apostoli ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelisti ti a n so nipa ti oluso agutan ati olukoni eredi iranse won eredi iwaasu won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe ki a le je eni pipe eje ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi lehin wipe iranse ti awon oluso agutan tabi olukoni ti won se fun wa o duro lori wipe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi apostoli ati awon miran bi woli ati awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni kisi ni eredi ti a fi fi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu olowa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu olorun o n so fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi oluso agutan lati je ki ara kristi ijo olorun lati je ki awon eniyan olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan olorun wonyi ikini wiwaasu oro olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon apostoli ori kefa ese ikerin sugbon awa o duro sese ninu adura igba ati ninu ise iranse oro naa awon apostoli ti isaaju ni won so awon oro wonyi fun awon ijo ni jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi a ba wo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki pupo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n waasu oro olorun si wa lati owo awon oloko tabi olosho agutan o ye ki agboran si oro olorun ti an ko wa lekeji bi a tin gbadura fun wa o ye ki awa paapa ki a ma gbadura ki oro olorun ti an gbo ki o le se wa lore ni igbese aye wa a se tun ko eko wi pe bi paul ti se nkan meji won yi ti o si nlepa lati fi ese won mule ikini nipa gbadura ikeji nipa kiko ni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapa mo wi pe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wi pe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowo to wa ti o yi oro olorun o ye igbala olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni oju koju e je ki a pada si kolose ori kini ese ikesan mo n ka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro pe o nje oluka bibeli tabi anything josin ki o ka iru ese oro olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wi pe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro olorun ti a ka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbese aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ohun ti paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun a wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o po ju be lo fun won o si so fun a wi pe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbese aye ti o wu olorun igbese aye ailese e je ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu kristi ti o wa ni kolose ore ofe fun yin ati alaafia lati odo olorun baba wa ati jesu kristi oluwa awa n dupe lowo olorun ati baba jesu kristi oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu kristi jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je kin ka awon ese olorun yi fun ni we pe ki o le mo igbesi aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu jesu kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan won yi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe ati fi eje jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o nso nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti ati we mo okan ti ati so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbesi aye won iru eso wo ni ihinrere so ni igbesi aye won eso ironopewada eso ododo o si so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon won yi ni Paul wa nso wi pe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisin yi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wi pe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wi pe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si ti nso eso emi eso ironupo ada ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wepe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wepe ni ekookan ni awon elomiran ma n gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wepe won a ma doju adura ebe won ko keke awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki a gbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso a ri wipe awon ti o wa ni kolose won ki se alailera nipa ti emi ki se wipe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbesi aye won won je awon ti o ni ore ofe ni igbesi aye won won je awon ti o n gbe igbesi aye ailese aileri tabi ailegan ni won ju olorun sibe sibe bi won tile je awon ti o duro sinsin sibe sibe ni Paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí, títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Nígbàtí Pọ́ọ̀lù Apọ́sítẹ́lì gbọ́ nípa àwọn ará Galatia, tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristi, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn, kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn Apọ́sítẹ́lì, orí kejìlá, ẹsẹ̀ ìkarùn-ún. Ìṣe àwọn Apọ́sítẹ́lì, orí kejìlá, ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà, wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy kínní, orí kejì, ẹsẹ̀ ìkínní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy kínní, orí kejì láti ẹsẹ̀ ìkínní. Nítorí náà, mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́, tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ ìkejì, fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Lúkù orí kejìlélógún. Lúkù orí kejìlélógún, ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Olúwa sì wí pé, Simoni, Simoni, ṣàwò, èṣù ń fẹ́ láti ní ọ́, kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristi Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún un. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láìgba Jésù Kristì bọ̀ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Pọ́ọ̀lù ṣe ń sọ fún àwọn ará Rome wípé ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi, àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn, ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù orí 17, Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn, tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lájà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólóòtọ́ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá, bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bi abari awon ti o fi ese mule bi abari awon ti o n tese waju bi abari awon ti o n sise fun olorun bi abari awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla oni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wipe awon ti olorun ti fi owo ton won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni wipe a ki gbadura fun won to sugbon jesu wipe awon wonyi bi o tile je wipe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wipe ki si se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti anini hin ni wipe bi ati ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro olorun o ye ki a ma gbadura fun won eje ki a wo efesu ori kini lati ese ikeedogun efesu ori kini lati ese ikeedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu jesu olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daruko yin ninu adura mi pe ki olorun jesu kristi olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re Paul n so fun anihin wipe bi ohun ti ri wipe awon wonyi won ti gba Jesu Oluwa wa gbo o ti gboro igbagbo won si Jesu Christi o si ti ri wipe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won ohun ti a n so niyi wipe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija wipe bi a ti ri wipe Paul n bebe o si n gbadura fun awon ara ninu Oluwa awon ti won je olooto awon ti won fi ese mule bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo sugbon awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Oluwa enikeni ti o faramo ile esi kan tabi ile esi miran o seese ki o so fun o wipe o n gbagbo ninu adura sugbon iru awon eniyan bee won ki gbadura laisimi ati laisare o seese ki a ri iru awon eniyan bee ninu ile esi won bi won ba koko wo ile esi eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wipe ki olorun ki o ba won soro ninu ile esi won ni ojo naa oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o seese wipe bi won ba ti n pari iwaasu eyi ti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro naa ohun ti a ma n ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitooto won gbadura wipe o ye won gbagbo wipe o ye lati ma gbadura sugbon won ko ka adura si ohun ti o ye lati ma gba láì sinmi àti láì ṣàárẹ̀ èyí ń jẹ́ ìwúrí fún wa ó sì ń jẹ́ ìpèníjà fún wa a fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí paul pàápàá ti ṣe ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe kí a sì fi kọ́ra láti máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa a kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège a ní láti máa gbàdúrà déédéé ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́ láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà ni ó yẹ kí a máa gbàdúrà kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí kí a máa béèrè wípé ọlọ́run ṣe èyí fún mi ṣe tọ̀hún fún mi ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ kristi àti fún ògo ọlọ́run kì í ṣe fún ìwà ojúkòkòrò ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé olúwa kọ́ wa bí a ti gbàdúrà ẹ jẹ́ kí a wo lúkù ìwé ìhìnrere ti lúkù orí ìkọkànlá ẹsẹ ìkíní ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé olúwa kọ́ wa bí a ti gbàdúrà èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé olúwa ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà ẹ jẹ́ kí a padà lọ sí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án kí ni àdúrà tí paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ a kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ ọlọ́run ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún jésù kristi adẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́ ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn kí ni a mọ̀ sí ti onígbàgbọ́ ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ ọlọ́run àti láti ṣe ìfẹ́ ọlọ́run bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ èyí ni àmì wípé o kò tí ì mọ jésù o jẹ́ àjòjì o jẹ́ àlejò sí ìfẹ́ ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ jésù kristi wá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ ọlọ́run o ní láti ní ìfẹ́ o ní láti ní ìgbóná ọkàn o sì láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ jésù kristi ẹ jẹ́ kí a wo johanu orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́ ẹ̀kọ́ nípa dídi àtúnbí a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kí ó sì wá ojú olúwa kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa kì í ṣe ti ìjọ kan ó jẹ́ ti ọlọ́run tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọdimímọ́ wi pe ki agbara olorun ki o fa gbongbo isetun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibi kibi ni gba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o tin gbo lese lese ti a si je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o nko wa ti o so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun oni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu nko won bi a ti ri loni wi pe opolopo ni o ma jiyan to si ma fi ake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni be bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o ngbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketa dilogun bi eni keni ba fe lati se ife re yi o mo ni ti eko na bi ba se ti olorun tabi ti ba se ti bi ba bi emi ba nso ti ara mi bi o ba je olooto ti o si nfe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun e je ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epapra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwa ya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin wi pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si ileyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan wonyi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerindinlogun ese ikefa kiakia johanu ori ikerindinlogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi ku okan yin ohun ti Jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigbati Jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won ku fun ibanuje lai ni ayo rara ini an so fun wa bi nkan kan ba kun okan wa e je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si Jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato se wepe won fe pa Jesu Christi eje ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun na bi a ti se mu okunrin yi lara da ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa ohun ti a so nihin ni wo pe Peteru tele je eni ti nbero sugbon nigbati a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wi pe ewo ni o se ti o wa sun ni oruko Jesu ati ti o se imuni larada ni oruko Jesu o nso ni ki o to soro a so fun wi pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife Olorun o ja si wepe o nfe lati se ife Olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won Paul gbadura pe ki a ma dari awon onigbagbo won yi ninu ohun gbogbo nipa imo ife Olorun oye ife Olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife Olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife Olorun si iru eni be bakan na ni bi abamo ife Olorun ni igbese aye wa ife Olorun ti a mo yi yo mu iyipada popo wa si igbese aye wa ife Olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife Olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Tesalonika kini ori kerin Tesalonika kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa

ọkàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí. Ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ogbọ́n, tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkè wá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń já láńkàtó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń láwọn.

lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké, ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú, nítorí ibi tí owó ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà, ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́, a kún fún àánú àti fún èso rere, láìsí ègbè tàbí ojúsàájú, àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò, àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kíní, orí kíní, ẹsẹ̀ ọgbọ̀n. Kọ́rìntì kíní, orí kíní, ẹsẹ̀ ọgbọ̀n. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Tímótì kejì, orí kẹta, Tímótì kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì, Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹta, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì. Kristì yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkèwá. Nítorí èyí ni akọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé
bi abaka oro Olorun yi ni tooto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lori wi pe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwo wa ni mimo ni ailaboko ni waju Olowa a si ti ri wi pe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wi pe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wi pe ogbon atoke wa yo je ti wa nisisiya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wi pe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wi pe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wi pe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wi pe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wi pe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wi pe Olorun fun ara re yo fun o ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si ke pe Olorun o daju wi pe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun Olorun pe ki o so di alagbara ninu adura gbigba de ileri Olorun mu o se ileri wi pe oun yoo gbo tiwa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Ìfihàn orí ìkẹtàdínlógún. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà tí ó ní ìgò méje wọn ni sì wá, ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níhìn-ín, èmi ó sì fi ìdájọ́ àgbèrè ńlá nì tí ó jókòó lórí omi púpọ̀ hàn ọ́. Ẹni tí àwọn ọba ayé bá ṣe àgbèrè tí a sì ti fi ọtí wáìnì àgbèrè rẹ̀ pa àwọn tí ń gbé inú ayé, ó sì gbé mi nínú ẹ̀mí lọ sí aginjù. Mo sì rí obìnrin kan, ó jókòó lórí ẹranko aláwọ̀ òdòdó kan tí ó kún fún orúkọ ọ̀rọ̀ òdì. Ó ní orí méje àti ìwo mẹ́wàá. A sì fi aṣọ elése àlùkò àti aṣọ òdòdó wọ obìnrin náà. A sì fi wúrà àti òkúta iyebíye àti páálì ṣe é lọ́ṣọ̀ọ́. Ó ní ago wúrà kan ní ọwọ́ rẹ̀ tí ó kún fún ìríra àti fún ẹ̀gbin àgbèrè rẹ̀. Àti níwájú rẹ̀ ni orúkọ kan tí a kọ, ohun ìjìnlẹ̀, Bábílónì ńlá, ìyá àwọn panṣágà àti àwọn ohun ìríra ayé. Mo sì rí obìnrin náà mu ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ẹ̀jẹ̀ àwọn ajẹ́rìkú Jésù ní àmúyó, nígbà tí mo sì rí ẹnu yà mí gidigidi. Áńgẹ́lì sì wí fún mi pé, nítorí kí ni ẹnu ṣe yà ọ́? Èmi ó sọ ti ìjìnlẹ̀ obìnrin náà fún ọ àti ti ẹranko tí ó gùn, tí ó ní orí méje àti ìwo mẹ́wàá. Ẹranko tí ìwọ rí ni, ó ti wà, kò sì sí mọ́, yóò sì tinú ọ̀gbun gòkè wá, yóò sì lọ sínú ègbé. Ẹnu yóò sì ya àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, orúkọ àwọn ẹni tí a kò ti kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé. Nígbà tí wọ́n ń wo ẹranko tí ó ti wà tí kò sì sí mọ́ tí ó sì ń bọ̀ wá. Níyìn ni ìtumọ̀ tí ó ní ọgbọ́n wà. Orí méje ni, òkè ńlá méje ni, lórí èyí tí obìnrin náà jókòó. Ọba méje sì ni wọ́n. Àwọn márùn-ún ṣubú, ọ̀kan ń bẹ, ọ̀kan ìyókù kò sì tíì dé. Nígbà tí ó bá sì dé, yóò dúró fún ìgbà kúkúrú. Ẹranko tí ó sì ti wà tí kò sì sí, òun náà sì ni ẹ̀kẹjọ. Ó sì ti inú àwọn méje náà wá, ó sì lọ sí ìparun. Ìwo mẹ́wàá tí ìwọ sì rí ni, ọba mẹ́wàá ni wọ́n, tí wọn kò tí ì gba ìjọba, ṣùgbọ́n wọ́n gba ọlá bí ọba pẹ̀lú ẹranko náà fún wákàtí kan. Àwọn wọ̀nyí ní inú kan, wọ́n sì fi agbára àti ọlá wọn fún ẹranko náà. Àwọn wọ̀nyí ni yóò sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun, ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn, nítorí òun ni Olúwa àwọn Olúwa àti ọba àwọn ọba. Àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀ tí a pè tí a yàn tí wọ́n sì jẹ́ olóòótọ́ yóò sì ṣẹ́gun pẹ̀lú. Ó sì wí fún mi pé, àwọn omi tí ìwọ rí ni, níbi tí àgbèrè ni jókòó, àwọn ènìyàn àti ẹ̀yà àti orílẹ̀ àti onírúurú èdè ni wọ́n, àti ìwo mẹ́wàá tí ìwọ rí àti ẹranko náà. Àwọn wọ̀nyí ni yóò kórìíra àgbèrè náà, wọ́n sì sọ ọ́ di ahoro àti ẹni ìhòhò, wọ́n sì jẹ ẹran ara rẹ̀, wọ́n sì fi iná sun ún pátápátá, nítorí Ọlọ́run ti fi sínú ọkàn wọn láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ, láti ní inú kan àti láti fi ìjọba wọn fún ẹranko náà títí ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ṣẹ. Obìnrin tí ìwọ rí ni ìlú ńlá ni, tí ń jọba lórí àwọn ọba ilẹ̀ ayé.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Orí ìkejìdínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, mo sì rí áńgẹ́lì mìíràn, ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti agbára ńlá, ilẹ̀ ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀. Ó sì kígbe ní ohùn rara wípé, Bábílónì ńlá ṣubú, ó ṣubú, ó sì di ibùjókò àwọn ẹ̀mí èṣù àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo àti ilé ẹyẹ àìmọ́ gbogbo àti ti ẹyẹ ìríra. Nítorí nípa ọtí wáìnì ìrunú àgbèrè rẹ̀ ni gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú, àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè àti àwọn oníṣòwò ayé sì di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bíà rẹ̀. Mo sì gbọ́ ohùn mìíràn láti ọ̀run wá wípé, ẹ ti inú rẹ̀ jáde, ẹ̀yin ènìyàn mi, kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ẹ má bàa sì ṣe gbà nínú ìyọnu rẹ̀, nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run, Ọlọ́run sì ti rántí àìṣedédé rẹ̀, san fún un àní bí òun ti san fún ni, kí o sì ṣe é ní ìlọ́po méjì fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Nínú ago náà tí ó ti kún, òun ni kí ẹ sì kún fún un ní méjì, níwọ̀n bí ó ti yin ara rẹ̀ lógo tó tí ó sì hùwà wọ̀bìà, níwọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ dá a lóró kí ẹ sì fún un ní ìbànújẹ́. Nítorí tí ó wí ní ọkàn rẹ̀ pé, mo jókòó bí ọbabìnrin, èmi kì í sì ṣe opó, èmi kì yóò sì rí ìbìnújẹ́ láé. Nítorí náà ni ìjọ kan ni ìyọnu rẹ̀ yóò dé, ikú àti ìbìnújẹ́ àti ìyàn, a ó sì fi iná sun pátápátá, nítorí pé alágbára ni Olúwa Ọlọ́run ti ń ṣe ìdájọ́ rẹ̀, àti àwọn ọba ayé tí ó ti ń bá ṣe àgbèrè, tí wọ́n sì ń bá hu ìwà wọ̀bìà yóò sì pohùn rere ẹkún lé e lórí, nígbà tí wọ́n bá wo ẹ̀fín ìjóná rẹ̀, wọn ó dúró ní òkèrè rere, nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀, wọn ó máa wí pé, ègbé, ègbé ni fún ìlú ńlá náà, Bábílónì ìlú alágbára ni, nítorí ní wákàtí kan ni ìdájọ́ rẹ̀ dé, àwọn oníṣòwò ayé sì ń sọkún. Wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí rẹ̀ nítorí pé ẹnikẹ́ni kò ra ọjà wọn mọ́, ọjà wúrà àti ti fàdákà àti ti òkúta iyebíye àti ti páálì àti ti aṣọ ọgbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti sẹ́dà àti ti òdòdó àti ti gbogbo igi olóòórùn dídùn àti ti olúkúlùkù ohun èlò ti eyín erin àti ti olúkúlùkù ohun èlò tí a fi igi iyebíye ṣe àti ti idẹ àti ti irin àti ti òkúta mábìlì àti ti kínámónì àti ti onírúurú ohun olóòórùn dídùn àti ti ohun ìkunra àti ti tùràrí àti ti ọtí wáìnì ati ti ororo, ati ti iyefun daradara, ati ti alikama, ati ti eran nla, ati ti aguntan, ati ti esin, ati ti keke, ati ti eru, ati ti okan eniyan, ati awon eso ti okan re nse ifekufe sisi lo kuro lodo re, ati ohun gbogbo ti o dun ti o si dara segbe mo loju, aki yo si tun ri won mo lai. Àwọn oníṣòwò nǹkan wọ̀nyí tí a ti pa rẹ̀ sọ di ọlọ́rọ̀ yóò dúró ní òkèrè rere nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀. Wọ́n máa sọkún, wọ́n sì máa ṣọ̀fọ̀ wípé ègbé ni fún ìlú ńlá ni tí a wọ̀ ní aṣọ ọgbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti òdòdó àti tí a sì fi wúrà ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye àti páálì nítorí pé ní wákàtí kan ni ọrọ̀ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ di asán àti olúkúlùkù olórí ọkọ̀ àti olúkúlùkù ẹni tí ń rin ojú omi lọ sí ibikíbi àti àwọn tí ń ṣiṣẹ́ nínú ọkọ̀. Àti àwọn tí ń ṣòwò ojú òkun dúró ní òkèrè rere wọ́n sì kígbe nígbà tí wọ́n rí ẹ̀fin jíjóná rẹ̀ wípé ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí. Wọ́n sì kó ekuru sí orí wọn, wọ́n kígbe, wọ́n sọkún, wọ́n sì ń ṣọ̀fọ̀ wípé ègbé ni fún ìlú ńlá náà. Nínú èyí tí a sọ gbogbo àwọn tí ó ní ọkọ̀ ní òkun di ọlọ́rọ̀ nípa ohun iyebíye rẹ̀ nítorí pé ní wákàtí kan a sọ ọ́ di ahoro. Yọ lórí rẹ̀ ìwọ ọ̀run àti ẹ̀yin àpọ́sẹ́lì mímọ́ àti wòlíì nítorí Ọlọ́run ti gbẹ̀san yín lára rẹ̀. Áńgẹ́lì alágbára kan sì gbé òkúta kan sókè, ó dàbí ọlọ ńlá, ó sì jù ú sínú òkun wípé báyìí ni a ó fi agbára ńlá bíi Bábílónì ìlú ńlá ni wò ó, a kì yóò sì rí i mọ́ láé, àti ohun àwọn aludùrù àti ti àwọn olórin àti ti àwọn afúnfèrè àti ti àwọn afúnpè ni a kì yóò sì gbọ́ nínú rẹ mọ́ rárá, àti olúkúlùkù oníṣọ̀nà oko ni a kì yóò sì rí nínú rẹ mọ́ láé, àti ìró ọlọ ni a kì yóò sì gbọ́ mọ́ nínú rẹ láé, àti ìmọ́lẹ̀ fìtílà ni kì yóò sì tàn nínú rẹ mọ́ láé. A kì yóò sì gbọ́ ohun ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ mọ́ láé, nítorí pé àwọn oníṣòwò rẹ ni àwọn ẹni ńlá ayé, nítorí pé nípa oṣó rẹ ni a fi tan orílẹ̀-èdè gbogbo jẹ, àti nínú rẹ ni a gbé rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ti àwọn ènìyàn mímọ́ àti ti gbogbo àwọn tí a pa lórí ilẹ̀ ayé. Ìfihàn orí ìkọkàndínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, mo gbọ́ ohùn ńlá lé ọ̀run bí ẹni pé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wípé Alleluia ti Olúwa Ọlọ́run wá ní ìgbàlà àti ọlá agbára, nítorí òtítọ́ àti òdodo ní ìdájọ́ rẹ̀, nítorí ó ti ṣe ìdájọ́ àgbèrè ńlá ni tí ó fi àgbèrè rẹ̀ ba ilẹ̀ ayé jẹ́, ó sì ti gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Àti lẹ́ẹ̀kejì, wọ́n wípé Alleluia, ẹ̀fin rẹ̀ sì gòkè lọ láé àti láéláé. Àwọn àgbà 24 ni àti àwọn ẹ̀dá alàyè 4 ni sì wúlẹ̀, wọ́n sì foríbalẹ̀ fún Ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wípé àmì Alleluia. Ohun kan sì ti bi ìtẹ́ náà jáde wá wípé ẹ máa yin Ọlọ́run wa, ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo, ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀ àti ewé àti àgbà. Mo sì gbọ́ bí ẹni pé ohun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti bí ìró omi púpọ̀ àti bí ìró àrá ńláńlá ń wípé Alleluia, nítorí Olúwa Ọlọ́run wa Olódùmarè ń jọba. Ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán. Òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọgbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò, nítorí pé aṣọ ọgbọ̀ wíwẹ́ ni iṣẹ́ òdodo àwọn ènìyàn mímọ́. Ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀ ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Ó sì wí fún mi pé wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run. Mo sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ láti foríbalẹ̀ fún un. Ó sì wí fún mi pé wò ó, má ṣe bẹ́ẹ̀, ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti ti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí Jésù mú foríbalẹ̀ fún Ọlọ́run, nítorí pé ẹ̀rí Jésù ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀. Mo sì rí ọ̀run ṣí sílẹ̀ sì wò ó, ẹṣin funfun kan, ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ni à ń pè ní olódodo àti olóòótọ́. Nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun. Ojú rẹ̀ dàbí ọwọ́ iná, àti ní orí rẹ̀ ni adé púpọ̀ wà. Ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ohun tìkára rẹ̀. A sì wọ́ ní aṣọ tí a tẹ̀bọ inú ẹ̀jẹ̀, a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ogun tí ń bẹ ní ọ̀run tí a wọ̀ ní aṣọ ọgbọ̀ wíwẹ́ funfun àti mímọ́ sì ń tọ̀ lẹ́yìn lórí ẹṣin funfun, àti láti ẹnu rẹ̀ ni ìdà mímú ti ń jáde lọ tí ó lè máa fi iṣẹ́ àwọn orílẹ̀-èdè, òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn. Ó sì ń tẹ ìfún tí ìrunú àti ìbínú Ọlọ́run Olódùmarè. Ó sì ní lára aṣọ rẹ̀ àti ní itan rẹ̀ orúkọ kan tí a kọ, Ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa. Mo sì rí áńgẹ́lì kan dúró nínú oòrùn, ó sì fi ohùn rara kígbe, ó ń wí fún gbogbo àwọn ẹyẹ tí ń fò ní agbede méjì ọ̀run pé ẹ wá, ẹ sì kọ ara yín jọpọ̀ sí àsè alẹ́ ńlá Ọlọ́run, kí ẹ̀yin kí ó lè jẹ ẹran ara àwọn ọba àti ẹran ara àwọn olórí ogun àti ẹran ara àwọn ènìyàn alágbára àti ẹran àwọn ẹṣin àti ti àwọn tí ó jókòó lórí wọn àti ẹran ara ènìyàn gbogbo àti ti òmìnira àti ti ẹrú àti ti ewé àti ti àgbà. Mo sì rí ẹranko náà àti àwọn ọba ayé àti àwọn ogun wọn tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà àti ogun rẹ̀ jagun. A sì mú ẹranko náà àti wòlíì èkéènì pẹ̀lú rẹ̀ tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀. èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀ jẹ. Àwọn méjèèjì yìí ni a sọ láàyè sínú adágún iná tí ń fi súfúrù jó. Àwọn ìyókù ni a sì fi ìdá ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa, àní ìdá tí ó ti ẹnu rẹ̀ jáde, gbogbo àwọn ẹyẹ sì ti pa ẹran ara wọn yó.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ogun, mo sì rí áńgẹ́lì kan tí ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti ìṣíkà ogun ni àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀. Ó sì di dágónì náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátani. Ó sì dé ní ẹgbẹ̀rún ọdún. Ó sì gbé e sọ sínú ogun náà. Ó sì tì í, ó sì fi èdí dídì í lórí rẹ̀. Ṣé ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé? Lẹ́yìn èyí, a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀. Mo sì rí àwọn ìtẹ́, wọ́n sì jókòó lórí wọn, a sì fi ìdájọ́ fún wọn. Mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti ní ọwọ́ wọn. Wọ́n sì wà láàyè, wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún. Àwọn òkú ìyókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé èyí ni àjíǹde ìkíní. Olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà. Lórí àwọn wọ̀nyí, ikú èkejì kò ní agbára, ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi, wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún. Nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé, a ó tú Sátani sílẹ̀ kúrò nínú túbú rẹ̀, yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ, Gogu àti Magogu, láti gbá wọn jọ sí ogun, àwọn tí iye wọn dàbí iyanrìn òkun, wọ́n sì gòkè lọ la ibú ayé já. Wọ́n sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà. Iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì jó wọn run. A sì wó èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti súfúrù níbi tí ẹranko àti wòlíì èké ìnígbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán-tòru láí àti láíláí. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí a yé àti ọ̀run fò lọ. A kò sì rí ààyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti ewé àti àgbà. Wọ́n dúró níwájú ìtẹ́. A sì ṣe àwọn ìwé sílẹ̀, a sì ṣe àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé èyè. A sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná, èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé èyè, a sọ sínú adágún iná. Ìfihàn orí ìkọkànléní ogún. Mo sì rí ọ̀run titun kan àti ayé titun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ, òkun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ ni Jerusalemu titun ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹni wá ń wí pé, kíyèsí, àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, òun sì máa bá wọn gbé, òun sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì mú omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni sì wí pé, kíyèsí, mo sọ ohun gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé, kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí, òdodo àti òtítọ́ ni wọ́n. Ó sì wí fún mi pé, ó parí, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀sẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí ò ń gbẹ́ngbẹ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti agbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súfúrù jó, èyí tí í ṣe ikú kejì. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje ni tí wọ́n ní ìgò méje ni tí ó kún fún ìyọnu méje ìkẹyìn sì wá. Ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níyìn, èmi ó fi ìyàwó ayẹ ọ̀dọ́ àgùntàn hàn ọ́. Ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga. Ó sì fi ìlú ni hàn mí, Jerusalemu mímọ́ tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí ó ní ògo Ọlọ́run. Ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi, àní bí òkúta jásperì, ó mọ́ bí kírísítálì. Ó sì ní odi ńlá àti gíga, ó sì ní ẹnubodè méjìlá. Àti ní àwọn ẹnubodè náà, áńgẹ́lì méjìlá àti orúkọ tí a kọ sára wọn, tí í ṣe orúkọ àwọn ẹ̀yà méjìlá àti àwọn ọmọ Ísírẹ́lì. Ní ìhà ìlà oòrùn, ẹnubodè mẹ́ta. Ní ìhà àríwá, ẹnubodè mẹ́ta. ni Agusu enubode meta ati ni Aiworun enubode meta odi ilu na si ni ipile mejila ati lori won oruko awon aposili mejila ati odo aguntan eni to si n ba mi soro ni ifefe wura kan fun iwon lati fi won ilu na ati awon enubode re ati odi re ilu na si lele ni ibu merin ni ogbo ogba gigun re ati ibu re si dogba o si fi ifefe ni won ilu na o je egbeta osuwon fulongi gigun re ati ibu re ati giga re si dogba o si won odi re o je ogoje egbon wole merin gege bi osuwon eniyan eyi ni ni ti angeli na ohun ti a si fi mo odi na ni jasperi ilu na si je kiki wura o dabi edigi ti o mo kedere a fi oniruru okuta iyebiye se ipele ogiri ilu na loso ipele ekini je jasperi ekeji safiru eketa kakedoni ekerin smagdu ekarun sadoniki ekefa sadiu ekeje krisoliti ekejo berili ekesan tupasi ekewa krisoprasu ekokanla yankiti ekejila ametisti enubode mejejila je pali mejila olukuluku enubode je pali kan ona egboro ilu na si je kiki wura o dabi digi didan emi ko si ri tempili ninu re nitori pe oluwa olorun olodumare ni tempili re ati odo aguntan ilu na ko si ni wa orun tabi osupa lati ma tan imole si nitori pe ogun olorun ni o tan imole si odo aguntan si ni fitila re awon orilede yo si ma rin nipa imole re awon oba aye si mu ogun won wa sinu re a ki yo si si awon enubode re rara ni osan nitori ki yo si oru nibe won si ma mu ogo ati ola awon orilede wa sinu re ohun alaimo kan ki yo si wo inu re rara tabi ohun ti n sise irira ati eke bi ko se awon ti a ko sinu iwe iye odo aguntan.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
3: ekaro sir
4: ekaro
3: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sirudo gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma nporu nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidigan ise fridge and air condition ma fun wa wahala gidigan te bi pe to ba di pe ati ise en ton ni shop to je pe ise ide en sise dada igba ta ba gbe lo si lewon customer ise yi ko to ba ri be ko ni sise to je pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe ati mo oran ta le ba se awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fun owo le to bi pe to ba di ko wa ni problem leyin a lo gbe ise yin awa sese lo se owo ti a gba yin a fi lo sise yin so ibe oye mi mu te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yin to je pe ko fi ni a fi le ma se ododo nina awon ise ti a n se yi.
2: Bawo ni ibeere ti e n beere bawo lo se jemo ohun ti a ko loni
3: ohun to fi jemo ohun ti a ko loni ninu iwe abakunkun ori keji yen ta ba wo ese kesan yen ni ese kesan oni egbe ni fun awon eni ti n je ere ajekuje si ile re ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mu bere mi jade ni pe ere ajekuje to je pe awa n sise ba se n sise gege bi oran olorun won so fun wa pe a ni lati ma sooto ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa wòye fún wa ń wàhálà a máa ń fi owó le débi pé tígbà tí iṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
2: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe èyí ni ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa sugbon osuwon otito ni didun inu re bi aban fe se ise o ye ki a je eni ti o nse ise wa pelu ogbon pelu eto pelu imoye lori ohun ti a nse bi o ba ri wi pe o fe tun ero se o si mo wi pe ohun to ra bi o ba je oju lowo irin ise to ra lati fi dipo awon kan to baje ninu ero se o mo wi pe awon ayida yida awon panda won po niporo bi o ba je wi pe oju lowo lo fe ra o mo wi pe oye ti o ra oju lowo yi o yato si awon ida awon kan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori pe eni to nse ise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji ohun ni olorun so fun awe pe ko to nitori be bi o ba ri pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo olorun ko si si nbe se o ti ye arakunrin
3: ben oye mi sir
2: laarin awa agba se ani ibere arabirin e shekia
4: e karo
2: e karo
4: yes sir ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwa su won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
2: bina ba joni jo omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nito to ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronuko ada nito to ni awon wonyen won nilo ronuko ada ohun paapa ti en pu asu si o ye ki o na ki o ronuko ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronuko ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ti a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronuko ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re niwaju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronupo ada bi o ba si ronupo ada agbere olorun je wo pe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronupo ada arabirin so ti ye yin
4: oye mi e se sa
2: e se popo arakunrin ti o wa nbe
5: e karo sa
2: e karo
5: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won fi ni oyun ibanu je fun baba won ere mi wa ni pe se not yi se ebi re ni abi nipa a fi oro olorun ko awon omo re abi da awon omo not eni wa fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo not a ri pe o duro di ninu aiko re ninu ba se ka lati bere a ri pe not o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo Abraham nje awon mare ni o gbe ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
2: Lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onko to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
5: rara sir
2: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ke a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo ti aye raye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka bi olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
5: oye mi e
2: je adide do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Lot awon omo re tabi Noah tabi awon elomiran tabi David tabi Abraham ki a fi won sile ki a ronu oro tara wa nje a ti ni igbala nje a ti kepe Oluwa nje a je ti Olorun nje a ti ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní iyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní iyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti iyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní iyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní iyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ń ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronúpọ̀ọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù iyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà iyè ayérayé iyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí iyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé iyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní iyè àìnípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, iyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi. Iketa ife atokanwa si Olorun nitori Kristi. Ife atokanwa si Olorun nitori Kristi. Ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi. Ki oye wa fun pe nikokan wa wi pe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o nso wi pe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si ti njade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari we pe ohun to ndun ogbe ni lokan ni we pe o mo we pe aye yi ki se awa ilo ati pe bi aba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wi pe awon kan won jogun iye ainipekan sugbon o se wa lanu we pe awon miran won jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere we pe oluko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo we pe o yato si awon ni wasu ti won wa ni ayika o mo wi pe o se se fun oluko ni yi lati to ohun si ona ti o mu esun le iya ainipekan eni o fi n bere ibere to to o si n be lowo eni to to o wa si orisun iya ainipekan lati bere we pe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wi pe o ni ohun ti o ni lati se ni ese ikokandinlogun iwo samu ofin ma se panshaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se renije bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wi pe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yo wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye nipekan nitori ani lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye nipekun sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oko oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na o si jade lo ni ibinuje nitori ti o li oro popo nje eyi so wi pe Olorun o feran okunrin yi rara o feran re sugbon sibe ife ti Olorun fe ife ti Kristi fe ko fun ni iye nipekun nitori wi pe ohun papa ko fe se ohun ti yo fun ohun ni iye nipekun o wa lowo enikokan wa lati mo wi pe looto ni a pese igbala fun wa looto ni iye nipekun ni o je ti enikokan wa bi a ba gbagbo sugbon a ni ojuse ti a ni lati se a ni igbese ti a ni lati gbe a ni ohun ti Olorun bere lowo wa ki ipese ti Olorun ti pese sile ki o to le je ti enikokan wa ninu Timotheus kini ori keji ni Olorun ti je ki o ye wa wi pe ko si oju saju lodo Olorun ati pe ko si wi pe boya ayanmo mi ni o gba igbala nitori pe asiwi asiso o wa laarin awa Yoruba o ma ro wepe boya ti yan awon kan si ona igbala a si yan awon miran si ona iparun sugbon bi o ba wo ede wa eni kokan wa ni o ni agbara lati yan e ni a fin pe wa ni eniyan eniyan ni eni ti yan nitori be olorun so wipe o n fi iye ati iku ibukun ati igun si waju eni kokan gege bi eniyan eni ti o ni agbara lati yan gege bi eniyan eni ti o ni ipa ti o ni oye ti o ni anfani lati yan o n so fun awe pe ki a yan iye ki iye ni pe kan ki o le je ti wa o so fun aninu timotheo kini yi ori keji lati ese iketa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa si ki won si wa sinu imo otito o ye ki o ye wa nigba na we pe ko si eni ti a ko ayanmo tabi kadara egbe ayeraye mo lara ninu peteru keji ninu ori keta ese ikesan peteru keji ori keta ese ikesan oluwa ko fi ileri re jafara bi awon elomiran iti ka ijafara sugbon o musuru fun yin nitori ko fe ki enikeni ki o segbe ma fi ojinu ba lo bi atinka wipe ko fe ki iwo ti o wa ni ko fe ki o segbe awon ara ile wa na ko fe ki won ki o segbe ko fe ki enikeni ki o segbe bi ko se pe bi ko se ki gbogbo eniyan ki o wa si ironu po ada gege bi mo ti so saju asise nla ati asiwi ni nigba ti a ba wi pe kadara ko labuye nitori o ma so fun a wi pe boya ki isomo ogbala ni boya wi pe a ko ko igbala mo kadara re awon miran a ma so wi pe ayanmo ni kadara tabi wi pe ayanmo ko gbogun tabi akunleyan ni adayeba eyi so fun a wi pe awon oro wonyi won je asipa owe ton shi ogun logo awon eniyan lona ti o si ran won lo si orun igbe nitori iwe mimo je ki o ye wa wi pe olorun ko fe ki enikeni ki o segbe nitori na bi o ba tin lo ede yi tele wi pe boya ako ori buburu mo tabi ako aseti mo tabi o dabi eni wi pe igbala ko le je ti re ki o mo wi pe oro olorun so fun a wi pe enikeni ti o ba ke pe oruko olowa ohun ni a o gbala ninu romo ori kewa Romo ori kewa ese iketala nitori enikeni lo wi o iba se okunrin iba se obirin iba se odo iba se agba tabi arugbo enikeni ti o ba sa pe oruko Oluwa li aogbala bi o ba so le kan soso o ye ko to sugbon o tun tenumo titi de iwe ti o gbeyin ninu majemo titun ori ti o gbeyin ninu majemo titun ifihan ori ikejilelogun ese iketadinlogun ifihan ori kejilelogun ati ese iketadinlogun ati emi ati iyawo wipe maabo o n so fun a wipe o le wa sinu ijoba olorun oni ki o maabo ati eni ti o gbo ki o wipe maabo ati eni ti o n gbe ngbe ki o wa enikeni ti o ba si fe ki o gba omi iye naa lofe enikeni ti o ba si fe bi o ba wa nihin loni ti o ti ni igbala ti o je wipe o ti n fo ni dola o si karamasi ki iya ni pekan o ye ko yo wipe bi o ba ni igbala owo e lo wa nitori wipe olorun fe araye to be ege o fi omo bibi re kan soso fun ni pe enikeni ti o ba gbagbo ki yo segbe sugbon yo ni iye aini pekan sugbon o ye ki a je ki nkan kan ki o ye wa ninu oro olorun wi pe bi o ti le je wi pe olorun feran wa bi a ba se alaigbagbo bi a ba dakunla tabi bi a ba se alainani igbala olorun iye ni pekan tabi ife olorun o sese ki igbala yi ki o ma le je ti wa je ki n fun ni apere kan apere eni ti olorun so fun a wi pe oun feran pupo sugbon sibe pelu ife ti olorun fe nitori ko ko iha to dara si ife ti olorun fe yi ari wi pe o padanu igbala ife tabi iye ani pe kan ti olorun fe lati fun ki a wo ninu jeremiah ori kokanlelogbon ese ogun jeremiah ori kokanlelogbon ese ogun omo owon ha ni efraimu fun mi bi omo inu didun ha ni nitori bi emi ti soro si to sibe emi ranti re nitori na ni okan mi se lu fun emi o se iyonu fun ni toto li oluwa wi o ye ki amo ni iwe pe olorun pe Ephraim ni omo won omo ti inu re dun si omo ti o je wi pe inu ohun o nlu fun o ni ife to jinle to si gboro to si ga o ni ife yi fun Ephraim sugbon bi a bi a tin wo akosile ti a ri nipa Ephraim ni a ri wi pe nitori Ephraim yi ko gba ife olorun ko gba olorun gbo ko si rin ni ona ti olorun fe ki o rin ife yi ko fun ni igbala ife yi ko je ki anu olorun ki o wa fun ki o je ajemonu fun ninu Hosea ni a tin ka awon opo ese lati kiabe lati ori keje Hosea ori keje lati ese kejo anka nipa Ephraim ranti wo pe on ti an so ni wo pe bi olorun ti le fe wa to be ge ti o fi omo bibi re kan soso fun wa wi pe ki a ma ba se pe o duro lori wi pe ani lati gba olorun gbo ayafi to wa nibe niyan bi a ko ba gba ayafi yi ti a o si fi ara wa si olorun lowo o daju wi pe igbala yi ko ni le je ti wa an se apere yi ni ti Ephraim ti olorun feran popo popo sugbon ti o dabi eni pe Ephraim yi ko karamasi ki ife olorun si ninu Hosea ori keje lati ese kejo Ephraim on ti da ara re po mo awon eniyan na Ephraim ni akara ti a ko yi pada eyi nso ni pa akara ti an din lori ina wi pe apa kan jona apa kan baje wi pe o dabi eni wi pe Ephraim yi ko ya ara re soto kuro laarin awon alejo awon ajoji e la fi nso ni ese kesan awon alejo si ti je agbara re run o nko simo ni toto ewu wa kaakiri li ara re sibe o nko mo ni ese kokanla oni Ephraim pelu dabi ope adaba ti ko li okan won ko si Egypt won lo si Assyria iketala igbe ni fun won nitori won ti sa kuro lodo mi iparun ni fun won sori nihin we pe eni ti olorun feran ti ko karamasi ki ife olorun eyi ti ba fi ni igbala eyi ti ba fi ni iye olorun so wi pe iparun igbe iponju ibanuje yo wa fun iru eni be ninu Hosea yi kan na ori kerin ese iketa din logun Hosea ori kerin ese iketa din logun Ephraim dapo mo orisha jowo re si o so fun a wi pe Ephraim yi ni toto ni olorun feran re sugbon nigba ti ko gba

ṣùgbọ́n nítorí kò gba ọlọ́run gbọ́, ó lọ tẹ pẹpẹ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀, ó sì sọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí di púpọ̀. Nínú ẹsẹ̀ ìkejìlá ó ní, mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí i, ṣùgbọ́n a kà wọ́n sí ohun àjèjì. Ephraim yìí tó yí padà, ó ka ọ̀rọ̀ ọlọ́run sí ohun àjèjì, èyí tí àánú ọlọ́run, iyì ọlọ́run, oore ọ̀fẹ́ ọlọ́run ìbá fi jẹ́ tirẹ̀, kò lè jẹ́ tirẹ̀, nítorí wípé ó pa ìfẹ́ ọlọ́run, ó pa á tì. Bí a bá fi ojú inú wo ọ̀rọ̀ ènìyàn, tí a sì ka ọ̀rọ̀ ọlọ́run ní àkàyé, a ó rí i pé ọ̀pọ̀ ló ń kọ ìfẹ́ ọlọ́run, tí wọ́n sì ń pàdánù ìgbàlà àti iyì àìnípẹ̀kan. Àdúrà mi fún ẹnì kọ̀ọ̀kan wa ni wípé a ò ní kọ ìfẹ́ ọlọ́run, a ò sì ní pàdánù iyì ayérayé lorúkọ Jésù. Èyí ló mú wa lọ sí ipa kejì nínú ìwàásù tí ò ní iyì àìnípẹ̀kan, nípasẹ̀ ìfẹ́ Kristi. Iyì àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi. Bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ ní iyì àìnípẹ̀kan, a ní láti mọ̀ wípé nípa ìfẹ́ Kristi ni, ṣùgbọ́n kí a mọ̀ wípé ohunkóhun tí ó ní láti ṣe, ó ti ṣe, ohun gbogbo tí ó ní láti ṣe ni ó ti ṣe, kí a bá lè ní ìgbàlà. Ó ti pèsè ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa, ó wá kú kí ìwọ gan-an kí o gbé ìgbésẹ̀. Bí o bá tí ní ìgbàlà yìí, kí o gbé ìgbésẹ̀ tí ó tọ́, kí ìgbàlà Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ̀. A tún padà sínú Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, kí a tún gbé yẹ̀wò lẹ́ẹ̀kan sí i wípé ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ tí kò lẹ́gbẹ́ ni, ìfẹ́ tó pọ̀, ìfẹ́ tó ga ni, ó sì fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, tí ó sì sọ wípé kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, kí ó má bàa ṣègbé. Ó ní ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. Ìbájẹ́ wípé ó wá láti ilé àwọn abọ̀rìṣà, tàbí wá láti ìdílé àwọn ẹlẹ́sìn mìíràn, tàbí abíọ sínú agboolé ìgbàgbọ́, èyí kìí ṣe èyí ò di ọlọ́wọ́ ìgbàlà. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, ó ti fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, fún ìgbàlà wa, fún ìyè ayérayé ẹnì kọ̀ọ̀kan wa. Ó sì ń sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nísinsìnyí yóò ní ìyè ànípẹ̀kan, kì yóò sì ṣègbé rárá, ṣùgbọ́n o ní láti gbàgbọ́. Ìgbàlà rẹ, ìyè ànípẹ̀kan rẹ, àti ìṣepọ̀ rẹ, ìdàpọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, ó jẹ mọ́ ìgbà, ó rọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ nínú Kristi. Nínú Pétérò, nínú Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún ni Ọlọ́run ti ń tẹ̀ mọ́ wa létí. Ó ní, àwa ti mọ̀, a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gbọ́. Kí ìgbàlà Ọlọ́run kí ó tó lè jẹ́ tiwa, a ní láti mọ̀, a ní láti gbà nínú ọkàn wa, a ní láti gbé e yẹ̀wò kí a ronú lórí rẹ̀, a ní láti gbára lé e, kí a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa, kí a gbà á gbọ́. Ó ní, ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí ó bá sì ń gbé inú ìfẹ́, ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Nítorí náà, ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a mọ̀ wípé àwọn nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, àwọn nǹkan tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó lòdì sí, kí a kọ̀ wọ́n sílẹ̀. Bí a bá ti ń kọ̀ wọ́n sílẹ̀, èyí jẹ́ wípé a ń ronú pọ̀àdà. Bí a bá sì ti ń ronú pọ̀àdà, kí a máa wo Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébò, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí ìyà tí ó jẹ fún wa, nítorí ìfẹ́ rẹ̀ fún wa, kí a sì gbà á gbọ́. Bí a bá ti ń gbà á gbọ́, ni ìgbàlà, ìdáríjì, ìyè ànípẹ̀kan yóò máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí a mọ̀ wípé ìgbàlà tí a ń sọ nípa rẹ̀, ó ń jẹ́ ti àwọn tí wọ́n gbàgbọ́. Ó dúró lórí wípé bí a bá gba ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa, bí a bá gbà á gbọ́. Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹrin títí dé ẹsẹ̀ ìkarùn-ún. Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹrin, ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí í ṣe Ọlọ́rọ̀ lé àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là. Èyí jẹ́ kí ó yé wa wípé ìgbàlà wa kì í ṣe wípé mò ń dáwó sínú ìjọ. Ìgbàlà wa kì í ṣe wípé mo ní ìrìbọ mi gẹ́gẹ́ bí ọmọdé. Ìgbàlà wa kì í ṣe wípé mo ń lọ sí ilé ìsìn kan. Ìgbàlà wa kì í ṣe lórí wípé mo ń fún alágbè lówó.
igbalawa ki se wipe rere ti mo nse ninu aye mi o po ju buburu ti mo ti se igbalawa wa lori ki se se owo ara wa sugbon lori ife olorun fun wa oni nitori anu re ti o po

0: ìfihàn orí ìkejìlé ní ogún. Ó sì fi odò omi iyè kan hàn mí tí ó mọ́ bíi kírísítálì tí ń ti ibi ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn jáde wá ní àárín ìgboro rẹ̀ àti níhà ìkíní ìkejì odò náà ní igi iyè gbé wà tí máa so onírúurú èso méjìlá a sì máa so èso rẹ̀ ní oṣooṣù. Ewé igi náà sì ni fún mímú àwọn orílẹ̀-èdè lárada. Ègún kì yóò sì sí mọ́. Ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn ín. Wọ́n sì máa rí ojú rẹ̀. Orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn. Òru kì yóò sì sí mọ́. Wọn kò sì ní wá ìmọ́lẹ̀ fìtílà tàbí ìmọ́lẹ̀ oòrùn nítorí pé Olúwa Ọlọ́run ni yóò tan ìmọ́lẹ̀ fún wọn. Wọ́n sì máa jọba láé àti láéláé. Ó sì wí fún mi pé òdodo àti òtítọ́ ni ọ̀rọ̀ wọ̀nyí. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni ó sì ran áńgẹ́lì rẹ̀ láti fi ohun tí kò lè ṣàìṣe kankan han àwọn ìránṣẹ́ rẹ̀. Kíyèsí, èmi ń bọ̀ kankan, ìbùkún ni fún ẹni tí ń pa ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́. Èmi Jòhánù ni ẹni tí ó gbọ́ tí ó sì rí nǹkan wọ̀nyí. Nígbà tí mo sì gbọ́ tí mo sì rí, mo wólẹ̀ láti foríbalẹ̀ níwájú ẹsẹ̀ áńgẹ́lì náà tí ó fi nǹkan wọ̀nyí hàn mí. Nígbà náà ni ó wí fún mi pé, wò ó, má ṣe bẹ́ẹ̀, ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi, àti ti àwọn arákùnrin rẹ, wòlíì, àti ti àwọn tí ń pa ọ̀rọ̀ inú ìwé yìí mọ́, foríbalẹ̀ fún Ọlọ́run. Ó sì wí fún mi pé, má ṣe fi èdìdí di ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ti inú ìwé yìí, nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Ẹni tí ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ ǹṣó, àti ẹni tí ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ǹṣó, àti ẹni tí ṣe olódodo kí ó máa ṣe olódodo ǹṣó, àti ẹni tí ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ǹṣó. Kíyèsí, èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Èmi ni Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ìbùkún ni fún àwọn tí ń fa aṣọ wọn kí wọn kí ó lè ní àǹfààní láti wá sí ibi igi iyì náà, àti kí wọn kí ó lè gba àwọn ẹnubodè wọ inú ìlú náà, nítorí ilé òde ni àwọn ajágbé wà, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké. Èmi Jésù ni ó rán áńgẹ́lì mi láti jẹ́rìí nǹkan wọ̀nyí fún yín ní ti àwọn ìjọ. Èmi ni gbòǹgbò àti irú ọmọ Dáfídì, àti ìràwọ̀ òwúrọ̀ tí ń tàn, àti ẹ̀mí àti ìyàwó wípé máa bọ̀, àti ẹni tí ó ń gbọ́ kí ó wípé máa bọ̀, àti ẹni tí ò ń gbẹ́ngbẹ́ kí ó wá. Ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi iyè náà lọ́fẹ̀ẹ́. Èmi ń jẹ́rìí fún olúkúlùkù ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé bí ẹnikẹ́ni bá fi kún wọn, Ọlọ́run yóò fi kún àwọn ìyọnu tí a kọ sínú ìwé yìí fún un. Bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí, Ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè, àti kúrò nínú ìlú mímọ́ ni, àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí. Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé ní tòótọ́, èmi ń bọ̀ kankan, àmì máa bọ̀ Jésù Olúwa. Oore ọ̀fẹ́ Jésù Olúwa kí ó wà pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́. Àmì. Èyí ni òpin ìwé ìfihàn, òpin májẹ̀mú tuntun, òpin Bíbélì mímọ́ tí a kà láti ọwọ́ àjọ Living Word lábẹ́ àkóso iléeṣẹ́ Word of Faith.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Bíbélì mímọ́ tí a kà láti ọwọ́ àjọ Living Word lábẹ́ àkóso iléeṣẹ́ Word of Faith. Májẹ̀mú láíláí. Ìwé kìíní Mósè tí a ń pè ní Jẹ́nẹ́sìsì. Orí ìkíní. Ní àtètè kọ́ṣe, Ọlọ́run dá ọ̀run ohun ayé. Ayé sì wà ní jújú, ó sì ṣófo. Òkùnkùn sì wà lójú ibú. Ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbode méjì ìmọ́lẹ̀ ohun òkùnkùn. Ọlọ́run sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru, àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kìíní. Ọlọ́run sì wípé kí òfurufú kí ó wà ní agbode méjì omi kí ó sì ya omi kúrò lára omi. Ọlọ́run sì ṣe òfurufú, ó sì ya omi tí ó wà nísàlẹ̀ òfurufú kúrò lára omi tí ó wà lókè òfurufú, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pe òfurufú ní ọ̀run, àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì. Ọlọ́run sì wípé kí omi abẹ́ ọ̀run kí ó wọ́jọ pọ̀ sí ibì kan, kí ìyàngbẹ ilẹ̀ kí ó sì hàn, ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì pe ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀, ó sì pe ìwọ́jọpọ̀ omi ní òkun, Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wípé kí ilẹ̀ kí ó hu oko, ewéko tí yóò máa so èso, àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀, tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ilẹ̀ sì sú koríko jáde, ewéko tí ń so èso ní irú tirẹ̀, àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú ní irú tirẹ̀, Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta. Ọlọ́run sì wípé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru, kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ ati fun odun ki won ki o si je imole ni ofurufu orun lati mole sori ile o si ri be olohun si da imole nla meji imole ti o tobi lati se akoso osan ati imole ti o kere lati se akoso oru o si da awon irawo pelu olohun si so won lojo ni ofurufu orun lati ma tan imole sori ile ati lati se akoso osan ati akoso oru ati lati pala imole ohun okunkun olohun si ri pe o dara ati asale ati owuro o di ojo kerin olohun si wi pe ki omi ki o kun fun opolopo eda alaye tin rako ati ki eye ki o ma fo loke ile ni oju ofurufu orun olohun si da irin mi nla nla ati eda alaye gbogbo tin rako ti omi kun fun ni opolopo ni iru won ati eye abiye ni iru re olohun si ri pe o dara olohun si sure fun won pe e ma bi si e si ma re ki e kun inu omi ni okun ki eye ki o si ma re ni ile ati asale ati owuro o di ojo karun olohun si wi pe ki ile ki o mu eda alaye ni iru re jade wa eran osin ati ohun tin rako ati eranko ile ni iru re o si ri be olohun si da eranko ile ni iru tire ati eran osin ni iru tire ati ohun gbogbo tin rako lori ile ni iru tire olohun si ri pe o dara olohun si wi pe je ki a da eniyan ni aworan wa gege bi iri wa ki won ki o si joba lori eja okun ati lori eye oju orun ati lori eranko ati lori gbogbo ile ati lori ohun gbogbo tin rako lori ile be ni olorun da eniyan ni aworan re ni aworan olorun ni o da ati akọ ati abo ni o da won olorun si sure fun won olorun si wi fun won pe e ma bi si ki e si ma re ki e si gbile ki e si se ikawo re ki e si ma joba lori eja okun ati lori eye oju orun ati lori ohun alaye gbogbo tin rako lori ile olorun si wi pe ki e si mo fi eweko gbogbo ti o wa lori ile gbogbo tin so eso fun yin ati igi gbogbo ninu eyi ti se ge eleso ti nso eyin ni yo ma se onje fun ati fun gbogbo eranko ile ati fun gbogbo eye oju orun ati fun ohun gbogbo tin rako lori ile tin se alaye ni mo fi eweko tutu gbogbo fun ni onje o si ri be olohun si ri ohun gbogbo ti o da si kiyesi daradara ni ati asale ati owuro o di ojo kefa Genesis ori ikeji bẹ́ẹ̀ ni a parí ọ̀run ayé àti gbogbo ogun wọn ní ijọ́ keje ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe ọlọ́run sì bù sí ijọ́ keje ó sì yà á sí mímọ́ nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti bẹ̀rẹ̀ sí í ṣe ìtàn ọ̀run ayé nìwọ̀nyí nígbà tí a dá wọn ní ọjọ́ tí olúwa ọlọ́run dá ayé òun ọ̀run àti olúkúlùkù igi ìgbẹ́ kí ó tó wà ní ilẹ̀ àti olúkúlùkù ewéko ìgbẹ́ kí wọn kí ó tó hù olúwa ọlọ́run kò ṣáàtì ìrọ̀jò sí ilẹ̀ kò sì sí ènìyàn kan láti ro ilẹ̀ ṣùgbọ́n ikú àti ilẹ̀ wá a sì máa rin ojú ilẹ̀ gbogbo olúwa ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn ó sì mí ẹ̀mí ìyèsí ihò imú rẹ̀ ènìyàn sì di alààyè ọkàn olúwa ọlọ́run sì gbin ọgbà kan ní àìlà ọrùn ní édẹ́nì níbẹ̀ ni ó sì fi ọkùnrin náà tí ó ti mọ sí láti inú ilẹ̀ ni olúwa ọlọ́run mú onírúurú igi hù jáde wá tí ó dára ní wíwò tí ó sì dára fún oúnjẹ igi iyè pẹ̀lú láàrin ọgbà náà àti igi ìmọrere àti búburú odò kan sì ti édẹ́nì ṣàn wá láti rin ọgbà náà láti ibẹ̀ ni ó gbé yà ó sì di ipa orí mẹ́rin orúkọ ìkíní ni písónì òní èyí tí ó yí gbogbo ilẹ̀ áfílà ká níbi tí wúrà wà wúrà ilẹ̀ náà sì dára níbẹ̀ ni bedeliumu òjìá wà àti òkúta oníkì orúkọ odò kejì sì ní gihoni òun náà ni èyí tí ó yí gbogbo ilẹ̀ kúṣì ká àti orúkọ odò kẹta ni hidikeli òní èyí tí ń ṣàn lọ sí àìlà ọrùn assyria àti odò kẹrin ni eufirate olúwa ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà édẹ́nì láti máa ró àti láti máa ṣọ olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí o máa jẹ ṣùgbọ́n nínú igi ìmọrere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú olúwa ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún láti inú ilẹ̀ ni olúwa ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo ó sì mú wọn tó ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọn orúkọ kórúkọ tí ádámù sì sọ lúkúlùkù ẹ̀dá àlàyé òun ni orúkọ rẹ̀ ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ ṣùgbọ́n fún ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún olúwa ọlọ́run sì mú orun ìjìká kún ádámù ó sì sùn ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀ ó sì fi ẹran dí ipò rẹ̀ olúwa ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin ó sì mú tọ ọkùnrin náà wá ádámù sì wí pé èyí yìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi obìnrin ni a ó máa pè é nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀ yóò sì fi ara mọ aya rẹ wọn a sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò àti ọkùnrin náà àti obìnrin rẹ, wọn kò sì tijú.
1: DCLM Radio, your spiritual warfare is our concern.
0: Genesis, orí ìkẹta. Ejò sá ṣe alárikẹ́rikẹ́ ju ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé, òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Obìnrin náà sì wí fún ejò náà pé, àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi ni tí ó wà láàrin ọgbà, Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kí ó má baà kú. Ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò pe ikú kíkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, àti pé ó sì dára fún ojú, àti igi tí àìfẹ́ láti mú ni gbọ́n, ó mú nínú èso rẹ̀, ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀, òun sì jẹ. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòhò, wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn, wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa Ọlọ́run sì kọ̀ sí Ádámù, ó sì wí fún un pé